0: Diamond FM, shining supreme.
1: Olorun adupe lowo yin fun ofe aro gba ope wa gba eyin wa ogo ni foruko yi a o ma yin o tori pa mo riri inu aye wa Jesu Christi Oluwa wa oruko mi ni Alpha Mose Ademola Gbopola iwe Samuel kini ori ogbon ese kejo David si be lowo do Oluwa bi pe ki emi ki o le pa ogun yi bi emi le ba won won si da lohun pe lepa nitori pe ni bi ba iwo ba ni gbigba iwo si gba pada adura mi fe nikan ni pe gbogbo ogo to sonu wa le wa ba lodi lose yi loshi wa ba wa gba pada wa ri ogolo wa ri ayo o ni ku o ni shirin o wa ye o ni ka awon ajinigbe ajinipa ajinita won ni ya si ona re bi bi bamba ni waju o ni ba bombo leyin ko ni be wa de sirere wa pada wa le loni polo ayo be ni yo si ri ogo ni folorun loki orun Jesu Christi oluwa wa
2: You want it? You got it.
3: All the hits.
4: 88.7. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا. وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا. والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله وبركاته. Gẹ́gẹ́ bí ìṣe wa lónìí yìí tá a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara lil'izzati fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọ́run ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ́ ìmánì tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú súnmọ́ ọlọ́run ọba tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa fọ ọkàn mọ́ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọ́lẹ̀ ọlọ́run jẹ tá a bá ti fún ní ìmọ́ni ọlọ́run ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ́kẹ́ nítawọn ìjòyè.
1: O ń fẹ́ sinmi létí, o ń gbọ̀n rìnrìn dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ọkàn ẹ̀dá ènìyàn kún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí Elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn, ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé.

0: lẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹ̀lẹ̀ fún. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Ago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Tí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyín. Bọ́bá wa di ọjọ́ Saturday. Tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Ago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrá ẹlẹ̀kẹ́ nítawọ́n ìjòyè.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn, ìkànnì Diamond.

0: wọ́n ń gbàdúrà òdì torí àwọn kan. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan. Chọ́ọ̀chì wọn. Àwọn kan ti forí korí. Wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn. Àwọn èèyàn ò dẹ̀ wá bẹ̀ mọ́.
1: Àfi
0: bẹ́ẹ̀ ni pẹ́ẹ́dúrà ò gbà ń bẹ̀ mọ́.
1: Ẹ
0: gbé ẹsẹ̀. Olúwa yàrá tí ayé tì mí mọ́tò gbọ́tògbọ́. Ẹ gbé wa jáde. Yàrá ayé. Tí wọ́n tì mí
1: mọ́.
0: Togotogo. Ẹ gbé mi jáde. Má ṣeré o. Sọrí ètò yìí. Àdúrà la fi sọrí. Mama yìí dìde. Ọ̀gá lẹ́nu iṣẹ́ kan. Kò hàn sí ọ lára. Òòjọ́ ọ̀gá. Ìyá ń di ọ́.
1: Bó
0: ṣe jí ọ̀gá tó.
1: Ipò
0: ló ní ológo. Àwọn kan lẹ́bùn wọn lógo. Yàrá tí ayé tì mí
1: mọ́.
0: Togotogo. Ìpè orí òkè ògo. Pè mí jáde. Pè mí jáde. Pè mí jáde. Oyè o. Ẹrú ẹ̀bàlá, gbogbo ẹni ó tì mọ́lá, ẹnu ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ẹ̀jáde, ọwọ́ ìkà, kó jáde lára ògbà, ẹ̀yin ògo tó rà kọ̀rọ̀, ẹ dìde lónìí, ẹ̀yin ògo tó ń jìyà, ẹ ṣẹlẹ̀ lọ́nà, báyìí lọ́lọ́run wòlíì wí, nínú yàrá ìdájú, ògo rẹ̀ jáde. Mo sọ tẹ́lẹ̀ ọwọ́ arúgbó ẹlẹ́kìsà lára ògo rẹ̀ kó gbiná dà ẹ̀yin tẹ́ ní orí ògo bọ̀tógo fún ẹgbẹ́ra ńlẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ olúwa olúwa nísinsìnyí àmì kórira lára mi ẹjọ́ jábọ́ lẹ̀ nípa ẹ̀jẹ̀ ẹjọ́ àmì kórira jábọ́. Jabo, oya oya. Iṣẹ́ nìrìn àjò ògo.
1: To go on a journey of glory is a great work.
0: Ẹ ń bá bímọ ológo.
1: If you have great students.
0: Iṣẹ́ ńlá ni.
1: You have great work to do.
0: Mi ẹ ní
1: kò pa. Ẹbí mi.
0: Èèyàn máa ń díjú ni.
1: You need to just close your eyes.
0: Torí kí ògo tó dìde.
1: Before going to believe.
0: Ẹ̀rí pé ẹnu yáyẹ ṣe mí.
1: I pity that woman.
0: Ní Àkúrẹ́.
1: Àtàkúrẹ́.
0: Tó ló ń bímọ márùn-ún
1: mẹ́fà. She has 5 or 6
0: children. Àwọn Amẹ́ríkà.
1: Wọ́n wà
0: Canada.
1: In Canada.
0: Wọ́n kì í báyà wọn sọ.
1: But you don't come to Monday again.
0: Hey. Wọ́n ti gòkè tán.
1: They are the top
0: one. Wọ́n ti jẹ́yàn.
1: They have become great.
0: Kí ìyàjọ́kọ̀.
1: But Monday kan náà
0: sí ìgbà. Kó máa jẹun ògo lọ́jọ́ alẹ́. Wọ́n dẹ̀ kọyìn wọn
1: síra.
0: Ẹgbẹgbẹ̀rún àbíamọ́. Tẹ ẹ kó ọmọ ológo dání. Bí ẹni kú ẹyin dání
1: ni.
0: Ẹ máa gáìdì ẹni. Tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìlọ́la nìyẹn. Ó máa gáìdì wọn ni. Jealously.
1: Bẹ́ẹ̀ni.
0: Ayé ni mo sọ ìdàkàbà. Hélì àmàyà.
1: Ẹ̀mí mímọ́.
0: Jealously. Kò sójú oorun mọ́. Ó máa dìde ni.
1: Ẹ
0: lè pa wọn.
1: No, you cannot kill this one.
0: Wọ́n gbọ́dọ̀ pa wọn mẹ́lọ. Wọ́n gbọ́dọ̀ ta wọn
1: lọ́fà.
0: Ẹyin ọ̀dọ́ náà.
1: Youth.
0: Àsìkò tó mọ̀ fọ òyìnbó kiri
1: kọ́. The doctor to speaking grammar.
0: Wọ́n ó máa dì pẹ̀lú foundation.
1: You need to deal with that foundation.
0: Ìpìlẹ̀ ilé.
1: The foundation of the house.
0: A máa gbógo mi.
1: Can solve
0: the law. Study first chronicle.
1: Can study first chronicle.
0: Chapter 5.
1: Oligan.
0: Verse 1. 2-3-4.
1: Sikari.
0: Àwọn ọmọ Rúbẹ́nì.
1: The children of Rúbẹ́nì.
0: Torí pé ó ní àkọ́bí.
1: He was supposed to.
0: Bọ̀ torí pé gba ègún lẹ́nu
1: bàbá yẹn.
0: Ogún ìbí àwọn ọmọ rẹ̀.
1: They are birth right.
0: A fi fún àwọn ọmọ Joseph.
1: Wọ́n ti fi tọ́jú ọ̀dọ̀ Joseph.
0: Wọ́n gbé ògo wọn.
1: They are glory.
0: Fún ọmọ Joseph.
1: Wọ́n ti fi tọ́jú ọ̀dọ̀ Joseph.
0: Ohun tó ń bí mi nú láyé. Bí kí wọ́n pààrọ̀ ògo mọ́ yẹn
1: lọ́wọ́. When they escape people's glory.
0: Kò sí. Kí ẹrú lọ jókòó.
1: For his place.
0: Sórí ẹ̀sìn.
1: To now sit on the horse.
0: Kí ọmọ aládé.
1: Why the priest.
0: Kó mọ bẹsẹ̀.
1: May be trekking. Ẹrọ. Ẹ̀mí mímọ́. Ẹrọ.
0: Lónìí ni kì í sọ̀la.
1: Today not tomorrow.
0: Àgbẹ̀ ọ̀dìdẹ. Nínú yàrá ọ̀dájú.
1: From that kind of room.
0: Afàyọ.
1: Ó
0: jìyà mọ́.
1: Ó
0: ṣẹ́rú.
1: Ó
0: jìyà mọ́. Ó ṣẹ́rú.
1: Ó
0: jìyà mọ́.
1: Ó
0: ṣẹ́rú.
2: Ọ̀rọ̀ yìí ti dẹ́ di.

padà kúrò lákàtà àwọn àtìláwé vanguard náà ló gbéròyìn. The Nation ni ìwé ìròyìn tí mọ̀mọ̀ tún wà ń bẹ̀ lójúmọ̀ tòní o níbi tí ọmọye tó jẹ́ olùwápàrẹ o lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi o eléyìí tó ti sọ̀rọ̀ sàkàwé ààrẹ Bọ́lá Tinubu ohun ìṣèjọba rẹ̀ bí èyí tó ti kùnà látàrí àwọn ìlànà tó ń gbà láti fi kojú ìṣòro àìsètò ààbò tó ń ṣẹlẹ̀ o ó pè fún pé ìlànà tó ń gbà òun kì í ṣe ọ̀nà láti lè yanjú ọ̀rọ̀ ìṣòro ètò ààbò tó ń gbogbo sí jákèjádò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe gbé òbí nínú àpilẹ̀kọ rẹ̀ eléyìí tó gbé jáde èyí tó pé àkórí rẹ̀ ní àwọn tó yẹ ní ṣíṣe látàrí ìṣòro ètò ààbò èyí tó wà láwùjọ lásìkò yìí ó ní àwọn ìgbésẹ̀ èyí tó yẹ kí ààrẹ Tinubu gbé ó mà kọ́ ló ń gbé kódà sí ló tún gbarata lórí bí ìṣèjọba Tinubu mo ṣe lóun fọwọ́ sí gbígba àwọn òṣìṣẹ́ asọ́gbó tí wọ́n jẹ́ ẹgbẹ̀rún kan níye ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ó ṣe ṣàkàwé pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló ṣàfihàn pé kò nílànà adarí èyí tó dúró re yẹn láti gbé nínú ìṣèjọba àti láti kojú ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè yìí The Nation náà ló gbéròyìn. Mo ti wà nínú ìwé ìròyìn Daily Trust lọ́dọ̀ mi ń bí o níbi tí mo sì wà lórí ọ̀rọ̀ àwọn ajínigbé èyí tí wọ́n lọ rí jẹ́ ọ̀gágun fẹ̀yìntì Rabe Abubakar eléyìí tí wọ́n lọ rí jí gbé o tó jẹ́ adarí lórí ọ̀rọ̀ tó ń lọ àti aya rẹ̀ eléyìí tí wọ́n fi fọ́nrán fídíò kan wọ́n fi léde lánàájọ́ àbámẹ́ta o níbi tó ti ń ṣàfihàn tọkọtaya náà nínú ìgbèkùn àwọn àtìláwí o gẹ́bí wọ́n ṣe ṣàlàyé nínú fídíò fara oníṣẹ́jú mẹ́rin náà èyí tó gba ojú òpó ìtàkùn ayélujára kan níbẹ̀ ni ìwé ìròyìn Daily Trust wọ́n ti jábọ̀ pé sẹ́rí aya ọ̀gágun fẹ̀yìntì náà ni wọ́n rí èyí tó gbé ohun ìbéèrè àwọn àtìláwí èyí tó gbé lọ́wọ́ o lórí àwọn tí wọ́n ń béèrè fún lára àwọn tí wọ́n sì ń béèrè fún ọ̀hún ó ní yíyọ̀nda àwọn ọmọ ikọ̀ náà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ torúkọ wọn jẹ́ zani aminu àti nasiru tó fi mọ dídá àwọn ohun ọ̀sìn tí wọ́n gbà lọ́wọ́ wọn dídá àwọn nǹkan náà padà fún wọn gẹ́bí Daily Trust bó ṣe gbéròyìn. Bẹ́ẹ̀ ni onílù yóò ṣe àtúpalẹ̀ ló dóde ní Diamond FM ẹ̀tẹ́tí ẹ̀gbọ́ Daily Post ibẹ̀ náà ni mo tún wà lásìkò yìí o ìyẹn lórí ọ̀rọ̀ ti Michael Zinzug eléyìí tí àjọ FCC wọ́n ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ o lórí ẹ̀sùn pé afurasí náà ni ó mọ̀ dákẹ́ o sákàtà wọn níṣẹ́ ni àjọ amúnimádà tó ń gbógun ti wà jẹbanu EFCC ni o wọ́n tako oríṣiríṣi àwọn ẹ̀sùn pé Michael Zinzug ni ẹni tó jẹ́ afurasí tí ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára tí wọ́n ní ṣe ló mí kalẹ̀ lákàtà wọn o tó wà ní ọ́fíìsì wọn ní Makurdi ní ìpínlẹ̀ Benue o àpilẹ̀kọ ìròyìn kan eléyìí tí wọ́n buwọ́ lù látọ̀rọ̀ agbẹnusọ àjọ EFCC ìyẹn ọ̀gbẹ́ni Délé Oyewale èyí tó tẹ yàrá ìròyìn wa Diamond FM lọ́wọ́ lánàájọ́ àbámẹ́ta wọn ni olóògbé náà ni wọ́n rí nínú àgbàrá ẹ̀jẹ̀ ìyẹn ní agbègbè Kanzo ní ìlú Makurdi ní kété lẹ́yìn ìdojúbọ akọrin nìkan eléyìí tó wáyé pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ náà o níbi tí wọ́n ní wọ́n ti ń gbìyànjú láti túnbọ̀ náwó gan padà gẹ́bí Daily Post bó ṣe gbéròyìn. Bákan náà mo ti wà nínú yàrá ìròyìn wa ti Diamond FM lójúmọ́ tòní o níbi tí ẹni tí ń ṣe abẹ́sìnkáwọ́ tẹ́lẹ̀ rí ṣe àrẹ́lé asòfin àgbà tẹ́lẹ̀ rí ni ìyẹn Bukola Saraki o ọ̀gbẹ́ni Abdulganiyu Abdulkadir tó ti tako àwọn ẹ̀sùn eléyìí tí ẹni tó jẹ́ ọmọye tó ń wá ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Aliu Ladi Hasan tó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé sẹ́rí Saraki ni ó jẹ́ ẹni tó ń sìn gbà gẹ́gẹ́ bí adarí òṣèlú fọ̀hún fún odidi ọdún 25 gbáko wọ́n sọ nínú àpilẹ̀kọ ó ní sẹ́rí ọ̀rọ̀ tó sọ ọ̀hún ó mà jẹ́ ọ̀rọ̀ tí ń sinmi lọ́nà eléyìí tó sì jẹ́ pé ó kún fún ọ̀rọ̀ òṣèlú o nínú ìjókòó àwọn oníròyìn kan nílùú ìlọrin lánàájọ́ àbámẹ́ta Hasan sísọ lójú àwọn èròǹgbà ohun tó fẹ́ ṣe ní ṣáájú ètò ìdìbò ọdún 2027 nípínlẹ̀ Kwara o níbi tí ó ti kéde pé sẹ́rí Saraki ló jẹ́ adarí fọ̀hún nínú òṣèlú fún bí ọdún 25 sẹ́yìn o ṣùgbọ́n
ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ti pínyà lásìkò tá a wà yìí òun kò ṣiṣẹ́ fún mọ́ àmọ́ ṣá o nínú àpilẹ̀kọ èyí tó tẹ yàrá ìròyìn wa dámọ́ fm lọ́wọ́ lánàá ọjọ́ àbámẹ́ta ni níbẹ̀ ni abdulkare ló ti tako àwọn ẹ̀sùn tó sọ oníṣẹ́rí azan tẹ rí hun ó mọ̀ lẹ́ni tó ṣe pé abẹ́ umbrella eléyìí tó jẹ́ ti òṣèlú ti sàràkí òun náà ló wà eléyìí tó sì ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní bíi àwọn ìyẹnisípò lọ́lọ́kan òjọ̀kan àti àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú òṣèlú eléyìí tó ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lábẹ́ lábẹ́ ọ̀bùrẹ́ndà eléyìí tó jẹ́ ti sàràkí ti àgbékalẹ̀ òṣèlú rẹ̀ gẹ́gẹ́ bí yàrá ìròyìn wa bí wọ́n ṣe gbéròyìn lójúmọ́ tòní ẹjẹ́ ń lọ sínú ìwé ìròyìn punch ní apá ibi tí mo wà yìí níbi tí wọ́n ti ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìnà lọ sí ilẹ̀ mímọ́ fún àwọn mùsùlùmí nípínlẹ̀ kwara mọ́ ni wọ́n ti kéde wípé sẹ́rí ìsí àkọ́kọ́ àwọn alálàájì o ní ìpínlẹ̀ yìí tí wọ́n kópa níbi ètò ti hajj tọdún 2026 ní orílẹ̀-èdè saudi arabia ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ balẹ̀ o sí pápákọ̀ bàálù ta àgbáyé ti babatore ìdí àgbọn tó wà nílùú ìlọrin lónìí ọjọ àìkú sunday o bẹ wọn sì kéde ọrọ náà nínú àpilẹ kankan tí wọn fi lédè lánàá ọjọ àbámẹta látọdọ ẹni tí ń ṣe akọwé ìròyìn fún àjọ náà ìyẹn abilékọ jùmọkẹ jimá o eléyìí tí wọn fi ẹdá rẹ sọwọ sí ìwé ìròyìn punch nílùú ìlọrin gẹbi punch bọ ṣe gbéròyìn ọhún àtúpalẹ̀ ìròyìn tẹ́ ń tẹ́tí sí láti kànì ìdámọ́dé 8.7 fm nílùú ti ìlọrin ẹ má gbàgbé o pé ẹ tún lè máa tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára wa bíi www.damodfm.net tàbí láwọn ojú òpó gbogbo tá à ń lò lórí ẹ̀rọ ayélujára ẹ jẹ́ ń gbérapá ilẹ̀ òkèrè yá. yàrá ìròyìn àjàsíra ni mo balẹ̀ sí o nílẹ̀ òkèrè ìlú èbó tí mo dé yìí o níbi tí wọ́n ní sẹ́rí àwọn kàrìnkàrìn tí wọ́n ló kọ lókè nínú àjò ológun nílẹ̀ nẹ́bánà wọ́n ni wọ́n wà lára àwọn méjì lọ́ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn àkọlù tílẹ̀ israeli tí wọ́n ṣe káàkiri ẹkùn gúúsù nẹ́bánà èyí tí ó ṣe kópa o ní àwọn ọjọ́ díẹ̀ lẹ́yìn tí àwọn orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n gbà wípé àwọn ni àwọn ìlànà àgbélẹ̀ láti pé kógun omi kógun sinmi pẹ̀lú bí ilẹ̀ amẹ́ríkà bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ ìjíròrò ọ̀hún àwọn ológun ní nẹ́bánà ni wọ́n ṣàlàyé pé sẹ́rí ọ̀gágun kan ìyẹn brigadier general tí ó wà nínú àwọn tí wọ́n kùnà tó fi mọ́ ẹnìkan ti ń ṣe ọ̀gágun tòkè captain àti ọmọ ogun kan o wọn ni wọn pàdánù ẹ̀mí wọn nínú àkọlù tílẹ̀ israeli tí wọ́n ṣe sí ọkọ̀ àwọn ológun kan ní òpópónà kandale lọ sí nabatiet gẹ́gẹ́ bí àlìjàsíra ṣe gbéròyìn mo ti wà nínú ìwé ìròyìn daily post lẹ́ka ti eré ìdárayá fún tojúmọ́ tòní o níbi tí wọ́n ní sẹ́rí lórí ọ̀rọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ́rẹ̀ ti kọ super eagles àti portugal tí wọ́n fẹ́ fi kojú ara wọn wọn ni ogbu kò ní láǹfààní àti kópa látàrí ìfarapa tó ní o igbó ogbu lẹ́ni tí wọ́n ní kò nílé láǹfààní láti kópa níbi ìdíje ọlọ́rẹ̀sọ́rẹ̀ tàgbáyé èyí tó fẹ́ wáyé láàrin ilẹ̀ nàìjíríà yẹn ikọ̀ super eagles wa àti ilẹ̀ ti portugal o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ó ní ìfarapa ogbu gẹ́gẹ́ bí àwọn yàrá ìròyìn tó jẹ́ ti super eagles wọ́n ṣe fi léde wọ́n ní ńṣe ni ẹni tí ń ṣe adarí lẹ́ka ti ìròyìn fún ikọ̀ super eagles yẹn ọ̀gbẹ́ni promise efoge lóníṣẹ́rí ṣé mọ̀ lóní ìjàmbá ló mọ̀ ní ìfarapa yẹn níbi tí wọ́n ti ń ṣe ìgbáradì lọ́jọ́ àbámẹ́ta o ní nàìjíríà níbi tí wọ́n ti wá níṣẹ́rí agbá ọwọ́ ẹ̀yìn láàrin gbùngbùn ọwọ́ ẹ̀yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún èyí tí ń ṣe ogbu ọ̀hún ní ìrètí wà pé yóò padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ní czech o ní eléyìí tí wọ́n pè ní slavia prague fún gbílọ́rí gba ìtọ́jú èyí tó péye níbẹ̀ gẹ́bí daily post ṣe gbéròyìn ẹjẹ́ máa lọ fún tòní kájọ máa tàtàpísẹ̀ lápá bí adéyẹmí adéwálé lọ́kùnrin lọ́dẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì o ẹ má gbàgbé o pé ẹ tún lè máa tẹ̀lé wa lẹ́ẹ̀kan sí lórí gbogbo àwọn ẹ̀ka tó jẹ́ ti ayélujára ti iléeṣẹ́ wa diamond 88.7 fm nílùú ti ìlọrin ẹ wò ó ẹ jẹ́ kẹ́mi máa lọ fún tòní torí pé precious afolabi òun náà fẹ́ kàyìn sí ilé tiléde fìtìfìtì èdè gẹ̀ẹ́sì oróròyìn lórí ọrùn wọ́ o ṣe ní làágùn yọ̀bọ̀ nínú èsì kọ́lọ́hún kó bá mi sọ̀rọ̀ láyọ̀ àti àlàáfíà títí ìgbà àtàmà pàdé ọlá tí rewájú ògùn ní yọ̀pá ìbìtì lórúkọ tèmi ẹ wò ọ̀sẹ̀ yìí yóò pé wá o ire owó àìkú ti ṣe bálẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀ yóò di wì lọ́dọ̀ tèmi àti yín gbogbo alárìtajì ṣe lógun tọ́lọ́hún tá à ń fẹ́ lọ́lọ́hún ṣe o èyí tá à fẹ́ ọlọ́hún lè jìnà tìfètìfè ìgbóréré làágbóhun ẹyẹ abàmì lọ́lọ́hún ó fi ṣe fún wa lágbára ọlọ́hún ò ní jí wa gbé o n ò sì ní jáwọn èèyàn wa gbé lógun tọ́lọ́hún títí gbà táwọn pàdé wọn ò fi sínú ìbànújẹ́ o n ò sì ní bá yín nínú ìbànújẹ́ ire o ire

0: àdìtú ńlá tí ò ṣe é tú. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ tẹ́nikẹ́ni ò lè rọ́pin rẹ̀ ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Tutu ọ láàrin ẹrù jẹjẹ. Ọlọ́run tó ní mí, Ọlọ́run tó lẹ̀mí mi ìbá. Ọlọ́run tó lànà, Ọlọ́run tó lòní, Ọlọ́run tó lọ́jọ́ gbogbo. Kábíyèsí ọlọ́nà púpọ̀. Kàbíyọ̀ ò sí o. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Ṣé dáadáa mo bá yín òde ò dáa bí o? Ọkọ yín kọ, aya yín kọ, àwọn ọmọ yín kọ́. Sàlàáfíà nílé yín wà. Ilé wa ò ní tutù òdì, bẹ́ẹ̀ ni ò ní gbóná òdì. Porogodo ayé ò nílò fún wa jó. Arin fẹsẹ̀ sí, wọ́n ní ọ̀kan máìlì àní bá wọn rin náà sí. Àbú Ọlọ́run yóò máa dájú lórí kó wa wà o. Ṣé dáadáa mo bá yín lẹ́ẹ̀kan sí? Ibo lẹ ti ń gbọ́ ètò yìí, dínge ọkàn lápẹ́ o. Ní ìkànnì alálùbáríkà Diamond 88.7 FM nílé Ìlọrin. Sẹ́yìn lọ sọ́ọ̀sì ni àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń lọ fún ẹgbẹ́ aláṣàlátù àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń fọ mọ́tò yín lọ́wọ́. Ẹ ń fọ kẹ̀kẹ́ náà pẹ́ ẹ̀bù yín lọ́wọ́. Àbọ̀kadà yín lẹ̀ sì ń fọ̀ lọ́wọ́ ni. Ẹ̀yin wà nínú ọkọ̀, ẹ rìnrìn àjò lọ́wọ́. Àdúrà mi fún kó wa wa náà ni pé. Pìtìpìtì ayé ò ní bá wa o.
1: Oníṣẹ́ ìyanu.
0: Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngì ọkàn fún tààrọ̀ yìí. Bóyá ká tún máa kíra wa pé Happy New Month. A kú oṣù tuntun torí wípé òní tí ń ṣe ọjọ́ keje oṣù kẹfà ọdún yẹn 2026 náà ló ṣe àfihàn Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà yìí. Ìjẹ́ bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ ọba Láwùràbí, n ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí o. Bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà, ọpẹ́ olóore àdáàdá tán yìí olóore àdárèrè àrè. Gẹ́gẹ́ bí àdúrà tí mo máa ń tẹnu mọ́ nígbà gbogbo fún yín sà náà ni pé ẹ mọ̀ ga sí, ẹ mọ̀ pọ̀ sí, ẹ mọ̀ ní sí. Lágbára Ọlọ́run, nǹkan yín ò ní bàjẹ́ o. Ẹ ṣe gan-an ni sà. Téèdórí gbogbo lọ́gàlọ́gàá níkànnì alálùbáríkà tá a wà yìí. Téèdórí gíwa wa, bá mi Michael Abiodun Ọláríwájú mà ó lọ́gbà bẹ́ẹ̀. Lẹ́ka kówó pé kówó lé wa bá mi Àpọ́sù Òyédèpọ̀. A kú ìsinmi ò ní sà o. This is the golden voice of your boy, Ọláríwájú Òyéwọlé. Dúkìá Ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́fẹ́ nìkan ọ̀kan o. Ní gbogbo àyíkáyè tẹ ti ń fetí gbéyàwó ọ̀rọ̀ ètò ìlàárọ̀ yìí, mo kí yín, mo kì í, mo lù yín lógo ẹ̀nà. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń fọn rere. Ètò yìí ṣé ti gbọ́ àọ́rá yé pé ẹ yìí máa gbọ́. Ní gbogbo ọjọ́ Sunday bago mẹ́jọ bá ti rókè. Ẹ ṣé mo mọ̀ lóore o. Yóò dà fún wa o. Láàárọ̀ ọ̀tún ní ibo là ń lọ lórí ètò. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ ṣẹ̀ṣẹ̀ ń tẹ́tí sí ètò yìí fún ìgbà àkọ́kọ́. Lórí ètò yìí láti máa ń yiri àwọn kókókókókókó léyìí tí ó ran ayé wa lọ́wọ́, tí ó ṣe ayé wa láǹfààní tó pọ̀, tí ó ran òní wa, ọ̀la wa àti ọjọ́ alẹ́ wa lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí mo ti ṣèlérí bí ọ̀sẹ̀ bíi mélòó kan nípa àánú Ọlọ́run, tọ́lọ́run sì gbà fún wa bẹ́ẹ̀. Mo ní láti òní lọ Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà. Àágùn lé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé. Nǹkan ó kì í ṣe ràgó. Gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ tọkọ rẹ̀ lẹ́yìn ẹ̀yẹn ṣàmọ́dé. Lọ́kọ̀ kejì, Bọ́lọ́run bá ṣe ń mí sí wa láti máa gbé kinní ọ̀hún kalẹ̀, àjọ máa dá sí ni. Níbo la wá ń lọ láàárọ̀ yìí? Ẹ já sísọ lójú eégún ètò ọ̀hún o. Lónìí ràbájì gan-an àti ní rẹ̀gẹ̀dẹ̀ fìhìn.

ẹjẹ́ yín lò ìpadà kí n ṣe báyìí ná ká dásẹ̀ wọnú ètò. Mọ́mí dádì mọ́ bẹ̀yìn ló kọ lọ́hún ẹ bá ń ké sí àwọn ọ̀dọ́ tí ń bẹ lákàtà yín bẹ́ẹ̀ bá sì láwọn ọ̀dọ́ tí ń bẹ tẹ́ẹjọ́ ń gbé tẹ́ẹjọ́ jẹ́ aládùúgbò bẹ́ẹ̀ bá láǹfààní àti nọgun pè wọ́n kẹ́ẹ̀ké sí wọn ọ̀nà mìíràn tẹ́ ẹ lè gbé ìgbà rèé ẹ̀yìn rédíò yín sókè ẹjọ́ máa kọ lálálá kí gbogbo àwọn tó bá ń kọjá lọ tàbí àwọn tó bá ń bẹ láyìíká yín kí wọ́n láǹfààní láti gbé ètò tààrọ̀ yìí o torí wípé lọ́pọ̀ ìgbà ohun tó sún àwùjọ àgbáyé débi tó dé lónìí kò sẹ̀yìn ohun tó súyọ látinú ìdílé o bá a bá ń sọ̀rọ̀ àwùjọ bá a bá ń sọ̀rọ̀ ìkórajọpọ̀ ìpéjọpọ̀ àjọṣepọ̀ ìbáṣepọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tí kinní ọ̀hún ti lálẹ́wu gangan ohun tí ń ṣe ọ̀pákù tẹ̀lẹ́ rẹ̀ ìdílé ni ṣé ẹ wá rí wípé ọ̀rọ̀ ìdílé kìí ṣe ohun tá à ń fi ọwọ́ yọ̀bọ́ kẹ́ mú torí pé ohun tó wúwo ju awo erin lọ là ń pè ní ìdílé o ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ọwọ́ tá a máa fi mú kinní ọ̀hún ó kù díẹ̀ káàtó ìyá tá à ń kọ sí ojú tá a fi ń wò ó ó kù díẹ̀ káàtó mo ṣèlérí fún wa bí ọ̀sẹ̀ bíi mélòó kan mo ní kì í kàn ṣe pé a kàn rọ́lu agbami ètò tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ẹ jẹ́ mú kinní ọ̀hún láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí ìdílé ó tó wáyé ibo gan ló ti bẹ̀rẹ̀ gan kó tó di wípé ọkùnrin àtobìnrin wọ́n pa èrò pọ̀ láti di ìdílé kan tí wọ́n gbà lérò wípé I love you, you love me ọ̀yà jẹ́ akóra wa lọ bá àwọn òbí wa tí introduction yóò fi wáyé tí ìdílé kìíní yóò fi mọ ìdílé kejì tí ìdílé kejì yóò fi mọ ìdílé kìíní lẹ́yìn introduction ńkọ́ wọ́n ní engagement yá àti engagement àti wedding kódà àwọn míì àmọ́ fodidi ọ̀sẹ̀ kan wọ́n á máa fi ṣègbéyàwó ńgbà owó bá wà àmọ́ gbogbo yìí nǹkan ló mátà ọba àná ẹgbẹlẹmùkún owó kó o fi oṣù kan kó o fi ṣènáwó tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó ìyẹn òde tàmí àṣeyọrí ìgbéyàwó tàbí bóyá ìgbéyàwó yẹn yóò láàsì àbí òní láàsì ṣùkẹ́ mọ́ńbọ̀ ẹjẹ́ a máa mú ní ṣiṣẹ́ ntẹ̀lé kó bá a lè yí wa dáadáa agbọn ibi tá a ti wá kó láàárọ̀ èrè o lọ́pọ̀ ìgbà ohun ìbéèrè ńlá tó yẹ ká kọ́kọ́ máa béèrè lọ́wọ́ ara wa ni pé mọ́mì dádì ìgbéyàwó tẹ́ ẹ wà yẹn inú ìgbéyàwó tẹ́ ẹ wọ̀ lọ ẹ máa bá mi béèrè lọ́wọ́ ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin táwọn náà ń gbára á dì fún ìgbéyàwó pé bò ni wọ́n ṣe bára wọn nú ẹ̀ bára wọn nínú ẹ̀ bẹ́ẹ̀ lomiín ti rìn wọnú ìgbéyàwó ọ̀rọ̀ rẹ ti ní bá ọ̀rọ̀ rẹ ní kẹlẹ́ẹ̀gì ẹ mọ̀ bínú ẹ jẹ́ ń sáré yàbàrà díẹ̀ ẹ jẹ́ ń fi léèkún ṣẹ̀rí ọ̀rọ̀ ìgbéyàwó tá a fẹ́ mẹ́nu líláàárọ̀ tòní pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tá a nà ní pọ̀pá ni o ẹni ọba tàbà mọ́ fi ṣèbínú mo fọlọ́ǹbẹ̀ ọ́ o káyé tèmi àti ẹ lè dá a ni torí òní kọ́ torí ọjọ́ ọ̀la wa ni torẹ́ lomiín ó ṣe ṣe ká dé àwọn agbọn ibì kan ká tọwọ́ bọ àwọn ọ̀rọ̀ kan lójú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó tẹ́lòmíì ó bẹ̀rẹ̀ sí ní yímú bínú kí wá ní wí nìsín kí wá ní wí nìsín ìbá dáa kó o fetí tó nítumọ̀ gbọ́ ohun tọ́lọ́run fi rán mi sí ọ torí pé ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí bó ti kẹni tí ń gbọ́ bẹ́ẹ̀ náà ló kẹni tí ń sọ gbogbo wa pátápátá ni ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n gbọ́n o ẹ wọ́n jẹ́ ń padà sójú ìlà ibi mo ti ń bọ̀rọ̀ ọ̀bọ̀ lẹ́ẹ̀kan mo ní ìbéèrè kan ń bẹ tó yẹ ká mọ béèrè lọ́wọ́ ara wa dádì wa mọ́mì wa àǹtí bọ̀dá tẹ́yìn náà múra lẹ̀ láti wọnú ìgbéyàwó ẹ ti ṣe introduction ẹ ń prepare fún wedding
e koko beri beri lo wara yin gan bo le se bara yin ninu ipo te de lowo lowo bayi se ka pe ni relationship abi ka pe ni marriage either of the two to bi pe won mo mu kini ohun mo se ni alala fi bo ni sugbon ibere pepe la o ti gbe ba ba n soro nipa igbeyawo eru nla ni o sugbon oju tawon eyan fi n wo o koja bi oro igbeyawo ti ri lopo iga nkan kan be ta ma sare rolu gege bi odo lokunrin odo lobirin igba ba ti ka iwe tan abaya ati e lo le iwe akose owo ohun ti o ku waku na ni pe ati baba ati ya won bere si ni fon rere re si aleti won ma pariwo re won ma nogun re lo mu yawo wa lo moko wa lopo igba kedere eni te n pariwo si leti pe ko lo moko wa ko lo ma ya wa e bi kita nipa igbesi aye re ki lo n to ni lowo kini to to nbe lowo e to le fi da duro ohun gangan fun ara re ko ti toju bo ko ti le dara re toju eni o lo mu yawo wa omobirin ti o ni se kankan lowo ko kawe ko ni se owo kankan lowo ko gbaradi sugbon tori pe ri ko ti dagba ojo ori tin lo lori e ohun teyin obi te bi papa te so na ni pe wa eni kan fe now lo moko wa ba pressure yen ba ti wa po dagbon bi kan atokunrin atobin won won wa pa eropo bi pe oda wa lai gan ti fe ju emi awon lo e sa je ka won nawo gan enikan lai se bi pe yan ri aso lori iko isi o awon miran nbe to je pe relationship di won wo lo tarata from relationship to marriage o wrong now eni sa wo iwo odo lokunrin iwo odo lobirin ti won na wo ye wi pe o fe ni dile o fe wonu igbeyawo olorun ran mi si o ipele akoko to gbudo kokko mu ni baada ipele akoko to gbudo kokko mu lokunkodo ni pe ko fi ona re le olorun lowo ki mo wi fi ona re le olorun lowo o tori pe irin ajo igbeyawo ona to lo sinu igbeyawo ko seni to ma rin ke mo wi ko seni to ma rin abalajo awon agbabo won ni eni koko re baye aya so po lo ma lo tori pe koko re ye ni bi o baye aye o pe la laseti ohun akoko to gbudo koko je ologun gege bi odo lokunrin odo lobirin ni pe fi ona re le olon lowo tori bi pe maapu sinu igbeyawo owo olon lo wa o si le si ohun ko leyin eni to ni maapu lowo o sore eni to design marriage gangan olon ni baba wa soro nipa igbeyawo ko selomi toro igbeyawo ye laye afe eni to design e gangan oda je n fun on lapere beyan ba ya aworan ile boye o je architect o yaworan ile eni to wa yaworan ile yen boyo ririn ajo travel ko si laye ka o si ni awon atuse kankan to fe se lori aworan yen ko o to towo bo aworan yen loju ohun akoko to kokoko se ni pe o kokoko kan se eni to ya bo ba ti ewe lomi boya won le bo rogbon dasi tabi ki won yaworan mi fun o entirely sugbon koko kan si eni ti o ya aworan yen gangan e dakun mo fe se atunse lagbon bi mo fe se atunse lagbon beun tori wipe ohun gangan ni design yen ye ohun lo ya boro ti rinu se si wa ri oro igbeyawo o dabi capsule ni tabi tablet ni ka pe oogun to sise fun efori enikan o le mo ki o efori elomi o oro ti rinu oto oto loro o dabi exam paper ti won fun wa ta ni lati answer question ti nbe nbe differently paper kan na ni sugbon question ti nbe nbe o sototo oro igbeyawo ti rinu o ya di yu mu
ti ona re le olon lowo tori pe ohun gangan ni designer to design marriage o si le dawun ko ohun se leyin eni to ni gangan eni to pile re bo ba ti wa fi ona re le olon lowo wa rin sowo waju yo to sise re yo se ko ma se ibi o wa gbudo sole si ki se relationship loro kan o nbere lowo mi pe ki loro kan gan dukia olon beni ki se relationship loro kan o oni lati bere lati friendship sori friendship relationship anything to ba ti ni ship leyin o dabi oko oju omi ni to rinrin ajo ebute kan ni o pada ja o si popo ninu awon odo wa bon ba ti pade ara won won ti bere relationship ni e o wrong now relationship bo ibi wahala ti bere niyan idi abani pe awon kankan be iya to nbe ninu friendship ati relationship sori ninu friendship to wa ti yan ba jojo re e je nso awon ade tu tin benu e fun yin ti o ye yin odo wa o bi wa ti yan ba jore as in your friends lopo igba e ni le farapamo funra yin koda opolopo asiri mi to le so fun baba ati iya to bi olomo wa le finu fido to asiri e fun ore tori pe there's going to be a level of trust if you not ara eni o ma nwa laarin ore meji lo to bo ti je pe aye ti doju keji bayi ore a ma dale ara won sugbon ibe on ko ni mo nlo loni on ti mo n sori bori baba o se tele da baba o se to sa la ba pade ore gidi to se finu tan to se fokan tan asa ara won ore mi ninu aye to je pe ogbon odun re ti won ti jore 35 40 years 50 years ti won ti jojo re re ti won se dale ara won o wa be ebi mo wa nlo re o ki se relationship loro kan friendship ni ibi eyan ti ma nkoko mu kini ohun nu e koko jojo re na tori bi pe ninu ore te joje bi nkan kan ba ndun o lokan o la nfani ati tu edu okan re jade fun koda bo ti soro jade gan yo ti mo ntin se o tori pe ore ni yin sugbon sori ninu relationship asiri mo npo ninu relationship se wa ri opolopo asiri ta ko lati so jade nigba ta fi wa ninu relationship amo yi opolopo asiri ta gbe wonu marriage e wa ni marriage oni ni problem ajaga te ru telomi ko wonu igbeyawo o ti wo igbeyawo re lorun o ti create pressure fun igbeyawo ohun gan ki igbeyawo yen to bere to ra awon eru na dandan awon asiri to leke nka to lakaki awon asiri to lagbara gan lo nbe lodo okun awon oko ati yawo mi ti won ti gbe wonu igbeyawo sugbon be ba jojo re to je wipe on the platter or on the platform of friendship levi bere joro eyin mejeji lorun koda won kankan be to je pe e ma so fun ra yin unconsciously o ti mo ru eyan ti lamo je lamo ina o ti mo ru eda to je yo mo gba to ba nbinu yo mo to le bi o ninu igbe bi ba npa yo mo igbo ba lowo lowo yo mo bo ba ti le so fun gbogbo eyan po lowo lowo ki se bi ore re elo ore se mo reye bayi lodo re nbe o tori pe ore re ni share level of secrecy ninu friendship o kere jojo si tinu relationship tori relationship ni e ti gba lokan yin pe e fe fera yin sile so opolopo asiri le fi bo funra yin te ni fi han funra yin lai lai koda pretense gan level of pretense ka ma diban funra eni o ma npo ninu relationship ju friendship lo ibi isoro igbeyawo ti bere nu o mo ni a ma mu ni sisentele ni e je n sare kesi ajinrere ojo ade kawon na o ba wada sin tin be nle yi eto intest waju e lembeun e ku kale

0: yóò sọ bẹ́ẹ̀.
1: Ìdí abá ni pé relationship ni wọ́n fi bẹ̀rẹ̀. Nínú relationship àṣírí a máa pọ̀ ń bẹ̀. Táwọn èèyàn máa ń fi pamọ́ fúnra wọn. Kódà ẹ̀tàn gan máa ń wà nínú relationship. Ṣùgbọ́n nínú friendship ẹ ti sọra nù. Torí wípé lọ́kàn ara yín ẹ̀ tí ní lẹ́mìí pé ẹ ti ẹ̀fẹ́ fẹ́ ra yín. Ẹ kàn ríra yín bí ọ̀rẹ́.
2: Àmọ̀ràn mi tò ní fún àwa ọ̀dọ́mọ ni. Ọ̀dọ́kùnrin ọ̀dọ́.
1: Ìjọ ojú mọ̀ pé ọmọbìnrin tí wà tí ẹjọ́ rìn kẹtẹ jẹ́ ọ̀rẹ́. Lọ́pọ̀ ìgbà ohun tójú rẹ̀ bá ń rí nínú bóyá àwọn ọkùnrin tí wọ́n bá ń kọnú sí yóò máa sọ fún ọ. Anilamọ yi. Anijọ jẹ́ mọ̀ pé ẹni báyìí báyìí ó mọ̀ tiẹ̀ sọ báyìí báyìí fóun. Torí ìdí tí ó fi mọ tú àṣírí fún ọ ni pé o ò tí ì kọ ẹnu ìfẹ́ sí ọ̀rẹ́ lẹ́jọ jẹ́. Kò ní fi bẹ́ẹ̀ sí àṣírí kan dàbí alára láàrin yín lọ títí. Ṣùgbọ́n ìwọ kíyèsí. Kódà bó bá jẹ́ni títí ń sọ̀rọ̀ fún ọ tẹ́lẹ̀. Kété tẹ́ ẹ bá ti switch sí relationship. Àwọn àṣírí kan bẹ tẹ́ bẹ̀rẹ̀ sí ní fipamọ́ fúnra yín. Àwọn kan ń gbé ètò ìlọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé títí tẹ́lòmíì ò fi wọ káàlẹ̀ sùn. Àwọn àṣírí kan bẹ lódò okun rẹ̀ tó jẹ́ pé kò ní láéláé bọ́ síta láéláé. Bí ó ti gbé kùnú.

ẹlòmí gan ìbá láṣì yọrí tó pọ̀ ohun tó mú kí vision ẹlòmí ò crash ohun tó mú kí àyànmọ́ ẹlòmí kó forí gbágànà forí gbági forí gbọ́pẹ̀ forí sanpọ́n ìgbéyàwó ni ṣé bó o ti bẹ̀rẹ̀ ìrìnàjò ayé rẹ ló wà lónìí ṣùgbọ́n ìbéèrè ni pé bó ni wọ́n gan ti tó mo n bere lowo re iwo odokunrin iwo odobirin o I'm into relationship ha o wa je n bere lowo re omokunrin to rerin muse yi to pupa yoyoyo yi to so pe the guy is so handsome very cute okunrin mi ani ah bo mo bi yen ba boyin

0: ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́kùnrin mi ni ò kíyèsí amọ́ye nǹkan tó ń bẹ lára ọmọbìnrin yẹn ṣùgbọ́n tó mọ̀ ọ̀dọ́bìnrin mi ń bẹ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mọ̀ nípa ọmọkùnrin tẹ́ ẹ jọ ń kóra yín káàkiri mo bá bèrè lọ́wọ́ ẹ I know him mo mọ̀ ọ́ mo mọ tún jí dáadáa mọ́ bínú o àmọ́ ọmọ Gabriel dáadáa Sherry Jamie mo mọ̀ dáadáa mo mọ̀ dáadáa ẹni ọlọ́mọ dáadáa ṣe bọ́ ló ń lù ọ́ yìí tó sọ ọ́ di àpò ẹ̀ṣẹ́ yìí o sì lóò mọ̀ ṣé ohun téèyàn mọ̀ àtúmọ̀ fìyà jẹni ni o mọ̀ náà o a ní ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú friendship wàá rí wípé consciously or unconsciously àwọn àṣírí kan ń bẹ tẹ́ ẹ̀ ní fi pamọ́ fúnra yín torí pé kò sọ̀rọ̀ ìfẹ́ láàrin yín bó tiẹ̀ jẹ́ pé ẹni lọ́kàn bó bá ń sunkún bí nǹkan kan bá ń pò ó nífun pọ̀ lógbòlógbò ìwọ ni ó kọ̀kọ́ pè ẹ̀lú ọ̀lámọ́ yín jọ́ṣà lè ríra wo mo ní nǹkan kan tí mo fẹ́ bẹ so I'm so worried I'm so bothered ohun tí bàbá àtìyá rẹ ò mọ̀ á sọ fún ọ kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wàá mọ̀ nípa ẹni yẹn gan ju àwọn òbí tóbi lọ ṣùgbọ́n sórí tó o bá ti bẹ̀rẹ̀ on the note of relationship ẹ lè mọ́ra yín láíláí. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní pilẹ̀ ẹ̀tàn fúnra yín. Ẹlòmí ò ní gbogbo ohun tó yẹ kí n mọ̀ ló sọ fún mi, dey play. Ibi ó yẹ kó o ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan inú friendship ni kì í ṣe nínú relationship. O ti wọnú ẹ̀ náà. Ẹ jábọ̀ dè é lọ́kàn kejì. Á dàgbọ̀n bìkan lórí ètò yìí. Wọ́n sọ kankan fún yín. Ǹjẹ́ ẹ jábọ̀ wípé love is not enough to sustain marriage. Kí n mọ̀ wí? Love is not enough to sustain marriage. Nǹkan kan bẹ tó ju ìfẹ́ lọ. Ẹnìkan ni mo tún gbọ́ tuntun lónìí kí lohun tó tún ga jù fẹ́ lọ understanding mọ̀ ń bọ̀ ń bẹ̀. Torí èèyàn máa ń dé ìkóríta kan nínú ìrìn àjò ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ àsúùyàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìfẹ́ a máa fẹ́ ìdìfa. Ohun tí ó wà máa flavour ìfẹ́ yín understanding ni. Àti ìdébẹ̀ òun ẹ má jà kánjú. Ọjọ́ ti lọ tá ń fọwọ́ yí aago yìí. Ìwọ ọ̀dọ́kùnrin ìwọ ọ̀dọ́bìnrin tó ń gbà lérò láti gùn lé ìrìn àjò ìgbéyàwó bẹ̀rẹ̀ pẹ̀lú friendship jẹ́ n tún wá sọ̀rọ̀ kankan fún ọ sórí heartbreak tọ́rẹ̀ rẹ bá dalẹ̀ rẹ kò ní dùn ọ́ tó bí olólùfẹ́ rẹ bá dalẹ̀ rẹ ohun tó ṣàtà destiny ọmọkùnrin mi tó ṣàtà destiny ọmọbìnrin mi ohun tó bá pàdé nínú relationship ni sọ ọ mọ pé bọ́rẹ̀ rẹ bá dalẹ̀ bó bá ṣe nǹkan kan tó dùn ọ́ ó rọrùn náà àwọn èèyàn ni bí èèyàn ṣe rí nìyẹn ṣe bọ́rẹ̀ ni ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó ti rí ọtán nínú relationship o ti gbẹ̀mí lé o ti gbọ́kànlé àwọn òbí rẹ ti mọ̀ àwọn ọ̀rẹ́ rẹ ti mọ̀ gbogbo yín lẹ náà ti mọ̀ pé ẹ fẹ́ra yín náà ni tó wá gbé nǹkan mí yọ sí ọ lójijì yóò kọ́kọ́ bírèkì ẹ ná kò sí bó o ṣe fẹ́ ṣe é kò sí bó o ṣe jẹ́ akin tó kọ́kàn rẹ ó le tó a kọ́kọ́ bírèkì ẹ dáhùn. Ó túmọ̀ sí wípé disappointment tó máa ń wà nínú relationship máa ń lágbára ju ti friendship lọ. Bẹ́ẹ̀ bá rá àwọn ọkọ àtìyàwó mi ìgbéyàwó sì wù yín wọn a máa ṣe bí ọ̀rẹ́ torí pé ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ kì í ṣe relationship náà fi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni ọ́ wọ́n ti mọra wọn wọ́n ríra wọn tán ó mọ̀ gbà tó ń bínú ó mọ ohun tó lè bí nínú ó sì mọ̀ bó ṣe ń tu nǹkan ẹ̀ nígbà tán ti jọjọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn tó jẹ́ pé relationship lẹ fi wọnú ẹ̀ ẹlòmíì tiẹ̀ ń bẹ tó ń gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́ oyún ló fi wọnú ìgbéyàwó oyún ló fi rárí wọnú láìfọ ọmọkùnrin yẹn you dey play ó ń tẹ́rẹ̀ reality ń bọ̀ ìgbà tí reality bá dawn on you lọ béèrè náà lọ́wọ́ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n rárí wọnú irúfẹ́ ìgbéyàwó bẹ́ẹ̀ ilẹ̀ ti mọ́ bá wọn lónìí nǹkan ò ṣẹnu re fún wọn Somo kunrin yen ni fe. Somo birin yen ni fe. Oyun lo de laarin yin te bi pe ropo pe. Oya just let's go into marriage. Ile oni to manko marriage ohun ti di radan danran dan o ti crash danu. Iwo odo lokunrin iwo odo lobirin iwo ni mo nba soro oja e. Tori kojo la re le da. Bere pelu friendship. Ma sare kanju wonu relationship. Ki mo wi? Ma sare kanju wonu relationship. Oju a ma ka won odo wa. I want to have a relationship. I'm into a relationship. Ka ma foro mo ri pe mo se pe ya. O ma se o. Gogo ala mi lo je ya nu fun mi. O ni fun lara. Bo ti je pe ejo ni lokan pe fera yin. O si pada ko enu ife si. Sugbon ibi te ti le rira yin tan asiri ti asiri yan a mo ni won inu friendship ni. Ki se ninu relationship o, asiri po nu relationship gan. E je soju opo le. 0913655695 oju opo ti nbu na wai wai. Se ma pe mo ti so moro. Mo ni series le to yi. Episode ni. Ibi ati mu laaro inu. Sẹni tẹ jọ ngbe sọrẹ re ni my dear oko mi aya mi ohun to mu ki gbe yawo mi o ma gbona ye ni pe won e sọrẹ ara won bi eni su ota meji po ni awon le bo n pe kini kan ni graftation bi ke gegi kan ke wa le mo igi mi to tin grow lo bi gbe yawo mi se ri niyan wọ́n kẹ́ pàdé ara wọn lábàádì wọ́n sì fọ́ọ̀mù márèjì náà bí ẹni kọ́lé tí ò nípìlẹ̀ tọ́ dáa ni ẹ jẹ́ ń wo ẹni tí ń bẹ lójú ìlàyé ọjọ́ ti lọ ẹ̀lọ́ ẹ mọ̀ káàárọ̀ sàwọ̀ ẹ ṣeun sà ẹ ṣeun ayọ̀ rẹpẹtẹ o
1: ẹgbẹ́ ọlọ́run tún máa fún yín nílà káyè sí o
0: àmì sà
1: lóko jésù ọpọlọ yín ò ní jọ
0: àmì olódùmọ̀rì sà
1: ọgbọ́n látọ̀nù ọlọ́run ó tún máa
0: wá sí o àmì àmì
1: orí irú ọ̀rọ̀ tẹ sọ láàárọ̀ yìí
0: yẹ́sà
1: ó sì àwọn tó jẹ́ ọ̀dọ́ lọ́wọ́ kí wọ́n ó tó tẹsẹ̀ bọ gbogbo orú nǹkan tá a sọ yìí tí wọ́n bá lè ń lo irú ìlànà tá a sọ yìí yóò mú kí wọ́n má kábàámọ̀
0: yẹ́sà
1: torí rí àjò ògbéyàwó bẹ́yàn bá ti wọbẹ̀ tán kò ṣeé
0: padà ó lágbára gan
1: kò ṣeé padà
0: o bẹ́ẹ̀ ni
1: mo kí aláṣẹ àti olùdásílẹ̀ diamond o
0: ẹ ṣeun baba ń gbọ́ baba ń gbọ́ ìyẹn á dùn lẹ́rù rẹ o ayọ̀ rẹpẹtẹ bó o bá ti gbé o ti gbé ohun táwọn èèyàn ò mọ káńsẹ́ẹ̀lì rẹ advice tí wọ́n mọ fún ẹ náà ni pé sùúrù náà ló mọ ṣe gbogbo ohun tó o bá bá pàdé nínú ẹ̀ ti ẹ ni hello ọlọ́run ní bá wa tó àmì olóhùn
2: o gbọdọ ẹlẹkọ tẹ ń pàwọ ọdọ ọlọbọ lọjọ ni ọlọbọ àsánù ọmọ ti yín náà.
0: Àmì olóhùn ó kọyín sà.
2: Orúkọ mi ni Abdulrasheed Bátògbó Ndókó.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run fi yín lọ́kàn balẹ̀.
0: Àmì olóhùn. Ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun gan. Olódùmọ̀rì. Ó má ṣe wo ẹ wá bó ṣe kú pa fún bí òyìnbó kò. Ẹ lóhùn ta ni tún ń bẹ lójú ìlàyé o. Ẹ káàárọ̀ láwájú. Ẹ
3: Amosis Akirikan láti Asadamu.
0: Ẹ ṣeun bàbá.
3: Mo gbàdúrà fún bàbá wa tó nílé iṣẹ́ yẹn ẹ̀mí wọn ó gùn.
0: Àmì àmì.
3: Ọwọ́n ó mọ lò.
0: Àmì Ọlọ́run.
3: Ó pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń.
0: Àmì àmì.
3: Lágbára Ọlọ́run àtúbọ̀tán wò ní burú.
0: Àmì àmì Ọlọ́run.
3: Yóò sì dáa fún gbogbo ẹ̀yin òṣìṣẹ́ Diamond.
0: Àmì sà.
3: Àtutù yìí àti gbogbo oníṣẹ́ bàbá kò ní bàjẹ́
0: lọ. Àmì àmì sà.
3: Jẹ́ rí nǹkan tí mo kàn fẹ́ sọ. A ti sọ àṣà nù. Kí ni ìdùnnú àṣà tí mo lọ sọnù? Ṣé rí ìgbà tí irú àwa ẹ fẹ́ yàwó? Wọ́n lọ àwọn òbí wa, wọ́n lọ wá àmúyàwó lọ ilé pẹ́ntì tí mo fẹ́ fẹ́ ni. Àwọn òbí wa lọ wá di bí ìdílé wọn ṣe rí.
0: Bàbá à ń bọ̀ ń bẹ gbogbo ibẹ̀ láde.
3: Bí ìdílé wọn ṣe rí pé kò ní ìtàn ìdílé wọn ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bọ́n bá pàdé lókè òkun. wa ti la won ti bi toko ti yawo
0: atan sugarja
3: yawo yen a si tuka lai pe ojo
0: kabisi olo
3: elomi ti a ba mo yen itan idile ta kan la fe ni yawo o ki se kan to da be te ba so fa awon mo sin e ti dota won e baba iyan buruku ni o fe ki fe yawo ni mo fe so fun yin pe gbogbo eleyi o lo ndale aye ru lowo lowo bayi ṣùgbọ́n èkejì tó yẹ kán tún máa ṣe ká lọ lé ìjọsìn ká kí olùṣọ́ àgùntàn tó bá jẹ́ olùṣọ́ àgùntàn gidi kó gbàdúrà fún wọn pé ìjọjọ́ wájú àwọn ọmọ yìí jẹ́ yóò rí bí mo ṣe fẹ́ kó rí ṣùgbọ́n àwọn ọmọ yìí kódà kí dáhùn ẹ lọ ṣọ́ọ̀ṣì ìjà ń lọ mọ́sálásí mo ò ní lọ irunkírun irinkírin ló mọ rìn so ọlọ́run ló máa rí kó tún ayé àwọn ọ̀dọ́ wa iléeṣẹ́ yóò mọ tẹ̀síwájú yóò dà fún ọ lágbára
0: àmì àmísà
3: ọlọ́wọ́ ti jẹ́ káwọn ọmọ yẹn lè gbọ́
0: àmì àmísà ẹ ṣe gan sà mo dúpẹ́ o ẹ ṣeun gan ni sà.
4: àṣìyàn ìyàwó ó ti ṣàkóbá wọn.
0: à ń bọ̀.
4: àṣìyàn ọkọ ó ti ṣàkóbá fún wọn.
0: ohun tó mú kí àyàn mọ ẹlòmíì kó tẹ̀rì lójijì. àyàn mọ ọmọkùnrin mi àyàn mọ ọmọbìnrin mi dà kó tó wọnú ìgbéyàwó kí ló wọnú ìgbéyàwó sí. gbogbo ẹ̀ dí wá pé ni. mọ̀ ń bọ̀ ń bẹ́ o mọ̀ ń bọ̀ hello.
5: ẹ káàárọ̀ mi sọláre wájú.
0: ẹ ṣe mọ̀.
5: ẹ káàbọ̀ sí ètò ní àkọ́kọ́ oṣù kẹfà 2022.
0: ẹ ṣe mọ̀.
5: gbogbo àwọn ọmọ oṣù kẹfà kí ni o yóò sì rárá fún àtìlẹyìn.
0: àmì.
5: ẹ máa ń gbà.
0: àmì.
5: bàbá a ṣàlẹ́ mi fún ìran dáradára yìí olúwa yóò ta wọn lọ́rẹ̀ àbò.
0: àmì ọlọ́run.
5: iṣẹ́ àwọn kan kò ní bíbàjẹ́
0: ó
5: gbàdúrà sí wọn wá yìí ṣùgbọ́n ní tèórí facebook wọn ti ń pàdé wọn ò lọ mọ ọyàn ìyá wọn ò lọ mọ ọyàn bàbá bẹ ẹ tọ́ bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe sọ wọn ò lè mọ ìwà ara wọn kọ́mọ ti lè fẹ́ ṣìpù bẹ̀rẹ̀ bẹ̀tọ̀rẹ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kàṣàlẹ́ ni tí ò kàn àwọn ọmọ wa kọ́lọ̀ ń jẹ́ kán gbọ́rọ̀
0: àmì o
5: kó sì má bá àwọn advisor burúkú pàdé àwọn náà wà nbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kan kí wọ́n wá bẹ̀rẹ̀ àwọn náà wà nbẹ̀ kó wọ́n sọ kì nínú wọn ju gbogbo rẹ̀ lọ ẹ̀yìn ọ̀dọ́ ẹ ṣe friendship ẹ sì gbàdúrà kẹ̀ sì ní sùúrù kẹ̀ sì níṣẹ́ lọ́wọ́ àlàáfíà ni.
0: ẹ ṣe gan ìyàwó lè àyọ̀délé mo dúpẹ́ ẹ ṣeun gan mà. sọ́ọ̀mà pé nínú friendship ìwọ́ ti ní lọ́kàn pé wàá padà kọ́ ẹnu ìfẹ́ sọmọbìnrin yẹn àbọ́mọkùnrin yẹn ni ó sì padà kọ́nu ìfẹ́ sí ọ. inú friendship bó ṣe ń study ẹ lọ́ọ́ máa gbàdúrà ń pa ẹ bó ṣe ń study ẹ lọ́ọ́ máa gbàdúrà ń pa ẹ. ṣé o mọ̀ wípé bó o bá wá gbàdúrà ń pa ẹ tán sọ pé mọ́ dán wò mọ́ fẹ́ èyàn ò ní affect friendship yín ẹ̀ẹ̀kan ní going to relationship ni ṣé o get ẹ. ẹlòmíì ti gùn lé relationship kó tó máa gbàdúrà àgbà kan ó ti bẹ̀rẹ̀ relationship ó ṣẹ̀ṣẹ̀ wá ń gbàdúrà sí oúnjẹ tó o ti bù tó o ti gbé sẹ́nu tó ní olúwàjọ́ bá mi yóúnjẹ ìsín mímọ́ èwo ń bẹ̀ èyí ti ń bẹ nínú abọ́ àbẹ́yí tó o ti gbé sẹ́nu. ẹjẹ́ àtúwẹ̀ lòmíì ti ń bẹ lójú làyí ẹ̀ lọ́wọ́ èyí ó rebé tí ẹ tún mú. ojú òpó ìbùn náà wá ìwà ẹ lọ́wọ́.
3: àyọ̀dẹ́lẹ́ ní sọ̀rọ̀ láti ọlọ́run sógo.
0: ẹ ṣeun sà.
3: mo kí n pé ẹ kó ètò ọlọ́run ní bàlákà yín jẹ́.
0: àmì bàbá.
3: iléeṣẹ́ náà sì ní bàjẹ́ pẹ̀lú ogun náà.
0: àmì ọlọ́run.
3: tẹ rí ọ̀rẹ́ tẹ bá ń bára wọn á sọ̀rẹ́ tẹ bá rọ rẹ kà tẹ bá ti ń jọjọ ń ṣàṣepọ̀ tẹ bá ti rí ọ̀pọ̀ rẹ yorùbá ní ṣeṣe ẹ tètè yẹrí.
0: ẹ tètè yẹra.
3: ẹ tètè fún bẹ.
0: bẹẹni.
3: ṣùgbọ́n tí ìwọléwọ̀de bá
0: ti. tó bá ti wọ̀.
3: jù wàhálà ni. ká mọ̀ sọ pé àwọn ọ̀dọ́ sí ọ àfẹ́ tí àwa ta jẹ́ àgbàlagbà gan.
0: kábíyèsí ọlọrun
3: ní kẹtẹlómi ń pò pọ nínú ilé rẹ síbi ìsìn ìbàdí.
0: kábíyèsí ọlọrun.
3: tó bí o ṣe ṣe rí mo kí.
0: ẹ ṣeun.
3: o sì kí mo tún kí.
0: ẹ ṣe gan sa.
3: kí n ju bẹẹ lọ.
0: ẹ ṣe bàbá mo dúpẹ́ o alàgbà ayọ̀dẹ́lẹ́ ẹ ṣe gan.
4: ìdí tó fi yẹ ká gbádùn.
0: ẹlòmí àmọ kábàámọ àmọ gé kábàámọ jẹ ṣé sọ táwọn lòún fẹ báyìí nígbà tẹ bẹrẹ bí ọrẹ kálọ bẹrẹ bí ọrẹ ni o ti rí àwọn red flags kọ̀ọ̀kan wà á ti tètè kára sọ wà á kára ró nbọ kúkú tí ìlànà sọ fún pé o fẹ́ fẹ́ bọ́rẹ̀ ò bá sì ṣeéṣe mọ́ ẹ̀yin ọ́ yàgò fún ni ṣùgbọ́n sórí relationship bí ẹni tẹsẹ̀ bó do ni Hello.
6: Hello, sir.
0: Ekaro, sir.
6: Ekaro.
0: Eshun.
6: Eyin lo mi ogbon ti gbogbo eyan bu.
0: Olorun ni omi ogbon ti gbogbo wa jo nbu mu emi we.
6: Eyin ni lo.
0: Eh, ogo ni foruko re amọ ohun lo mi ogbon wa. Olorun lo mi ogbon wa. A jo mu ni.
6: Olorun ni sokale.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́kun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òwòjú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

ní ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ̀gbádùn rẹ̀.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe bára rí ọba yá lẹ́yìn ọjọ́ mẹ́ta má ṣàfira o kàn sí dókítà rẹ.
1: Diamond FM Ìlọrin àwa là ń tún iṣẹ́ ètò ìgbóhùnsáfẹ́fẹ́ rọ lọ́nà tó nítumọ̀.
2: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ẹkọ́nowó. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ògúnyẹmí láti CAC Òkè Mọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

0: 88.7 Shining Supreme.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago 7 sí 8 ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹja jọmọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba ṣẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹja jọmọ àgbọ̀.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé
1: bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a ní láti gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ iyè, ọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ agbára. Lórúkọ Jésù Olúwa, ẹgbà ọ̀pẹ wa. Nínú ọ̀rọ̀ yìí ni ìyanu wà. Tura kọ́ pé ràn ọ̀rọ̀ rẹ̀, ó sì mú lára dá, ó sì gbà wọ́n kúrò ní ìparun gbogbo. A gbà á ládùúrà pé ní wákàtí bí ọ̀rọ̀ yìí ti ń jáde, ẹ jẹ́ kí ó tọ̀ wá pẹ̀lú àṣà àti agbára. Ẹ jẹ́ kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wa, kí ó sì gbà wá kúrò nínú gbogbo ìparun. Ní orúkọ Jésù Kristì, ògo ní forúkọ Olúwa, Jésù Olúwa wa, àmì. Lónìí, à ń tẹ̀síwájú láti máa wo ìbáṣepọ̀ tó wà láàrin ọ̀rọ̀ Ọlọ́run àti ìyanu Ọlọ́run. A ti ń wo àkórí Ọlọ́run tí a pè ní Jésù oníṣẹ́ ìyanu. A sì ti ń wo iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe ní Kánà ti Galilee, bí ọ̀rọ̀ rẹ̀, bí ó ti mú ìyanu àti ìyípadà wá ní Kánà ti Galilee. A sì sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá nípa agbára tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sọ fún wa wípé Ọlọ́run jẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run máa ń lò láti mú ìyípadà wá. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ohun èlò tí ó máa ń lò láti fi ṣiṣẹ́. Ohunkóhun tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá ní ṣe, ó yà mọ́ máa gbélẹ̀ ni. Ọ̀rọ̀ ni Ọlọ́run fi ń ṣiṣẹ́. Ayé tí kò bá ti sí ọ̀rọ̀ Ọlọ́run, ká má retí ìyanu níbẹ̀. Ìjọ tí kò bá ti sí ọ̀rọ̀ Ọlọ́run, ká má retí ìyanu níbẹ̀. Ayé tí ò bá ti gba Ọlọ́run gbọ́, ayé tí ò bá ti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, kó má ṣe retí ìyanu Ọlọ́run. Ayé tó bá ń wọ ohun mìíràn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ayé tó yẹ pé ohun tó bá lè fojú rí, òun ló wá. Yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, kó má retí ìyanu Ọlọ́run. Ó dìgbà tí a wá bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ Ọlọ́run sí ipò tí ó yẹ kó wà, ipò olúborí tó yẹ kó wà nínú ayé wa. Ìgbà la ó bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ ìyanu tí ọ̀rọ̀ Ọlọ́run ṣe nínú ayé wa. Lónìí, a máa wo àpẹẹrẹ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìyanu tó ń wá nínú ayé ẹnìkan nínú Bíbélì. Wọ́n máa kà láti inú ìwé Lúkù orí ìkeje ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá. Mo ń gbọ́ Ọlọ́run gbọ́ pé bí ìwọ náà ti ń gbọ́ ọ̀rọ̀ yìí.

ara be wipe o ye ni eni ti ohun iba se eyi fun nitori ti o feran orilede wa o si ti ko sinagogu kan fun wa sugbon jesus si n ba won lo nigba ti ko si jin si eti ile mo balogun orun na ran awon ore si wipe oluwa ma yo ara re lenu nitori emi ko to ti wo iba fi wo abi orile mi nitori na emi ko si ro pe emi na ye lati to wa sugbon so ni gbolo nkan a o si mu omo odo mi larada ese ikeji lekan si nitori na emi ko si ro pe emi na ye lati to wa sugbon so ni gbolo nkan so gbolo oro kan a o si mu omo odo mi larada nitori emi na pelu je eni ti a fi si abi ase ti o ni omo ogun ni eyin mi mo si wi fun okan pe lo o si lo ati fun miran pe wa o si wa ati fun omo odo mi pe se yi a si se nigba ti jesu gbo nkan woyi enu ya si o si yi pada si ijo eniyan ti n to leyin o wi pe mo wi fun emi ko ri iru igbagbo nla bi eyi ninu awon eniyan Israeli nigba ti awon iranse ti pada rele won ba omo odo na ti n saisan ara re ti da ese kewa nibi ti a pare oro Olorun si ni ese ikini bibili so fun wa pe bi Jesu ti pare oro ni ti awon eniyan to ti pare oro iwaasu re oro to yi aye ni pada mo so fun wa pe oro Olorun ni Olorun fi sise oro ni a fi fun gbogbo iranse Olorun lati so oro Olorun ni eni ti o ba n so oro Olorun to je pe oro ti ara re tabi itan lo n so ki iru eni be ko ma se ro pe iyanu yoo ti owo ohun sele kò sí ohun tí ọlọ́run fẹ́ fi ṣe ìyanu tó fi yí ayé ènìyàn padà bí ò ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ni jésù ń wàásù ọ̀rọ̀ ni jésù ń lò láti fi ṣe ìyanu bí a bá wo ohun mìíràn lòdì sí ọ̀rọ̀ a ó rí pé èèyàn ní pẹ́ bọ́ sínú òkùnkùn èèyàn ní pẹ́ di wòlíì èké ohun tó sọ àwọn èèyàn di wòlíì èké ni pé wọ́n wọ ohun mìíràn láti lò ju ọ̀rọ̀ ọlọ́run lọ bí ó ní pé bí jésù ti parí ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọ̀dọ́ balógun ọ̀run kan tí ó ṣọ̀wọ́n fún ó ń ṣàìsàn òun kú lọ ọmọ ọ̀dọ́ balógun ọ̀run ẹni tí a ń pè ní balógun ọ̀run òun ni jagunjagun tó ní ọgọ́rùn-ún ọmọ ogun ní abẹ́ rẹ̀ òun ni à ń pè ní balógun ọ̀run balógun tó ń jọba tó ń ba tó ń darí ikọ̀ ọmọ ogun ọgọ́rùn-ún ni balógun ọ̀run nínú àwọn ikọ̀ tí balógun yìí ń darí ikọ̀ nínú àwọn ọmọ ọ̀dọ́ yẹn bíbí sọ pé ó ń ṣe àìsàn ó ń kú lọ ṣùgbọ́n ohun kan tó fẹ́ kí a mọ̀ nípa ọmọ ọ̀dọ̀ tó ń ṣe àìsàn yìí ni pé ọmọ yìí jẹ́ ọmọ ọ̀wọ́n ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ó jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ ọ̀wọ́n ọmọ lójú ni fún balógun ọ̀run eléyìí sì ń pè wá níjà àwa tá a jẹ́ ọmọṣẹ́ àwa tá a ń ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn àwa tá a jẹ́ igbákejì tá a wà ní abẹ́ adarí bóyá nílé ìjọsìn ni bóyá ní ìlú ni bóyá níbi iṣẹ́ ìjọba ni bóyá níbi iṣẹ́ aládàáni àwa tí a gbà síṣẹ́ ṣé a jẹ́ ọmọ ọ̀wọ́n ní ojú ọ̀gá wa ṣé a jẹ́ ọmọ ohun tí ó máa mú kí ọmọ yìí jẹ́ ọ̀wọ́n lójú ọ̀gá rẹ̀ o ni pé ó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ tó lámìláka ó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ tó kún fún ojúṣe ó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń gbọ́n sí ọ̀gá rẹ̀ lẹ́nu ó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ tó ń wá ire ọ̀gá rẹ̀ tó ń wá ìtẹ̀síwájú ọ̀gá rẹ̀ ó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ tó máa tètè ṣe ohun tí ọ̀gá rẹ̀ bá fẹ́ kí ó ṣe ohun yìí àwọn àbùdá yìí àwọn ìwà yìí ló jẹ́ kí ọmọ ọ̀dọ̀ yìí kó di ọ̀wọ́n níwájú ọ̀gá rẹ̀ ìbéèrè tèmi fẹ́ bí ọ ní rè pé ìwọ tó ń ṣiṣẹ́ ìwọ tó wà nílé gẹ́gẹ́ bí aya sí ọkọ ṣé o jẹ́ ọ̀wọ́n níwájú ọkọ rẹ ṣé o ní àwọn ìwà ṣé o ní àwọn àbùdá ṣé o ní àwọn ìṣesí àwọn ìhùwàsí tó mú ẹ jẹ ọmọ ọwọn tó mú ẹ jẹ ọmọ ṣẹ ọwọn níwájú ọgá rẹ àbí ọgá tá ọgá tá owó aláàrọ apé ni wọn ṣe àbí ìwọ ọmọṣẹ tó jẹ pé bí o máa ba iṣẹ ọgá rẹ jẹ o lò ń wá kó o jí owó ẹ sẹyìn kó o bù lẹsẹ kí o jí lẹsẹ kó o má jí olótìtọ kó o bá lórúkọ jẹ bóyá nǹkan tí wọ́n ń ṣe ni àìmọye àwọn ènìyàn ó jẹ́ ipò tán wà ní wọn ọ̀dẹ̀mọ̀ wípé ẹni tó máa dọ̀gá lọ́la òun náà gbọ́dọ̀ jẹ́ ọmọdé lónìí àwọn tó jẹ ọ̀gá lónìí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ̀ lánàá àwọn tó jẹ ọ̀gá lónìí wọ́n ti sin ẹnìkan náà lánàá wọn náà yóò bá dàgbà lọ́la bí wọn náà yóò bá dọ̀gá lọ́la a ti ṣètò rẹ̀ sílẹ̀ pé kí wọn náà sin ẹnìkan ta ló ti sìn ibi wo la fi ẹ́ sí gẹ́gẹ́ bí alámúgbálẹ́gbẹ̀ẹ́ tàbí igbákejì tàbí òṣìṣẹ́ tàbí ọmọọṣẹ́ tàbí ọmọ ọ̀dọ̀ bíbélì wípé ohun tí a bá ń ṣe kí a ṣe tọkàntọkàn gẹ́gẹ́ bí sí olúwa ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ kí a ṣe tọkàntọkàn gẹ́gẹ́ bí sí olúwa ìhùwàsí tó mú kí ọmọ ọ̀dọ̀ yìí kí ó jẹ́ ọmọ ọ̀wọ́n lọ́wọ́ ọ̀gá rẹ̀ ni ọ̀gá yìí náà ó rí i pé kì í ṣe ọ̀gá tó kàn máa ń lo ọmọ lásán
ọ̀gá tó ń san ire fún àwọn òṣìṣẹ́ tó tọ́ ni.

is a good leader. He's a leader that compensates diligent and faithful worker. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run wá ṣe rí. Ọlọ́run ń ṣe òkúrò. God is not a tax master. Ọlọ́run ń ṣe ẹni tó ń ránni níṣẹ́ tí ó sì ń ránni lọ́wọ́. Ọlọ́run ń ṣe ẹni tó ń lùyàn nílò omi òjò. Ọlọ́run ń ṣe ẹni tó ń lùyàn láì fún ní èrè. Kò sẹ́ni tó tẹ̀lé Ọlọ́run, kò sẹ́ni tó sin Ọlọ́run tí kì í gba èrè rẹ̀. Àwọn ọmọ yìí sọ fún Jésù pé àwa ti fi gbogbo sílẹ̀, a ti tẹ̀lé ọ, kí ni yóò jẹ́ èrè wa? Jésù sọ fún ọ pé mi ò ní kẹ́ sinmi lásán o. Kò sẹ́ni tó fi ilé àti ọ̀nà àti aya àti ọkọ̀ sílẹ̀ tó sì ń tẹ̀lé mi tí ò ní gba ìlọ́po rẹ̀ ní ayé ìsinsìnyí àti ayé tó ń bọ̀ wá. Ọ̀rẹ́ mi, báwo ni o ṣe sin Olúwa? Báwo ni iṣẹ́ ìsìn rẹ sí Olúwa? Báwo ni ìjọsìn rẹ ní abẹ́ Olúwa? Ṣé o ń fi tọkàntọkàn ṣe? Ṣé o ń fi ìtara ṣe? Ṣé o ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe? Ṣé o ń ṣe pẹ̀lú òkùnkùnù? Ṣé o ń mú lókùnkùnù? Ṣé o ń ṣe takuntakun? Àbí iṣẹ́ ìmẹ́lẹ́ ló ń ṣe fún Ọlọ́run? Àbí bí iṣẹ́ ọ̀lẹ ló ṣe mú iṣẹ́ Ọlọ́run? Mo fẹ́ kí o mọ̀ wípé kò sí bí a bá ṣe ṣe náà ni Olúwa ṣe máa mú wa. Ẹni tó bá bá mi rìn ní wíwọ́, èmi náà yóò fi ara mi wọ̀n fún ní wíwọ́. Ẹni tó bá dẹ̀ bá mi rìn ní títọ́, èmi yóò fi ara mi wọ̀n fún ní títọ́. Bí onígbà bá ṣe gbé igba rẹ̀ nígbà ṣe máa bá gbé, ọmọ tó bá ṣíwọ́ òun náà ni a máa ń gbé. Ó ní pé ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dán ṣinṣin láì yẹsẹ̀, kí ẹ sì máa pọ̀ sí inú iṣẹ́ Olúwa. Níwọ̀n ìgbà tí ẹ̀yin mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe asán nínú Olúwa, kò sí ohun tí ó ṣe fún Ọlọ́run tí ó jẹ́ àṣedànù. Kò dẹ̀ sí iṣẹ́ rere kan tí ó ṣe fún ènìyàn tí ó jẹ́ àṣedànù. Ibi yóò tí Ọlọ́run fi ọ́ sí láti ṣiṣẹ́, láti jẹ́ òṣìṣẹ́, tàbí láti jẹ́ adarí. Mo ń rọ̀ ọ́, mo ń bí ọ́ wípé kí o fi ara rẹ balẹ̀, kí o fi ara rẹ jìn, kí o ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run pẹ̀lú òtítọ́ inú, pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ẹ̀mí takuntakun. Kí o wá ìtẹ̀síwájú àti ìdàgbàsókè bí tá a fi ọ́ sí. Má ṣe ṣe ní ọ̀nà pé àbùjẹbùdànù. Má ṣe ṣe ní ṣe pé ọ̀gáta ọ̀gáta. O wa láàrọ̀ wa pé torí pé kò sóhun tí ẹnìkan fúrúgbìn tí kò ní ká. Kò sí gbogbo tí ènìyàn bá fúrúgbìn, òun náà ni yóò ká. A rí pé ọmọ ọ̀dọ̀ yìí, ó ti fúrúgbìn iṣẹ́ rere, ó ti fúrúgbìn jólóòtọ́ àti ìfaraẹnijìn lábẹ́ ọ̀gá yìí. Ó wá ṣàìsàn, ó wá bára ẹ̀ ní ipò tí ó lè ran ara ẹ̀ lọ́wọ́. Ọ̀gá yìí náà wá wo ìpè, ọmọ tó wúlò báyìí, ọmọ tó dára báyìí, eléyìí ò gbọdọ̀, kò gbọdọ̀ ṣàìsàn, eléyìí ò gbọdọ̀ bá ikú lọ. Gbogbo ipa tó wà ní ìhà rẹ̀ ni kíni? Gbogbo ipa rẹ̀, gbogbo agbára rẹ̀ ni ọ̀gá yìí sá láti rí pé ó mú ìwòsàn àti ìtọ́jú bá ọmọ ọ̀dọ̀ tó wà ní abẹ́rẹ̀ ọmọ ọ̀dọ̀ eléso ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run wa, Bíbélì Jésù wípé èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Gbogbo igi nínú mi tí kò bá so èso rere, òun á mú dànù. Ṣùgbọ́n gbogbo igi, gbogbo ẹ̀ka tó bá so èso rere, òun á máa wẹ̀ mọ́. Gbogbo ẹ̀ka tó mú èso jáde, gbogbo ẹ̀ka tí ó yàgàn, gbogbo ẹ̀ka tó mú èso jáde, èso ẹ̀mí, èso ìjòrè ọkàn, èso ìgbọ́ràn, gbogbo ẹ̀ka nínú mi tó mú èso jáde, òun á máa wẹ̀ mọ́. Òun á máa tún ṣe, òun á máa tọ́jú rẹ̀ kí ó ba lè máa so èso sí, kí ó ba lè máa ṣe iṣẹ́ rere sí, kí ó ba lè máa wù mí sí. A rí pé ètè Ọlọ́run nìyí. Bí Ọlọ́run ṣe rí nìyí, mò ń gbàdúrà fún Olúwa yóò ṣe ọ́ ní ọmọ ọ̀dọ̀ tòótọ́, yóò ṣe ọ́ ní ọmọ ọ̀dọ̀ tó lérè ní orúkọ Jésù Kristì. A rí pé ọ̀gá yìí balógun ọ̀run yìí nígbà tó rí pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣàìsàn, tí ó gbé pa wọ́n ti pin, tí kò ṣe kíni o, tí kò sún tún fẹ́ ṣe. Bíbélì pé nígbà tó sì gbúrò Jésù, nígbà tó sì gbúrò Jésù, mò ń gbàdúrà fún lórúkọ Jésù, wàá gbọ́ ìròyìn ayọ̀, àwọn ìròyìn àǹfààní, àwọn ìròyìn oríire, àwọn ìròyìn tó ń yí ìpín àti ayé ẹni padà. Lórúkọ Jésù wọn náà wàá gbọ́ ọ, lórúkọ Jésù mo ní wàá gbọ́ ọ. Ìròyìn àǹfààní, àǹfààní iṣẹ́, àǹfààní ọkọ, àǹfààní aya, àǹfààní ọrọ̀, ìròyìn ìfà, ìròyìn ayọ̀, ìròyìn tó máa ń yí ayé èèyàn padà, ìròyìn tó máa ń tún ayé èèyàn ṣe, ìròyìn olóore, wọn náà wàá gbọ́, wàá gbọ́, wàá gbọ́, wàá gbọ́. Nígbà tó sì gbúrò Jésù, mo gbàdúrà gbogbo information tó nílò láti gbọ́ kí ayé rẹ̀ ba lè tẹ̀síwájú. Gbogbo ìròyìn tó yẹ kó gbọ́ kí ayé rẹ̀ ba lè kúrò níbi tí ó wà. Gbogbo ìròyìn tó yẹ kó gbọ́ kí ìyanu ba lè dé bá ayé rẹ̀, lórúkọ Jésù wọn náà wàá gbọ́. O ti ń wá iṣẹ́ ti pẹ́, wà á kàn gbọ́ pé wà á lọ apply sí bẹ́ẹ̀. Wà á kàn gbọ́ wípé ìpàdé ìpàdé látọ̀ ó máa ṣẹlẹ̀ níbì kan. Wà á kàn gbọ́ wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ni. Ó jẹ́ ìròyìn, ìròyìn àǹfààní. Gbogbo ìròyìn tó yẹ kó gbọ́, every information you need to know about, every information you need to hear so that your life can be transformed, so that your change can come, so that your life and your season, your times and your season can be changed. I ask the Lord, the Lord will make you to hear them in the name of the Lord Jesus. Kò sí ẹni tó lè ṣe ju ohun tó bá mọ̀ lọ. You cannot do beyond your knowledge. You cannot do beyond what you know. Kò sí ẹni tó lè ṣe ju tó bá mọ̀, kò sí ẹni tó lè ṣe ju ìmọ̀ rẹ lọ. Bí ọkùnrin yìí kò bá gbúrò Jésù, kò sí bó ṣe fẹ́ jẹ àǹfààní Jésù. Bí kò bá gbúrò Jésù,
ko si bi Jesu fe ja sere ati anfani fun sugbon gburo je ngba to gburo Jesu loruko Jesu ona wa gburo lore wa gburo lore wa gbo iroyin wa gbo iroyin wa gbo iroyin iroyin ti o ya ni re pada loruko Jesu wa kan gbo na ni wa kan gbo na ni o gburo Jesu sugbon ko gbo iroyin lasan bi o ti gburo Jesu ba logun orin o gbe igbese bi o ti gburo Jesu o ko gbo iroyin awon kan wa je pon kan ma gbo iroyin ko si ohun ti won se pelu iroyin ton gbo won ni iroyin ko si mo ti won se pelu iroyin ti won gbo won gbo iroyin anfani won de ni dide lati je anfani ye won gbo iroyin opportunity won gbo iroyin ona awon anfani to si sile fun lati je sugbon tori ole nitori aibikita nitori aikan kan si won si je ka awon anfani ko ma bo mo lowo nitori won gbe igbese ore to ngbo mi bibeli wipe ohun ikoko ti oluwa ni sugbon awon ti a fi han iye ti wa ni ohun ikoko ti enikeni o le mo olodun lo ni ohun ikoko lowo sugbon ohun ti a fi han fun eniyan ni lati lo bi olodun ba ti fi ohun ikoko han o wa ku si olowo iwasi re si ohun to lo fi han o wa ku si olowo iha ti wa ko si ohun to lo fi han mo fe ki o mo wipe nigba ti a o fi aja gbe ilija lo si orun ki n se ilisa nikan lo ma mo nipa re aimo ya awon eniyan lo gbo gbogbo awon omo woli to wa labe ilija gbogbo won ni won gbo gbogbo won na je ko ye tori won je omo woli awon naa ni anfani si awon imo kan won ni anfani si awon iroyin kan nitori naa won mo wipe a o gbe ilija lo sugbon opolopo won ni o se won kan eni kan so lo mu iroyin lokun kodo eni kan lo bere si ronu pe ah a o ma gba ilija soke nigba ti ilija ba lo ta lo ma kan nigba ti ilija ba lo ki lo ma sele nigba ti ilija ba lo bawo laye wa se ma ri ohun to n sele se bo se ma lo niyan ah emi ma tele ilija o ohun to je ki ilija je ilija emi na fe gba o elisha nikan lo ni iran yi elisha nikan lo ni ipinu yi elisha nikan so lo ni erongba yi ohun nikan lo lo information yi o lo lo si anfani ara re a ri pe balogun ohun nigba ti o gboro Jesu nigba ti o gbo pe Jesu o wa ni tosi ko won kawo gbera je bi opolopo loni bi won ti n buro won ma kawo gbera elomi a gboro olorun to ọ̀rọ̀ ọlọ́run tó ẹ kó lọ fi gbàdúrà tó ẹ kó mú lọ gbàdúrà àwọn míì àgbọ̀ wọn á kàn gbọ́ dànù wọn ò ní gbé ìgbésẹ̀ lé lórí wọn ò ní gbàdúrà ọ̀rọ̀ ọlọ́run tó ẹ kó yáyé wọn padà ọ̀rọ̀ ọlọ́run tó ẹ kó mú tọ́ ọlọ́run nínú àdúrà wọn á lọ sí chọ́ọ̀chì wọn yìí ń lọ lójoojúmọ́ náà ń padà wá wọn ò mọ bí a ti ń lọ gbàdúrà nípa ọ̀rọ̀ tí wọ́n gbọ́ yìí wọn á tún lọ́jọ́ Sunday wọn á tún gbọ́ kò sí nǹkan kan kò yáyé wọn padà àìmọ ìgbà ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ẹ kó gbé ìgbésẹ̀ lé lórí wọn ò gbé ìgbésẹ̀ lé lórí báwo ni ayé ṣe fẹ́ gba ìyípadà tó bá ń ṣe nǹkan kan lọ́nà kan náà kan ṣe náà tó mọ̀ láti máa ṣe o ò lè rí èsì mìíràn o ò lè rí èsì tuntun if you keep doing the same thing the same old way you have been doing it you don't expect a new result you don't expect a new answer you keep getting the old answer you are used to get because you are still using the old method the same way tó bá jẹ́ bó ṣe ń gbọ́ ìròyìn bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ bó ṣe ń gbọ́ ìròyìn àǹfààní bẹ́ẹ̀ náà ló ń káwọ́ gbé tán o wọn ní iṣẹ́ wà bíba yìí o ojókòó o tiẹ̀ try láti lọ apply o gbé ìgbésẹ̀ wọn bá wípé ìwà tó ń wù yìí wọn pé bó ṣe ń wà yìí ìwà tó wù yìí o lè rọkọ o lè rí ilé ọkọ gidi gbé pẹ̀lú ìwà tó ń wù yìí o lè rárá gidi fẹ́ pẹ̀lú ìwà tó ń wù yìí síbẹ̀ o ṣe nǹkan kan sí ohun táwọn èèyàn sọ fún ọ tó lè yí ayé rẹ padà tó lè yí ìpín rẹ padà a rí balógun ọ nígbà tó gbúro Jésù ó ṣe kí wọn ó gbé ìgbésẹ̀ kan láti lo ìròyìn tó bọ̀ yìí sí àǹfààní ara rẹ̀ nígbà tó ń gbúro Jésù ó gbé ìgbésẹ̀ láti lo ìròyìn láti jẹ àǹfààní ìròyìn tó bọ̀ yìí ó sì rán àwọn àgbààgbà jùlọ jìnnà àkókò tí a ń sọ yìí a rí pé Israẹli wà lábẹ́ ìṣàkóso Rome ìlú Rome ló ń ṣàkóso ní abẹ́ kíni o ní abẹ́ Jù náà wà ní abẹ́ ìsìnrú àwọn Rome olórí balógun ọ̀run yìí ó jẹ́ ara Rome tó ń ṣàkóso lórí àwọn Jù so òun ò ní àǹfààní sí Jésù kì í ṣe ọmọ Jù ṣùgbọ́n ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará Jù ìbáṣepọ̀ tó ní olófin rẹ̀ ọlọ́run láti rán àwọn Jù sí jòjẹ́mọ̀ wípé àwọn ìbáṣepọ̀ tó wà láàyè ló ṣe pàtàkì o lè má mọ ohun tí o nílò kó jẹ́ ẹni tí o mọ̀ ló máa mọ ẹni tó ní nǹkan tó nílò lọ́wọ́ ìdáhùn tó ń fẹ́ o lè má sí lọ́wọ́ ẹni tó kọ́kọ́ mọ̀ o lè jẹ́ ẹni tó mọ̀ ìbáṣepọ̀ tó ní yìí òun ló mọ ẹnìkan tí ìdáhùn rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ tó bá dẹ̀ ṣe lu ìbáṣepọ̀ yìí ló ṣe máa sọ bóyá wa débi tí ìdáhùn wà Joseph inú túbú ó nílò ìdáǹdè ṣùgbọ́n kò mọ kí ni o kò mọ ọba tó lè dáǹdè ṣùgbọ́n ó ti ṣe iṣẹ́ rere fún ẹni tó lọ sọ́dọ̀ ọba ó ti túmọ̀ àlá fún agbọ́ tí ọba ìgbà tí agbọ́ tí ọba níwájú ọba ló tó sọ fún ọba nípa Joseph mo fẹ́ kí o kíyèsára bí o ṣe ń lo àwọn ìbáṣepọ̀ rẹ àwọn ìbáṣepọ̀ ìbáṣepọ̀ níbi iṣẹ́ ìbáṣepọ̀ inú ìjọ ìbáṣepọ̀ ní agbègbè
kino fe so ni party re ma se feju tembelu gbogbo ibasepo to wa nu aye re ma se ro pe ibasepo kan lo kere o mento lorun ma lo fun o namani olori ogun syria ni o ni adari ogun syria sugbon adete ni adete ni bo ti je alagbara to sugbon la kan wa nu aye re sugbon ti o nje ki awon eyan ko le gbe arin ilu sugbon ti o nje ko le joko laarin ilu sugbon to mu idojuti ba lati gbade igbani sugbon to nbo je loju e ko mo se lowo to mo se loro to yi mo je adete sugbon ni omo odokun omo odo obirin eru o ni eru obirin nile eru lo nile sugbon eru yen lo mo eni ti o le ran oga re lowo ka lo ti treat eru yen gege bi eru ko ti se sika sika ko ti lo ni lokulo ka no ti treat eru yen bi pe ki se eniyan pe se beru ni ki lo tumo si ki lo ja si emi loga e ki lo ja mo o le doga lola ko ti lo ni lokulo bi ba se ku gege bi adete ni bi ba se ku pelu ete re ni o le so en tolorun ma lo fun o ore mi o le so eni ti olorun ma lo fun o sora bi o se nba awon eniyan bi o se ba won lo sora ibasepo laarin awon ore ni adugbo laarin ijo awon kan ti ba ibasepo je gbogbo ibasepo to e ko lohun lowo na ti baje won ti bale je won ti boju oro je ni omo bi a se npa ibasepo mo igberaga ati aikasi ainani won ti o ba won ju eniyan lo a ri pe balogun orun yi bi o ti le je oga lori awon ju o se re fun won o n toju won ko ri won je bi eru o mo wi pe oga mi loni aanu ati anfani mu la je oga mo le mo wa ni ipo yi lola mo le mo wa ni ipo yi lola awon kan so wi pe sora awon to ba pade nigba to ba ngun oke se won dada awon ti o ba pade lona giga re nigba to ba ngun oke won le ja obo tabi kon da odun ko ma jabo won fi owo gbe so pe oni jabo to ba se treat won to ba se mu won bi ibasepo re pelu won ba se ri lo ma determine ni ojo ijabo ti e na ojo ire sile ti e na dafidi jagun jagun ni olori ogun ti o padanu ogun ri sugbon ni ojo kan o re ni oju ogun to ye pe awon ota fe pattern eni to mu ti gbe dide eni to ti train eni to ti ran lowo eni to ti mu lati epo ko je nkan si epo to je nkan ologbala ni ojo ailera re ni ojo aito re ni ojo ibi re won na to n gbo mi loni ko se eni to ni ohun gbogbo tan ma se ro wi pe iwo na ni alpha ati omega ko se to n je be ko se eni to to ninu ohun gbogbo ko se eni to ni ohun gbogbo tan olorun ti se ni ona pe ama lati gbe ara le ara wa ki igbe aye wa ko ba le je igbe aye rorun ama lati gbe ara le enikan pastor o le dase gbogbo nkan to wa ni ijo o le dase tan oga ti o ba si omose ko le si oga ohun to n je ki oga wa nitori pe omose wa without them there cannot be you olori business ti o ba si awon to wa ra oja lowo e o ni ri oja ta bawo ti treat awon customer how do you treat them relationship is very much important. Relationships are the currencies of life. Your network is your network. How do you handle relationships? Bawo ni ibasepo re pelu awon mo re? Bawo ni ibasepo pelu awon oluko re? Bawo ni ibasepo pelu awon ojo? Bawo ni ibasepo pelu awon aladugbo awon fellow landlord yin? Bawo ni ibasepo e se ri laarin won? Aba gberaga ni wo. O ran elomi. Konko jabele ni. Bambamu ni owo emi mo pe bi npa mo enikan. Wa mo pe bi si nbo wa pa enikan na to ro gbun yo loni. Agboro gbe igbe aye wa. Ki a mo riri awon eyan to ruwa so wa mo opolopo obi lo njiya loni nitori pe won obu ikun ibasepo awon ati omo won won nani omo won toju omo won ba omo won jore nigba ti o gbo ojo detan iya nje won nitori awon omo yin won wu eyin ore to n gbo mi loni ipo adari to wa loni o le ma si nbe lola a ri awon olori oselu lana ti won ti dedun arin le loni igba ti won wa nbe won se bi olorun won ti ni ko se elomiran bi ti won sugbon won di eni le jo mo fi olorun be o mu awon ibasepo to yi oka mu lokunkundun se won dada to ba je oga loni toju awon to wa labere iwo to je omo ise je omo ise olotito je omo ise to kun foju ise je omo ise to to n gboran je omo ise to mu ise re ni okunkundun kere ko ma lepa ati ba oga je iwo na n bo wa di oga lola ohun to ba si gbe nigba to omo ise olorun wa ka nigba to ba di oga balogun orun yi o ni eri rere niwaju awon eniyan ise rere re iṣẹ́ rere rẹ̀ òun ni ó fún ní ààyè sí jésù kristi kò ní ẹ̀tọ́ sí jésù kò ní ìbáṣepọ̀ pẹ̀lú jésù bẹ̀tẹ̀ àwọn tó ti ṣore fún àwọn ni wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú jésù mo ń gbàdúrà fún ẹnìkan nírọ̀lẹ́ yìí àwọn tó ti ṣore fún tí wọ́n ti gbàgbé rẹ̀ lórúkọ jésù wọn yóò rántí rẹ̀ sí rere àwọn tó ti ràn lọ́wọ́ tí wọ́n ti gbàgbé rẹ̀ lórúkọ jésù wọn yóò rántí rẹ̀ sí rere gẹ́gẹ́ bí joseph ó ran àwọn agbọ́tí lọ́wọ́ ṣùgbọ́n ó gbàgbé rẹ̀ ṣùgbọ́n ọlọ́run tí kìí gbàgbé
o mu ojo iran ti wa mo tun gbadura fun lekan si gbogbo bi to ti furugun lere si gbogbo bi to ti se lere si ti won ti gbagbe olorun ti ki gbagbe loruko jesu yo so fun ni ilopo ilopo aimo yodun ni modikai fi sise rere to de wonu akosile oba pipe eni sise rere eni sise rere eni sise rere sugbon gbogbo se ni ojo kan won ni oba ko le san ko mo to de ti o je ko n le san o ni lo gbe iwe iran ti wa e lo gbe iwe iran ti wa e lo gbe iwe iran ti wa o si bere si ka ibi to ti n si iwe iran ti lori akosile modikai pe akoko kan wa ninu aye oba ta kan gbimo lati pa oba to je wipe modikai lo wa tu asiri ko joko si ibujoko awon elese ko darapo mo awon egan ko ninu si ere ere aiwa bi olorun o lo tu asiri.

0: Shinemid FM, shining supreme.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀bùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí ní fún mi bí àbí ní wá.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin.
1: Ni eto oye ijinle latinu bibeli igbara otun wo lori kanin diamond 88.7 FM nilu ilorin ni gbogbo irole ojo isemi laarin ago meje si mejo irole 7 PM to 8 PM every sunday atoko eto ni oluso agutan ekonobo olukopa pataki lori eto yi ni oluso agutan ak ogunyemi lati cac oke mole to wa ni opopona unity nilu ilorin gbogbo enikeni to ba fe mo imo ati otito oro olorun to ye koro latinu bibeli laisi amulu mala tabi ṣugbọn bẹ ẹ ja jọ mọ tẹti si eto yi ni gbogbo ọjọ isinmi John Bat Foundation ni onigbọwọ eto yi bibili wipe ọrọ rẹ ni fitila fun ẹsẹ mi ati imọlẹ si pa ọna mi bẹẹ ni ọrọ rẹ ni mo pa mọluka aya mi kemi ko ma ba ṣẹ si ọ Jesu ni ọrọ iye naa ẹ ja jọ ma gbọ
2: ìkànnì tó jalejako tó tàn kárí ayé
3: gbogbo wa ni gbòòrò ti mọ kí ló ń ààbùn
4: aspapa omo pope onimoji igba ti gbangba to wa de gun gedere
2: ayo ati idunu yin lo je wa logun
5: we are the people we make you happy we are SAPPY
2: pelu diamond fm igbadun ti o lopin ni
6: after working kiloku igbadun loku ta wa je
2: ani ninu ohun gbogbo aye ope tun yo
7: se olorun oboju mi je
2: diamond fm ikanni alayo ni wa
7: se

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin.
1: This is our promise. We made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.

0: ẹ̀kásán wọn yìí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà igbákejì ààrẹ kashim shettima yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ èkìtì láti ṣí àwọn àkànṣe iṣẹ́ kan ní ọjọ́ ìṣẹ́gun tuesday mínísítà tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ètò agbára gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí bí wọ́n ṣe ṣe ètò ìdóòlà àwọn ọmọlẹ́bí rẹ̀ tó wà láhàámọ́ ikọ̀ ológun dóòlà ọ̀tà lé ní 300 àwọn obìnrin àti ọmọdé táwọn oníjàǹdùkú kó sí àhámọ́ ní Borno ní ilẹ̀ òkèèrè wọ́n ń wá àwọn afurasí lẹ́yìn tí wọ́n yìnbọn lu èèyàn bíi 12 lágbègbè ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ní Ohio ilẹ̀ Amẹ́ríkà lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Rangers ṣiṣẹ́ ìròyìn tó ń sọ wípé Fidelis Ilechukwu ti kúrò nẹ́kọ̀ ọ̀hún ẹ káàsán lẹ́ẹ̀kanṣẹ́ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn ti ọ̀sán òní ní Diamond 88.7 FM Ìlọrin olóyè dé Ṣéyí Jacob ni oníròyìn yín ẹ̀kún ìròyìn yóò dé sétíbọ̀ yín lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí ẹ kú kalẹ̀
1: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shidi kuro nile Nigeria tapatakpata gbabe. Oko ne shai ni awebi. Ore atulu fe re lori ile na. Ole Japan ne tori ti ofe la ti shebe. Shugon, simeri ranu mo. Kege bi ona bayo kansi awan shiroton ko juo lile de yila papo. Koda bi obati le kobo bonti she tire kuro nile. Sibe, ili eni. Ilu re ni Nigeria je, yo magbi o lokan la jo.
3: Imoran yin lo n dese ti igboyin lati ikani Diamond 88.7 Ilorin
4: iroyin ekun rere lati le ise Diamond FM
0: ekabo lati bi danuduro ranpe yen iroyin ohun re lekun rere igbákejì ààrẹ kashim shettima yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ èkìtì lọ́jọ́ ìṣẹ́gun fún àbẹ̀wò ọlọ́jọ́ kan yinka oyebode tí ṣe olùgbanímọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ èkìtì lórí ọ̀rọ̀ ètò ìròyìn ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé igbákejì ààrẹ yóò lọ ṣí àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ náà lásìkò tó bá ṣe àbẹ̀wò oyebode nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde ládọ-èkìtì ló ti ṣàlàyé o wípé oyebanji ti ṣe gómìnà ìpínlẹ̀ náà ni yóò léwájú àwọn lókọlókè ní ìpínlẹ̀ ọ̀hún láti kí igbákejì ààrẹ káàbọ̀ láti pápákọ̀ òfurufú tí ó wà ní adọ-èkìtì ó ṣàlàyé o wípé igbákejì ààrẹ shettima ni yóò ṣojú ààrẹ bọ́lá tinubu láti ṣe àwọn ibùdó ìmọ̀ lẹ́kìtì tí yóò sì ṣe ìfilọ́lẹ̀ ilé tuntun tí wọ́n ṣẹ̀kọ́ fún àwọn àjọ amúnimádà EFCC èyí tó wà lọ́nà ọ̀nà ìyìn ní adọ-èkìtì àwọn ìdílé mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ agbára lórílẹ̀‐èdè yìí olóyè adébáyò adélábù ti jó tí wọ́n sì ń yọ̀ fún bí wọ́n ṣe dóòlà ẹni tí ṣe àbúrò rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ìbejì táwọn ajínigbé kó èyí ni wọ́n fi ń ṣàlàyé wípé ọ̀rọ̀ ètò ààbò ó jẹ́ ìpèníjà orílẹ̀‐èdè tó kọjá ọ̀rọ̀ ètò ẹ̀sìn òṣèlú tàbí ẹ̀yà tàbí ipò tí ẹnikẹ́ni ń dìmú láwùjọ nínú ọ̀rọ̀ tó fi léde lónìí láti ọ̀dọ̀ comrade Femi Awogboro tí ṣe bangbọ́lá ètò ìròyìn rẹ̀ ni olóyè Adélábù Adébáyọ̀ ti ṣàlàyé o wípé àwọn yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹyìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú ètò pàtàkì tí wọ́n ń ṣe láti dóòlà orílẹ̀-èdè wa Nàìjíríà torí wípé wọ́n ń fẹ́ orílẹ̀-èdè èyí tí kálukú yóò láǹfààní láti lè máa gbé ìgbé àlàáfíà láìsí ìbẹ̀rù àwọn ìdílé ọ̀hún tún wá gbàdúrà pé kí Ọlọ́run kó tẹ̀síwájú láti máa dáàbò bo àwọn ẹ̀ṣọ́ aláàbò wa kí ó sì tún àwọn tó wà ní àhámọ́ sílẹ̀ kí àlàáfíà alálòpẹ́ lè jọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin tí a mọ̀ sí IADPU ti fèsì ọ̀rọ̀ sí ìṣẹ̀lẹ̀ ikú ẹni tó fi ìgbà kan rí jẹ Oga Giwa nile eko giga fasiti ti ilu ilorin ojogbon Abdul Ganiu Ambali OON. Wanshala yo wipe ishele kuwa un ki ishe kwe okan dede bani lo jijini konshugwan oji adinku si anwan omo bibi ilu ilorin. Ojogbon Ambali titi di ojo ikure oni alaga isha kusu ili eko giga Kwara State University Malite ki oto di wipe o dagbere faye laro ojo Saturday ni eni odun meji dini adorin ninu ate jade ti won fi lede lati odo akowe ipolongo ajo IEDPU Malam Suleiman Shuaibu Dagbo o salaye o wipe egbe ohun ati eni to je are won Alhaji Abdul Mumin Ayo Abdul Malik ati gbogbo omo egbe jake jado agbaye ni iroyin isele ku ojogbon Ambali ba ninu je to si je wipe opolopo ni oba ninu iye meji ti opolopo won si wa ni inu ibanuje ninu oro ti o fi sapejuwe ologbe ojogbon Ambali oni o je olotito eniyan to se fokantan ti o si ngbe ewa ati ogo emirate laruge awon iko ologun alajumo sisepo akanse ise ti adinkai ni won ti se ise idola lati dola ota leni odurun awon ti won wa ni ahamo labe awon to fi won si ahamo jamatul ali sunna lidawati wal jihad ti amo si JAS ni buba awon to wa lori oke mandara ni agbegbe ekun gusu ipinle Borno awon ologun se apejuwe ise akanse ohun bi eyi ti won fi se itusile fun awon tin be lahamo ni ekun awon ipinle to wa ni ila orun ariwa lorilede yi gege bi iroyin ti se so di mimo eni to je adele alabojuto eto iroyin lolule ise akanse ise alafowosowopo ti adinkai leftina kone aruna sani lo soro ohun di mimo leftina kone sani salaye o wipe akanse ise ohun la won se leyin ifimu file lati opolopo awon orisun ati awon iroyin ti awon kojo labenu ti won fi se eto itusile ati ifolumo pataki na Gomina ipinle Katsina ti tepamo sise eto abo alafowosowopo lokan ojokan ni oriruru ona lati se itusile ati awari eni to figba kan ri je adari eto oro abo Major General Rabi Abubakar to ti feyinti to nti iyawo re pelu awon miran ti won wa ni ahamo awon elekeru o salaye o wipe ireti nbe wipe laipe laijina igbiyanju awon yo so esorere ninu oro ti commissioner eto iroyin ni ipinle Katsina Bala Zango fi lede nibe lo ti salaye o pe gomina Dikko Rada lo ti pase fun gbogbo awon eso alabo ki won ori daju wipe won gbe Abubakar pada wale ohun ati yawo e pelu awon mi ti won ji gbe pelu won lalaafia gege bi ijoba se salaye o awon iwadi abenu fihan wipe won ko kan dede se ikolu sugbon won se ikolu ohun lati ni afowosowopo pelu awon odaran ti won si ni afojusun ijoba ipinle Katsina salaye o wipe gbogbo ona ni awon nlo lati ri daju wipe awon ye awon ti won se ise aburu ni ipinle ohun ni sa be se ndarapo mo wa iroyin kunrere lo nte si waju ni Diamond 8.7 FM iroyin yo nte si waju leyin danro ranpe ye
5: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 8.7 FM Diamond FM shining supreme
4: iroyin ekunrere lati le ise Diamond FM
0: e kaabo pada lati bi danduro ranpe yen iroyin te siwaju ni le okere awon olopa so di mimo wipe awon sin wa awon afurasi leyin ti won yibon lu eniyan bi mejila lagbegbe bi ti won tin se odun ibile Toledo ni ilu Ohio nile America awon olopa Toledo ni won salaye o wipe eniyan mewa ni won wa ni ipo to dara bayi bo ti je pe awon meji ninu awon meji la ti oro kan ni won wa ni ipo ese kan aye ese kan run ni ipo to lagbara eyi to salaye o wipe nise ni awon olopa jigiri si ise idola lasiko ti won gbo ibon to dun lako lako nibi ti won tin se odun bile na ni nkan bi ago mewa lenku iseju die lale ojo saturday eni to je igbakeji oga olopa lagbegbe ohun jo Hefman salaye o wipe awon o dabi eni pe awon meji ni won yin ibon labi na ti o si se ikolu si awon eniyan ti won se faji ti won jeje iroyin leka ire idaraya alaga iko agbabolu Rangers International Amobi Ezeako ti se iroyin to nso wipe akoni mo gba iko un Fidelis Lechukwu ti kuro ni kona o salaye o wipe akoni mo gba Fidelis Lechukwu ni yo se ma se akoso iko agbabolu na titi opin sa igbabolu 2026-2027 ni ligi ile wa Nigeria Ezeago salaye o wipe ki gbogbo eniyan lo fokan bale lasiko to n ba awon niroyin soro o salaye o wipe awon alakoso iko na yo ma se atileyin Ilechukwu lati ri pe o se aseyori ni sa igbabolu to n bo iroyin ile wa fun ti osan oni ko ni ju bayi lo ka to danu duro egbo awon kokota ati menuba lekan se a fi to yin leti pe igbakeji are Kashim Shettima yo se abewo si ipinle Ekiti lati lo se awon akanse ise lojo isegun Tuesday Minisita oro agbara tele gboriyin fun awon eso alaabo bi won se dola awon molebi re to wa ni ahamo ajinigbe iko ologun dola ota leni odunrun awon obirin ati omode ti elekeru jigbe ni Borno ni le okere won wa awon afurasi leyin ti won yinbo lu eniyan mejila lakoko ti won sodun ibile ni Ohio America leka ire idaraya iko agbabolu Rangers se iroyin wipe akoni mo gba awon Fidelis Lechukwu fe fi iko na sile ka to ma lo nje mo pe niru ojo oni lodun 2014 gbaju gbaja apo ogun oyibo ti o tun fi gba kan ri je minister to nri si oro eto iroyin ati ibara ilu soro lorilede wa Dora Akoyele dagbere faye niru ojo oni ni mbayi e ti mo o bo ba ni ohunkohun te fe fi tun awon akoroyin wa leti e le pe sori number ibanisoro 091-60-62-7526 abiodun akinwumi lo se akojopo iroyin ile wa ti osan oni oloye Deseyi Jacob lo tun se ede abinibi to mu ase ti igbo yin e seun pupo be se n tetin bo ikanni wa ikanni to tawon yo yi a ku simi oni o opo re la se loke pe

the Lord. Praise the living Jesus. Láàrin ìṣẹ́jú méjì sí márùn-ún, a fẹ́ yin Ọlọ́run láti bí ta wà yìí. Ọ̀gá Glory, wọ́n fún wa lórin kan. Oya o.

0: Àlàáfíà fún yín o.
1: Àlàáfíà ni ẹ káàsán o.
0: Ẹ káàsán máa. Orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Mami Ìmọ́lẹ̀ láti Agbóọba.
0: Mami Ìmọ́lẹ̀ ẹkọrin láti Agbóọba.
1: Èmi ni ká lóye.
0: Kò lè yẹ.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
3: Bọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá, èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa Wòlíì O.O. Fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
4: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìsinmi ọjọ́ òní tó jẹ́ Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà. Ó jẹ́ oṣù ìbẹ̀wò, oṣù ìbùkún, oṣù ìdáláre. Mo gbàdúrà lórúkọ Jésù, mọ́mì, dádì, brọ́dà, síksítà, ẹ̀gbọ́n àti àbúrò ibikíbi tó ti ń gbọ́ mi, Olúwa yóò bẹ̀ ọ́ wò lórúkọ Jésù.
0: Àmì.
4: Nínú ìwé Lúkù orí kìíní yẹn, ẹsẹ̀ 26, wọ́n ní aran Angẹ́lì sí ìlú kan ẹ̀rí báyìí níbi tí a ti pàdé Màríà tó sọ fún pé alábùkún ni fún ọ láàrin àwọn obìnrin ìwọ ẹni tí a kọjú sí ṣe lóore. Bí o ti ń gbọ́ mi níbikíbi tó kò ti máa gbọ́ mi lágbàáyé a ó kọjú sí ọ ṣe lóore.
0: Amen.
4: A ó bùkún fún ọ.
0: Amen.
4: Yóò sì dára fún ọ.
0: Amen.
4: Ìkórìta tó ti nínú ìbẹ̀wò lórí ọkọ lórí ọmọ lórí iṣẹ́ Olúwa yóò bí ayé rẹ wò.
0: Amí.
4: Bẹ́ẹ̀ ni yóò rí o.
0: Amí.
4: Jésù Olúwa wa.
0: Amí.
4: Mo fẹ́ fi àkókò ìran wa létí pé bí ìsìn wa ṣe lọ nìyí ní agbára Ọlọ́run ní ọjọ́ Wednesday a máa ń ní ìsìn àwọn alábiamọ ní àárọ̀ àti àwọn tí ń wojú Ọlọ́run lọ́nà kan tàbí òmíràn wákàtí àánú la pé láàrin aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ní gbogbo ọjọ́ Wednesday ìyẹn ní orísun àánú ni ẹ̀yẹ ńkọrin CAC òtítọ́ lérè World Outreach orísun àánú ẹ̀yẹ ńkọrin tó bá ti débi roundabout yẹn níbikíbi tó kẹ̀ ti máa bọ̀ ní àgbáyé ẹ̀yẹ sá sọ pé òtítọ́ lérè lẹ̀ ń lọ lọ́wọ́ kan ni wọn ò náwó sí láti ibi roundabout yẹn. Bákan náà ni ọjọ́ Thursday ìpàdé àwọn aláṣẹ yọrí ní oku irin bí ní agbára lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ Friday ìṣòru ni lọ́wọ́lọ́wọ́ nígbà tá a parí ìsọjí wòlíì àgbà wọ́n fún wa ní Wednesday mẹ́sàn-án Friday mẹ́sàn-án àti kùtùkùtù àárọ̀ Sunday mẹ́sàn-án fún ààbò àti ojúrere Ọlọ́run. Mo gbàdúrà níbikíbi tó wà lágbàáyé àbọ̀ Ọlọ́run yóò dájú.
0: Àmì.
4: Lórí rẹ lórúkọ Jésù.
0: Àmì.
4: Bákan náà ò ní ṣaláìmọ́ràn tí àwọn ènìyàn wa tí wọ́n wà ní ìgbèkùn lógbòmọ̀ṣọ́ ni nìbàdàn ni níbi gbogbo tí wọ́n wà Olúwa yóò tú wọn sílẹ̀.
0: Àmì.
4: Lórúkọ Jésù àwọn ọmọ kéékèèké yẹn tí ọ̀lẹ́ṣẹ̀ lọ́rùn áńgẹ́lì ewé yóò wọ ibikíbi tí wọ́n bá wà lọ yóò sì gbà wọ́n jáde lórúkọ Jésù.
0: Àmì Jésù.
4: Bí a bá lè gba Pétérù kúrò nínú túbú tó sì jẹ́ ìyanu fún àwọn tí ìjọ ti ń fi ìtara gbàdúrà àwọn ọmọ wọn yẹn Olúwa yóò gbà wọn
0: kó
4: lóko ẹrú lórúkọ Jésù.
0: Àmì.
4: Ayé wọn yóò dẹ̀ já sí ògo.
0: Àmì.
4: Àti ọlá.
0: Àmì.
4: Àwọn tí àwọn dẹ̀ ti sọ ẹbí wọn nù nínú àwọn ìrìn àjò yìí àbá wọn kẹ́dùn a dẹ̀ gbàdúrà pé Olúwa yóò tù wọ́n nínú.
0: Àmì.
4: Lórúkọ Olúwa ní ìkẹyìn a ó pàdé ní ìjọba Ọlọ́run.
0: Àmì.
4: Ògo ni fún orúkọ Olúwa.
0: Hallelujah.
4: A gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà àlàáfíà kó wọ orílẹ̀-èdè.
0: Amen.
4: There will be peace all round.
0: Amen.
4: In the name of Jesus Christ.
0: Amen.
4: Ìjì kò dáwọ́ dúró.
0: Amen.
4: Ìjì ajínigbé.
0: Lórúkọ
4: Jésù. Ìjì ìpànìyàn.
0: Lórúkọ
4: Jésù. Oya dáwọ́ dúró.
0: Àmì.
4: Lórúkọ Jésù. Oya dáwọ́ dúró.
0: Àmì.
4: Nígbà tí Jésù bá ìjì àti òkun wí ìyanu dé bá àwọn ènìyàn pé ta leléyìí tí ìjì àti òkun ń gbọ́
0: tiẹ̀.
4: Ọlọ́run tó ń gbọ́ àdúà abá ìjì wí lórílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù Olúwa bá ìjì
0: ìpànìyàn
4: dúró ìjì à ń jí nígbè Olúwa dá dúró.
0: Àmì.
4: Lórílẹ̀-èdè yìí nílùú kọ̀ọ̀kan Olúwa dá dúró.
0: Àmì.
4: Màmá tó ń gbọ́ mi bàbá tó ń gbọ́ mi àǹtí àti bọ̀dá ò ní bọ́ sọ́wọ́ Ọlọ́run.
0: Àmì.
4: Ò ní jí ọgbẹ́ o.
0: Àmì.
4: Àgbàdúrà come 2027 Olúwa kó yàn fún orílẹ̀-èdè.
0: Àmì.
4: Ẹni bí ọkàn Ọlọ́run ẹni tí yóò mú àlàáfíà wá ẹni tí yóò mú ìtura bá wa Olúwa yóò yàn fún orílẹ̀-èdè.
0: Àmì.
4: Bó bá jẹ́ àwọn tó wà ń bẹ̀ náà lọ́lọ́run yóò lò mo gbadua oluwa ko fowo to kan
0: won amen
4: oluwa ko fowo to aye
0: won amen
4: ife owo ife agbara oluwa fatu lokan
0: won amen
4: ife ipo ife ola oluwa fatu lokan
0: won amen
4: emi mo yo wonu aye
0: won amen
4: ogo yo de je ti olorun
0: amen
4: oluwa ki ijoba re de
0: amen
4: loruko jesu ki ijoba re de
0: amen jesu
4: de ti nsami ni leye ni bi gbogbo ki ijoba re de
0: amen
4: oluwa ki ijoba re de
0: amen
4: lori le nigeria ife re ni ka se
0: amen
4: lori agbaye ife re ni ka se
0: Amen.
4: E wo mi lori Facebook ni igba kugba to ke ma wo mi. E ngbo mi lori radio lowo lowo yi. Adua wa ni Oluwa je ki ijoba re
0: de. Amen Jesu.
4: Ki fe re ko se.
0: Amen.
4: Gba wa lowo idanwo.
0: Amen.
4: Gba wa lowo bilisi.
0: Amen.
4: Gboju wa lowo mi je.
0: Amen.
4: Gbese wa lowo isubu.
0: Amen.
4: Alaafia fun ilu yi.
0: Amen.
4: Alaafia fun orilede.
0: Amen.
4: Be ni yori o.
0: Amen.
4: Jesu Oluwa wa.
0: Amen. Amen. Amen loruko Jesu.
4: Loni a fe gbe yewo. Ah ohun ti Olorun reti. Lodo gbogbo ni gbagbo ohun ti olorun reti lodo gbogbo ni gbagbo ona meji ni ma de fi ba wa so ona akoko lari ninu we beru ona keje wa ninu we Matthew chapter 25 ni agbara lowo olorun ki lo so ni beru 13 lati verse 1 titi de 8 verse 8 yes so we e ka verse 8 fun mi
0: verse 8
4: yes
0: Jesu Christi okona ni ni ana ati ni oni okona ni ana ati ni oni ati ti lai
4: ni pekun a je pe n to sise fa won baba wa ninu rin ajo bi ba olorun gege bi oni gbagbo nigbati won gba Jesu loluwa to lugba la won o le sise fa wa na
0: ben
4: awon baba wa nigbati won gba Jesu won fa ye gba emi mimo titi di awuro yi o la n soro nipa won opopopo nu wa loni bi a tin gba Jesu owo la gbe soke ipo la gbe soke agbara la gbe soke to ba ti je pe agbara Olorun iba dara a fe ma fe la lori awon eniyan gege bi awon oba keferi ti se won ni awon oba keferi won a ma fe la lori awon eniyan won awon a ma so sugba won ki se ohun to sele nu aye opopopo ni gbagbo loni ohun to sele nu aye awon adari loni ni sugbon nigba ta won baba wa gba e ri bayi won ni Jesu yen okan na ni lana
0: loni
4: ati lai lai ki lo de to fi dabi pe ko sise fa wa loni bo sise fa won tana e ri bayi mo bi awon yen church loni mo ni se be gbo oniruru ile ti baba lo la ko kaakiri abi se be lori ruru moto to ra kaakiri kaakiri gbogbo agbaye ti gbogbo yen gburo re ni lohun pelu awon moto ati le pelu convoy wa awon eyan mi ni ko ri be sugbon loni kila nkoka awon baba yi sise takun lai counter yesi won so won gbimu lokuru pe ere kini fun eniyan to jere gbogbo aye yi to si so emi re nu kile ni yo fi se pase paru emi re Olorun o da wa lati tosi, Olorun o da wa fun iponju, Olorun o da wa fun iya, Olorun o da wa fun idamu tabi wa la toro so pe mo mo ero ti mo ni si ero rere
0: ati alaafia.
4: Ke se bi o lati fun yin ni igba keyin to dara pelu ireti. Sugbon loni nje ijoba Olorun je ireti wa mo. Okunrin yen lo ba Jesu, o ni o kini ko n ko se ko le jogun ijoba Olorun. Jesu de so fun pe pa gbogbo ofin mo, o na bi Jesu lere ewo nbe. Eri bayi a je pe to nti oro re a je pe npa ofin mo Jesu iwo ko gboro jale iwo ko gboro se pansaga iwo ko gboro jeri eke Jesu ka gbogbo ofin kale e gbo n tokunrin yen so fun Jesu ni o ni gbogbo eyi ni mo ti pamọ lati gba ewe mi wa lati gba ewe lo ti pamọ o ni sugba o to nle pa ijọba Olorun si eri bayi awa melo loni la nle pa ijọba Olorun si Awa melo loni la nle pa ati mo nipa Olorun si. Awa melo loni la nle pa ati mo nipa ati ba Olorun re si. Praise the Lord.
0: Hallelujah.
4: Idi ni to fi wa so fun wa wi pe in verse 6 e ba nka verse 6. Yes.
0: Nitori na ni awa se nfi igboya wi pe Oluwa ni oluranlowo mi emi ki yo beru kini eniyan le se si mi.
4: Praise the Lord.
0: Hallelujah.
4: O baba wa gbekele niyan. Won gbagbo Olorun ni ran ni lowo Olorun ni saanu fun ni Olorun ni gbe yan soke Olorun ni so yan di ni nla toro so ninu we kolose o ni ba se ipo iba se ola iba se igbega ohun gbogbo ta ni o la da fun Olorun ati ninu Olorun la ti le rigba awa melo la gba be loni la fin sare asapajude ona lati gege bi kristeni ki lo Olorun reti lodo re mo nbere lowo re loni mami ebira yin lere ki l'olorun reti lori re ohun akoko to ko reti e ka fasu wa yen
0: ki ife ara ki o wa titi
4: e ri bayi n tawon baba wa fi sin olorun yen ife ife ni olorun bibi we go John wewe kini ori kerin yen lati ki o lede kerin to ba lo mo olorun ti ko ni ife o ni ekini ko mo olorun first corinthians chapter 13 o ni bi mo ti le nfo oniruru ede bi tawon angeli
0: ti emi ko ni ife
4: o ni mi o je nkan kan e ri ori bi mo ba nfira mi fun ni lati sun je ti emi ko ni ife o ni mi o je nkan kan esa gbogbo teyan wule ko je laye lai si ife olorun asan ni gbogbo e o ni e je ki ife ara ki o wa titi
0: e ma se gbagbe lati ma se alejo
4: gbagbe lati ma sa alejo
0: ni pa be
4: eto pori ba be
0: ni awon elomiran se angeli lalejo laimo
4: laimo praise the lord so ma ko tolorun reti lodo re ni ife aisetan eri o ni tori olorun fe araye to bege o fi omo bibi kan soso fun wa pe eni kene to ba gbagbo ko mo ba se gbe
0: sugbo le ni iye ti ko ni pekun
4: opolopo wa loni safi olorun debe ipe wa gan se ipe to fi olorun ni e ri bayi awon eyan enikan lo gbowo cooperative lojo kan enikan de so fun pe olorun ni gbogbo owo yen fi se owo to gba cooperative ti o da
0: pada
4: ti o mo san pada won si gba lowo e ri bayi enikan lo ra moto o gbe wa do pastor pe e ba ya moto si mimo olorun ni fi se ki lo fe ko won o gbe lo le ayo wo lo fe ki won ba yo e ri loni iru fe wo la ni ki la ni fe si e ja lo nu we Matthew chapter 25 yen da igba ti olorun ti kara re to soro nipa ologbon marun won dia marun tan o soro nipa awon to ni talent e ri bayi e ja wo omo odo alai lere gege bi wa temi loni ta la nsin olorun ire ki la nje fun christi ije igbe aye wa iwa wa ise wa njo jere fun olorun looto la ni soro ani awon ta la koja sugbon ona lati se gbogbo ogun ninu aye wa ife olorun akoko idini to so pe gbogbo ofin akoko ni pe gbogbo aya re gbogbo okan re fe oluwa olorun re ekeji dabi re fe omo ni keji re gege bi ara re e soro mo mi tori akoko
0: eyi ti pataleti kan
4: 30 ni e lo e ma ja lo bi mo ti so iye
0: a si gbe alailere omo odo na so si okukun lode nibe ni ekun oyin pa keke yo gbe wa
4: mami to ba mo ona lati ba olorun rin to mo ona lati jeri okan fo olorun to bere bi awon baba wa ti rin nigba ni ti won fi ba olorun rin nigba ti won o si mo ta fi nburo won disin ewo a so ni pa awon baba baba lo la loni praise the lord
0: hallelujah
4: a soro nipa awon baba kinda yomi awon baba baba ti won ti sun ninu oluwa sugbon toruko won opare awon baba baba ni cac awon baba ninu ijo miran a soro nipa awon to wa laye loni ti en si olorun lati gba ewe won te wu fi gba ori won ti won fi okore tabo bere bara a soro nipa awon baba bi ara ewu ewu lori won won to si olorun da so ewo awon baba deboye emi o ki ape nbu awon baba baba o mi o ki an te nso nipa won sugbon temi mo ni pe olorun won ti won sin to pe won debi ti won de yen bi won na ba sin ti won na fi awon ta won ori fi kun bawo ni ba se dara to bibele pe je ki imole yi o mole to bege kara ye le ma ri ise rere yin ki won le ma yin baba yin ti nbe
0: lohun logo
4: sa yin olorun lori aye won e je nso fun won lati ba olorun rin lati 31 o la o ya ewure ko laarin agutan
0: nigba ti awon
4: e bo si bi eya labuko fun baba mi o le bi npa mi e fun mi lo nje o gbengbe mi e fun mi lo mi abi be ko ni mo wa le o e da so bu mi mo wa le won e be mi wo mo sa isan e boju to mi won ni gba wo la ri tele yi se o awon ododo lo we ori ta ba ti se fe orakunrin yin e ti se fun mi e ta npe ni fe ni ona lati ba olorun ni yen e ri awon to wa ninu igbekun loni awa melo la n gbadua fun won a fi won boost kene wa abi be ko ni a n so n to wu wa elomi n yanu kan pa de lasan o to n da kun soro awon mi e ja wa olorun ri o yo si dara fun yin
0: mo
4: bi e gbadua fa won ni
0: oruko jesu
4: amen
0: agbara to wa nu eje jesu agbadura fun yin losan yin loruko jesu aye yin yo gba alaafia
4: amen jesu
0: gbogbo bi ti ko si alaafia lowo lowo a pa se alaafia sibe alaafia olorun ko wo be lo
4: amen jesu
0: ko wo nu go ara yin lo ko wonu aye yin lo ko wonu ile yin lo e o ri owo olorun be ni yo ri jesu oluwa wa
4: ami awon kan bi mi le re pe ngba wo gan la won le ri mi ngba wo ni counseling eni ken to ba fe ri mi ni ojo wednesday 9 to 11 le ye nkorin ni friday lati ago meta yo si dara fun yin ma gbagbe 08033748289 god bless you
0: amen
3: mo gbagbo wi pe olorun ti buku fun yin lati pase oro olorun te gbotan yi Eja tupade, lojo mejo, fun akotun eto iranlowo lati oke wa fun imoran tabi igbaniniyanju ati adura leyin eto yi e pe woli olorun alaye sori ero ibanisoro yi 08033748289 ki oluwa ko buku fun yin o
0: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun oju lowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikulukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyerin.
5: The time is 3 o'clock.
6: Ago meta tilu.

0: bẹ Ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lé wa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọ́run Ṣògògèrè Alimi nítòsí Cottage Hospital nílọrin. N ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ Ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour, wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday. Níbi tákànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour, wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀. Níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun nìkan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Circular Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ, ń làkàn ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkangbì àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month, ń làṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician. Láàgùn mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò ń nìsìn ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program. Níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Twins. Níbi tádùrá àwọn tó ń wojú Ọlọ́run fọ́mọ ti ń gbà. Ẹ̀wẹ̀, Spiritual Checkup máa ń wáyé lólu ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run Ṣògògèrè Alimi ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá, torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa dé àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbé kalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.
1: Glory to God in the highest.
2: Adúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní.
1: We thank God for the grace and the privilege.
2: Ìta atúnni láti gbọ́ra wa lónìí.
1: That we have to hear from one another.
2: Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Let us pray.
2: Orúkọ Jésù.
1: In Jesus' name.
2: Ọlọ́run gbọ́ pé wa.
1: Father, accept our thanks.
2: Gbàdúrà.
1: Accept our praise.
2: Fún orí ọ̀fẹ́ tá a rí gbà lọ́dọ̀ yín.
1: For the grace we have received from you.
2: Tí ẹ fi wá ṣe àlàyé ọkàn.
1: That you made us living souls.
2: Adágbó kò padà fún yín.
1: Return all the glory unto you.
2: Ẹ gbọ́ pé wa Olúwa.
1: Accept our thanks, Lord.
2: À ń lọ ní ọ̀rọ̀ yín.
1: As we go in your word.
2: Ẹ̀yin Ọlọ́run ọ̀rọ̀.
1: God of words.
2: Ẹ̀rọ ọ̀rọ̀ jẹjẹ ń jáde.
1: Send forth your word.
2: Pẹ̀lú agbára.
1: With power.
2: Kò ṣe wá ní àǹfààní.
1: Let it benefit us.
2: Glory to your
1: name, our Lord. Ní
2: orúkọ Jésù Kristì.
1: In Jesus' name we are praying.
2: Lónìí.
1: Today.
2: A fẹ́ yẹ wò.
1: Want to consider what I title.
2: Agbára fún iṣẹ́ ìsìn.
1: Power for service.
2: Agbára fún iṣẹ́ ìsìn.
1: Power for service.
2: A ó kà nínú ìwé iṣẹ́ àwọn apostles.
1: Reading from the book of Acts of Apostles.
2: Orí ìkíní.
1: Chapter 1.
2: Ṣé kẹjọ àti ìkẹsàn-án.
1: Verses 8 and 9.
2: Ẹja gbọ́n tó wé.
1: Let's hear what the Bible says. But ye shall receive power after that the Holy Ghost is come upon you, and ye shall be witnesses unto me, both in Jerusalem and in all Judea and in Samaria and unto the utmost part of the earth. And when he had spoken these things, while they beheld, he was taken up, and a cloud received him out of their sight.
2: Hallelujah.
1: Amen. Brethren in the Lord,
2: ọ̀rọ̀ agbára fún iṣẹ́ ìsìn.
1: Power for service.
2: Ó la fẹ́ gbé yẹ̀wò lónìí.
1: It's what we want to consider.
2: Pé ká tẹ̀ ìwé kó ṣàkíyèsí ẹ̀ gan-an.
1: Let's examine at first.
2: Kí ni à ń pè ní agbára?
1: What do we call power?
2: Agbára.
1: Power.
2: Oríṣiríṣi ọ̀nà la lè yà wọ́n sí.
1: We can be defined in so many ways.
2: Ṣùgbọ́n a mọ̀ dájú wípé.
1: But we know something for sure.
2: Agbára a lè pè ní ipa.
1: Power can be termed as might.
2: A lè pè ní oore ọ̀fẹ́.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin yinrin.
1: I'm in love. I'm obsessed. And I don't even feel guilty about it.
2: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM.
3: On Diamond 88.7 FM, we give credible, factual

ìdílé onígbàgbọ́ lónìí láì fi àkókò wa ṣòfò ní ohun tí a ti ń sọ̀rọ̀ bọ̀ lé lórí náà òun náà la ti ń sọ lọ òun náà ni pé ọ̀rọ̀ ìdílé rẹ ọ̀rọ̀ ìdílé mi ó gba ọgbọ́n ọ̀rọ̀ ayé wa gan gba ọgbọ́n ọgbọ́n wo wa la wá ń sọ nípa rẹ̀ ọgbọ́n ọlọ́run ni o ìmọ̀ ọlọ́run ni o òye ọlọ́run ni ohun tọ́rọ̀ àtọ́rọ̀ ayé wa ti ìdílé wa gbà ni sọlọ́dà rẹ̀ la ti wá ń sọ̀rọ̀ pé ìbá ṣe lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹbí àti ara wa àwọn ẹbí àti ara yòókù nínú ìdílé láti lè dènà wàhálà tàbí ìjà tàbí ìjọ̀gbọ̀n láti bá ṣe lè ní ìbáṣepọ̀ tó ìbáṣepọ̀ wa bá ṣe máa maintain that is relating with other family members of the family or in the home to avoid war to avoid disagreement conflict or chaos láti lè mú ìjọ̀gbọ̀n wàhálà tó ń súyọ láti lè mú kó bá ṣe lè ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹbí yòókù ṣàwọn pé tọkọ tìyàwó tó wà nínú ìdílé ọkọ àti ìyàwó ọkùnrin àtobìnrin tó ń fẹ́ra wọn nílọkọláya ẹ̀yin gangan ni ẹ̀yin ni ẹ bẹ̀rẹ̀ ìdílé kan ṣùgbọ́n bá ti bẹ̀rẹ̀ ìdílé kan a ní ẹbí a ní ara a jábọ́ látọ̀run àwọn wọ̀nyí náà ò sì lè pa wọ́n tì ọ̀rọ̀ ọlọ́run tó ní ká parapọ̀ wípé ká pé kí ọkùnrin fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ kó dàpọ̀ mọ́ aya rẹ̀ kan dára kan kì í ṣe pé bóyá ó ní kẹ pa gbogbo ìdílé inú ẹbí tẹ ti jáde bàbá tó bí yín ìyá tó bí yín kò ní kẹ pa tì kẹ mọ́ dà sí wọn mọ́ títí ayérayé ṣùgbọ́n pé kẹkàn lè ní tẹ́lẹ̀ create atmosphere of understanding of love láàrin ara yín to create a better atmosphere of understanding lọ́lọ́run ṣe ní pé kẹ lè fi àwọn yẹn lẹ̀ kẹyìn náà di ìdílé tiyín so oníjẹjọ erí pé a sọ̀rọ̀ nípa pé àwọn ẹni àkọ́kọ́ nínú ìdílé tó jẹ́ pé súnmọ́ wa jù náà ni àwọn ọmọ tá a bá bí nínú ìdílé bá a ṣe lè relate pẹ̀lú àwọn ọmọ wa tí wọn ò ní dá wàhálà sílẹ̀ tá a lè fi ẹnu kò bá kọ́ àwọn ọmọ yẹn tí wọ́n fi dàgbà nínú ìfẹ́ ọlọ́run tá a ní jẹ̀bi lórí wọn òní so a wá ń lọ sí ìkejì pé relating with other members of the family.

àkókò ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn ìtẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: ọmọ ọlọ́run lónìí ẹ jẹ́ ká súnmọ́ bí rédíò wa òróró wa omi wa àti bíbélì wa nínú ètò àlùyọ ti tòní lórúkọ jésù ó sì dára fún wa ibi tí a ti bára wa sọ̀rọ̀ ọlọ́run ní ìwé ìyìn rere ti matthew orí karùnlélógún ẹsẹ̀ kọkànléní ogún matthew chapter 25 verse 21 tí ó kà báyìí olúwa rẹ̀ sì wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́ ìwọ ṣe olóòótọ́ nínú díẹ̀ èmi ò mú ọ ṣe olórí ohun púpọ̀ ìwọ bọ́ sínú ayọ̀ olúwa rẹ̀ ẹ̀jẹ̀ ká tẹ̀ríba fún àdúrà orúkọ jésù agbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ fúnra àwọn tí a nú tarígbà lónìí gba ọ̀pẹ wa à ń lọ inú ọ̀rọ̀ rẹ bá wa sọ̀rọ̀ inú ọ̀rọ̀ rẹ ká jẹ alábùkún fún jésù olúwa wa
1: àmì
0: kókó ọ̀rọ̀ ọlọ́run tí a ó gbọ́lé òní náà ni ìdúróṣinṣin sí ọlọ́run nínú jésù kristi ìdúróṣinṣin nínú ọlọ́run nínú jésù kristi faithfulness to God in Jesus Christ a ó rí pé tá a máa ń sọ̀rọ̀ lórí ìdúróṣinṣin ní ọkàn lára àwọn ìwà ó jẹ́ ọ̀kan lára àwọn ìwà rere tí ọlọ́run fẹ́ rí nínú ayé àwa ọmọ rẹ̀ ní ìdúróṣinṣin ó jẹ́ ọ̀kan tí ọlọ́run fẹ́ rí nínú ayé àwa ọmọ rẹ̀ àwọn èèyàn tó bá dẹ̀ dúró nínú tó dúró nínú ọlọ́run ọlọ́run kì í fi wọ́n sílẹ̀ ọlọ́run wá àwọn ènìyàn tí yóò jẹ́ olóòótọ́ a bá sọ̀rọ̀ lórí ìdúróṣinṣin yẹn níbi jẹ́ olóòótọ́ nínú ohun gbogbo tí yóò sì dúró ṣinṣin nínú iṣẹ́ rẹ̀ tí ó dúró tí kò ní wo ohunkóhun tí ń la kọjá tí kò ní wo ohun tí ó dábàá tí ó máa wo jésù kristi gẹ́gẹ́ bí aláṣẹ pé ìgbàgbọ́ rẹ̀ so ọlọ́run fẹ́ wọn àwọn ẹni ìdúróṣinṣin àwọn tí wọn ò kí wo nǹkan tí ohunkóhun tí kò bá wọn lẹ́rù àwọn tí wọ́n fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wọn ọlọ́run kò wá àwọn tí ó ní ẹ̀bùn nìkan kì í ṣe torí ẹ̀bùn rẹ tàbí àwọn tí ó ní ọ̀rọ̀ nìkan ọlọ́run wá àwọn tí ó dúró ṣinṣin ènìyàn èèyàn lè dúró ṣinṣin èèyàn lè ní ọ̀rọ̀ èèyàn lè ní ẹ̀bùn kó má jẹ́ olótítọ́ ṣùgbọ́n àwọn tó dúró ṣinṣin nínú ọkàn wọn tí wọ́n dúró tolúwa tí wọn ò bẹ̀rù ohunkóhun inú ohunkóhun tí wọ́n bá tó tilẹ̀ kan lè máa là kọjá dúró ṣinṣin túmọ̀ sí pé pípa ìfẹ́ ọlọ́run mọ́ ká ṣe ìfẹ́ ọlọ́run gbígbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀ àti ṣíṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn wa ká pa ìfẹ́ ọlọ́run mọ́ ká ṣe ìfẹ́ rẹ̀ pẹ̀lú gbogbo ọkàn wa ká mọ̀ sí ohun tí wá ẹni tí wọ́n rán níṣẹ́ tó lọ ọ̀tọ̀ ní tí wọ́n rán ọ̀tọ̀ ní tí lọ ṣe a rí i pé irú ìwà burú ni kì í ṣe ìwà tó dáa ká jẹ́ ẹni tó gbọ́ràn sí àṣẹ ọlọ́run nínú ohun tí ó wù kí a lè máa là kọjá nínú ohunkóhun tó wù kí a lè máa là kọjá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńlá ìpọ́njú kọjá nítorí àwọn kúrò nínú jésù wọ́n wá wọ̀rọ̀ kò sàdá ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ oríṣiríṣi ogún kọjá nítorí náà wọ́n lọ wá agbára níbòmíràn ó ní ìdí gbogbo wọ̀nyẹn di olóòótọ́ níbi tí a pè ọ́ sí di olóòótọ́ nínú jésù kristi dúró ṣinṣin má wo ohunkóhun tí ó ń là kọjá ó rí i pé àwọn ẹni ìdúró ṣinṣin àwọn ló máa ń borí ogun àwọn ni ọlọ́run máa ń sinmi lé lórúkọ jésù yóò dára fún èmi àtiwọ́ jésù kristi jẹ́ àpẹẹrẹ ìdúró ṣinṣin wa a rí i pé jésù jẹ́ àpẹẹrẹ ìdúró ṣinṣin ó dúró nínú jíjẹ́ olóòótọ́ sí bàbá sí ọlọ́run a rí i pé kò dalẹ̀ iṣẹ́ tá a ran gan-an láti wá ṣe ó wá ó dẹ̀ jẹ́ olóòótọ́ nínú rẹ̀ àkó gbogbo àwọn nǹkan tó là kọjá kò jẹ́ ó jẹ́ bẹ̀rù fún àní tí dídé ojú ikú orí àgbélébu kò torí ẹ̀ kó sẹ́ bàbá kò torí ẹ̀ pé kì í sọ ọlọ́run mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa bá rí ìṣòro díẹ̀ a sọ pé ọlọ́run tí bí wọ́n lọ́lọ́run ni ọ̀nà bọ́ọ̀ bá ti lè gbà mí báyìí èmi náà dẹ̀ lọ màá kú ọ mi ní sin ọmọ bọ́ọ̀ bá sin ọlọ́run àìmọye ẹgbẹgbẹ̀rún ènìyàn tí ó sin ọlọ́run bí èèyàn ò bá tiẹ̀ sin ọlọ́run mọ́ ọlọ́run fúnra kíkara rẹ̀ ó lè gbé òkúta dìde láti ṣe máa sin ṣe bọ́ dọ̀ lẹ́nìyàn lòun fi ń yọ̀ tó bá dá ọ nígi ńkọ́ àá fi ọ dáná bọ́ bá dá ọ lókúta àá fọ àá fi ọ kọ́lé ṣùgbọ́n ọlọ́run dá ọ lẹ́nìyàn lòun fi ń yọ̀ ẹni lòun fi ń yọ̀ ẹ jẹ́ èmi àti ẹyin ẹ jẹ́ ká dúró ṣinṣin nínú ọlọ́run níbi tó pè wá sí ẹ mọ̀jà wo àwọn èjì àwọn ohunkóhun tí a lè máa là kọjá ẹ jẹ́ dúró ṣinṣin bí kristi ṣe dúró ṣinṣin títí dé orí ikú àgbélébu tí kò yẹsẹ̀ ọlọ́run máa ń san èrè dúró ṣinṣin ó máa ń ṣe èrè fún àwọn tó dúró ṣinṣin ó máa ń ṣe èrè tí wọ́n jẹ́ olótìtọ́ èrè wà fún wọn ọlọ́run kì í fi wọ́n sílẹ̀ ọlọ́run máa ń wà pẹ̀lú wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dúró nínú àdúrà wọn dúró sin faithfulness in prayer wọn jẹ́ olóòótọ́ nínú àdúrà nínú ìjọsìn faithfulness in worship wọn jẹ́ olóòótọ́ inu jijosin pelu olorun ninu irubo si olorun faithful in giving opolopo je oloto e ja je awon oloto si awon nkan won yi e ja je oloto si awon nkan won yi o tinu olorun dun si niyan opolopo inu da mewa o so loto inu ifufuni o so loto ati bebe lo ninu ise ijo faithful in service opolopo jo loto inu ise sin re ninu iwa mimo faithful in holiness oni awon tin gbe ole oluwa ki won je mimo bi baba wa tin be lorun se kini o bo se je mimo e je ka je mimo e je ka duro ninu olorun e je ka duro sisin ibi ta pa pe wa se e je ka se be dada o je ran si olorun ni duonu se sin re dara dara o je so swodin ni ati be be lo ibi to ku ta le yin o si e je ka duro sisin e je ka du e je ka je oloto nibe awon gbe o si di owo ni e je ka je oloto nibe nitori lo nitori olorun fe ilu awon eniyan be inu olorun si won dun si ru awon eniyan be ti won duro ti won owo ri onkon ti won owo ti ebu ti won owo ti egin eniyan olorun yo rin mi ati eyin lowo olorun ri gbogbo awon ise wa ori gbogbo awon ise wa awon tan se bi a se je oloto si ori eyan le ma ri omo dode yin eniyan mo dode pe keyan yin o olorun bo se se se si awon o ti le ma se dada ka awon eyan so pe o se dada sugbon nu olorun olorun ri o Olorun loje olotito julo oloje olododo julo on lori koko ati inu ati ita on lori okan ti a fi se on gbogbo o si san fun yo si san fun wa pada yo san fun wa nigba ti akoko re ba to Olorun ma san fun wa pada ko si asinu ninu Olorun ko si asinu ninu en to ba do to Olorun ko si sesin wa to je pe oni asinu nda need ni pe ka duro si ka je oloto ninu gbogbo ti a ba nse awa gege bi omo Olorun Jesu je apere wa Jesu ni apere wa Jesu duro sisin titi de ori ki iku agbelebu o duro sisin eri ba e wo gugu awon ila koja e wo gugu awon ila koja e wo gugu awon ila koja adelade egun agun loko atuto sida o kinla ati sisi kinla sisi sumo o duro ko tori be ko se pe ogbo bi waju o ba se lo eyin o se pada si ko tori be o duro nu Olorun ko ji pada ninu ise ti baba re ran eri ba e je ka wa na oduo ninu ise ti Olorun gbele wa lowo o le sakorin ni duro sisin mo tori enikan tabi ko ma se en ti o wo bo Jesus word ni duro sisin ipo kipo awa alufa e ja duro ibi ti Olorun fi wa sin e je ka duro nibe ka se yen seyan tokan tokan e ma je ka fi wo eniyan e ma je ka se tori pa fe wo eniyan ka ko Olorun sile e ja se lati wo Olorun bi eniyan ba ti ko rira wa loruko Jesus yo dara fun wa ko yi pada ninu a ri pe baba wa ko yi pada ninu ise re ise ti baba wa ba nse ise ti Olorun ba nse ko yi pada ninu ise re to ba lohun o se nkan fun wa yo se fun wa bi Jesus se je olotito be ni emi ati iwo agbodo je olotito si Olorun ja je olotito si Olorun ja je lo bo iwo le ma o le ma se fefe loju eniyan kan robo loto ni osu ba awon ikoko re Olorun ma ri o ma ri awon nkan to nse o ma ri awon nkan ti mo nse loruko Jesu o dara fun wa o e je kemi ati e je ka duro sisin ninu Olorun iduro sisin ma mu idagbasoke emi wa eni keni to ba duro sisin o ma mu idagbasoke emi wa to en to je olotito o ma mu idagbasoke eyan wo awon ta fun lebun yen enikan fi ti e jere eni awon meji fi ti e jere enikan lo bo ti e mole iyan mi o sise won o wo nkun sugbon a ri pe Olorun se ire re fun won abi o se ire re fun be na ni gbogbo enikeni to ba duro sisin to je olotito yo dagba ninu emi kika bibeli da ba nka bibeli lojojumo a ri pe o ma mu eyan dagba adura daada ka ma gba adura daada nitori adura je ona kan soso ta fi le bo Olorun ni gbigboran si Olorun ka gboran si Olorun ka gboran si ase re ohun kon to ba ti ni ka se ka wa na se ibasepo pelu awon onigbagbo oni ka mo se ko ipejopo ara wa sile ma ja ko ipejopo ara wa sile opolopo mi abata yoruba mo npo kan ni abata takete bi eni ti obodo tan ngbati emi ni sesi emi ni eni bayi emi ni bayi emi ni ton ta wa ya pa sira wa e ri pe ki se nkan to da agbodo ni ibasepo pelu ara wa nitori krisi kan na ni Olorun kan soso ina ni an se ti o ba te pe nkan na ni agbodo ya pa sira wa a le so ori oruko ojo lori sisi ona sugbon ijo kan soso ti mo mo ko wa na ni ijo ti krisi Olorun yo rin mi ati eyin lowo e je ka duro sisin ninu otito ninu oro re bi a ba se je olotito si be na ni Olorun o fun wa ni agbara ninu be na ni agbara ninu Olorun be na lo lohun tubo ma wo wa ni agbara re be na lati ma ri riri re be na lati ma ri isiriri olorun be na lati ma ri toni olorun nigba ti a ba ti duro ninu re oyi oro re yo tubo ma ye wa si inu inu ona na atle ma tesiwaju si on ko on to wule bo ba ti e de ko ni le bori emi ati eyin yo si dara fun wa dosin ni akoko idanwo ni akoko idanwo e je ka duro sisin isoro le de e ma so pe tori pa ti je awanu christ tabi ajo looto enu isoro le de o sugbon ko gbodo fi a gbo emi ati eyin a gbodo fi olorun sile nigba ti soro ba de mo fi olorun sile mo ku oniwaju olorun a ri pe jobu o duro sisin ni akoko isoro bi soro ti de yen ko fi were pe olorun o iwo na mo ku oniwa emi ati wo e meja ku oniwaju olorun meja fi olorun re ko si a ri pe ko fi olorun sile ninu ilakoja re baba tun wo daniel na nko daniel na duro sisin sisin ninu olorun olorun se kini o si gbega ka ba ti duro ninu olorun on kon to uta la ma la koja a o ri pe a o bori e leyin ogun ogolo ma nkan ogolo ma nkan a ri pe leyin igba ti jesu la gbugbu awon wa wahala won ni koja a ri pe a gbega a fun loruko to bori gbogbo oruko emi ati wo na loruko jesu oluwa yo dara fun wa adeye wa fun awon ti o duro sinsin adeye wa fun wa o ta ba lo we ifihan ori keji ese kewa so pe wo sa se olooto de oju iku emi o si fi adeye fun o e je ka je olotito doju iku baba to wa lenu ise bo lo se nse awa ta ibi ta fi wa si bawo la se nse pastor awo lu so agutan iru po to uto wa ninu ise olorun bawo la se nse saaju olotito nbe awa ta nsoro na saaju olotito nbe nitori pe awon to ba je olotito egbon ti bele olorun o fun awon o fun ni adeye loruko jesu emi ati yin a o ni gbade idibaje ki olorun ran wa lowo ko rin emi ati ewo lowo lati je olotito ninu ise re ninu ijosin wa ati ninu irin wa pelu jesu christ titi de opin aye wa olorun yo ran wa lowo aga wa gege bi omo olorun e je ka duro sisin ninu olorun e ma je ka boju we ninu nkan to wu la le ma le koja oni kin lo ya wa ko ninu fe christ e o je ni ebi ni iponju oni ka ma ri nitori pe jesu wa pelu wa ki olorun ki o ran wa lo ko si fun si oro re amen yo dara fun wa eyin ni olorun okan wa ma bale e je ka ri pe aduro ninu olorun e je ka ri pe asefe re e je ka ri pe arin ni ona re e je ka ri pe a fi sile ni igba ku gba emi ati eyin a o si riran lowo olorun gba jesu oluwa wa amen.
1: Have you heard about Dele Ajayi Foundation? Oh yes. Dele Ajayi Foundation is a non-profit organization that was created to reach millions of people across West Africa, most especially the underserved areas in Nigeria. Through our foundation, we hope to support people in need, provide food and clothing, scholarships to students, share love and hope to communities. Dele Ajayi Foundation is dedicated to causes that create an avenue for people in need, most especially in providing basic food, housing supplies, and ensuring that school students are empowered through scholarships. We are committed to serving people in need, reaching people in underserved communities, and giving hope to people to reach and positively impact the lives of people. Dele Ajayi Foundation, a family to be with.
0: E pe wa si ori number yin 091-36-55-69-52. Le kan si 091-36-55-63-52. Oruko yin ati bi ti e tin pe. E ti wole. Baba. Yes sir. Yes, what's my gbe yin na ni baba.
2: Yes,
0: e gbadura
2: fun mi ati family mi o.
0: E je ka gbadura di imu.
2: Amen.
0: E o ni yo sonu. Amen. Inu gbogbo te n ba nla koja e bori. Loruko Jesu mo ni e bori. Ah, e so ni bori. E o siri anu Olorun gba. Awon kan ti la koja won bori, eyin na ma bori o. E siri anu Olorun. Jesu Oluwa wa. Amen. E ti wole.
2: Sa
0: jaba
2: ngba
0: dura
2: fun
0: alaafia
2: ati fun
0: Olorun. E ma daruko yin gba mi ati bi ti n pe yo dara fun oruko Jesu.
3: Amen.
0: Iranse re re loruko Jesu Olorun ba gbadura fun. egba alaafia egba itusile egba idande egba isegun olorun ko bukun aye olorun ko bukun aye ko bukun ise yin ke ri yanu olorun ibukun nipa titi emi ibukun nipa ti riri o ye ma gba o koro yin ko si jasayo ogun aisan ko dopin jesu oluwa wa amen e ti wole Jesu Oluwa wa. Amen. E ti wole.
3: E kuro le ma dadi.
0: E kuro le ma.
3: Ase Oluwa sa.
0: Oluwa ku se re o.
3: Oluwa ma ni lowo ma teyin si waju o.
0: Amen o Jesu Oluwa la.
3: Emi ni Madam Esther lati Benin.
0: Yes ma.
3: E je ka gbadura fun mi sa.
0: E je ka gbadura. Oruko Jesu.
2: Amen.
0: Mama yo dara fun.
2: Amen.
0: E ni wonu ogun. Ta ba de rogun tin benu aye Olorun se wole. Alaafia Olorun ko wonu aye yin ko wonu mi ara atoje yin ohun gbogbo to n di alaafia lowo Olorun ko ka ku ise yin ko gba agbara aye yin ko gba agbara Olorun tin tun ninu ko tu ninu ka si ri iyanu Olorun yo si dara fun yin e bori la koja yin Jesu Oluwa wa amen e ti wole
4: hello sir
0: hello
4: Michael lati Ogele ni sir
0: yes sir
4: oku baba
0: Oluwa lo se
4: aku jagun baba jaja yo
0: amen sir e ja gbadura oruko jesu
2: amen
0: ni oruko jesu
2: amen
0: baba nje ki olorun ko gbadura fun
2: yin amen jesu
0: ko ro yin lagbara gbogbo bi ti ile aye yin tin saisan ko olorun ko wo yin so patapata e ori iyanu o fa ninu ara o fa ninu egungun o fa ninu omi ara ati eje olorun segun
2: amen jesu
0: anu olorun ko fo fun aye yin ile yin ko wa lafia aye yin ko wa lafia ke si ri iyanu olorun Jesu Oluwa wa amen e ti wole eyin radio yin e sile die
5: hello
0: eh
5: iya Adejuma ni lati ja kan
0: yes e pele mami wa
5: gbadura
0: yes e je ka gbadura oruko Jesu
2: amen
0: olorun ko na ranu si
2: amen
0: olorun ko gbadura fun gbogbo gun ila ko ya yin e bori e awon kan ti bori ti won eyin na ma bori ogun ila ko ya yin ko ni bori e o si ri yanu e ranu olorun gba okan ya bale e o se re awon rere ti okan yin fe gan ko olorun se gege bi ife olorun olorun da yin lo ke si ri yanu olorun Jesu Oluwa wa amen ke ni kan ko ma se pe mo e je ki gbogbo wa e je ka jo wo inu adura lo akoko adura lati wo adura lo mo ngba o agbara eniyan ko o e je ka dupe lowo olorun fun ore re fun anu re isi emi ati eyin ta nri gba lojojumo adura ope oruko jesu oruko jesu oruko jesu adupe fun ore re fun anu re e ta nri gba lojojumo olorun se olorun se olorun se o olorun se olorun se olorun se gba ope wa gba yin wa gbo adura jesu oluwa wa e je ka so fo olorun oluwa pa agbara eserun ninu aye wa o ya adura jesu oruko jesu oruko jesu olorun pa agbara eserun ninu aye wa ati awa ati eyin ta ni don gbadura olorun pa agbara eserun ninu aye wa gba ta fi le se fere olorun yonda re fun wa gbo adura jesu oluwa wa e so fo olorun oluwa fun mi ni agbara lati ma gboran si ase re Oluwa fun mi ni agbara lati mo gboran si ase re ni gbogbo igba o ya adura ni oruko Jesu oruko Jesu Oluwa fun wa fun ati awa ati awon eyan yi Oluwa fun wa ni agbara lati le gboran si ase re Oluwa yonda re ati awa ati awon ta ni don gbadura Oluwa fun alagbara lati gboran si ase re Oluwa fun alagbara fun alagbara lati le gboran si ase re gbo adura Jesu Oluwa wa e so fun Olorun Olorun yo wa ni gbogbo ah aija ja lai soto eni bi ti ati je alaiso to ninu aye wa pe ke olorun ko gba wa ko yo wa ninu re o ya adua lo ko jesus olorun gba wa ni bi gbogbo ti ati je alaiso to ninu aye wa ninu ati awa ati eyin olorun gba wa olorun ko gba okunrin wa ko gba obirin ko gba omode ko gba ara ni gbogbo bi ti ati je alaiso to lo ko jesus olorun gba wa bo adua jesus oluwa wa e ja so fo olorun oluwa fun mi lagba ti ma fi gboran si oro re agba ti le ma fi gboran si oro re si ase re olorun yonda re fun mi o ya adua oruko jesus agba ta fi le ma gboran si aro re si ase re olorun yonda re ati awon ta le jo ngba adua olorun yonda re olorun yonda re agba ta fi le ma gboran si ase re si oro re oluwa yonda re gbo adua jesus oluwa wa olorun eja so fo olorun oluwa je kin le gbade iye ni opin rin ajo aye mi je le gbade iye ni orin pin rin ajo wa ninu aye ade iye a o gbodo mi si e olorun je kin le gbade iye ni opin pe omo kaabo omo odo rere bo sinu ayo re oluwa je le gbade iye ni opin rin ajo aye mi ninu aye o ya adua oruko jesus opin rin ajo wa ninu aye olorun aran wa lowo jale sise dojo otun wa de ti kun tun wa ti wa loruko jesus ran wa lowo ta fi le gbade ta fi ni le miss ade na olorun aran wa ni ikeyin olorun aran wa lowo atobirin wa atokunrin wa atomode wa ran wa lowo ati awon tun gbe ran wa lowo bo adua jesus oluwa wa a le ri sami ati se ya ninu aye gbogbo yen toka si pe jesus wa je alagbara ni o le so gbogbo ni gbogbo awon nkan yen fun gba die ni sugbon leyin ta ba ku ta ba le kuna ijobo olorun pelu sami ati seyanu iru eni be je abosi julo e so fo olorun oluwa ma je je abosi julo nkan to ti mo le ma la koja nu aye ma je o gba ijobo orun sonu mo mi lowo oluwa de mi mu o ya adua ni oruko jesus nkan to ti wu la le ma lo koja nu aye oluwa ma je o gba ijobo orun sonu wa lowo je le duro sisun ninu oro re ninu ife re ninu gbogbo la jale dudu la mu adu ati awa ati awon tun gbeto oluwa ran wa lowo ati dunu re bi okunrin ran wa lowo bo adua jesus oluwa wa amen orin wa kan ni oni je kin le jo lotito so fo olorun oluwa jale jo lotito nu gbogbo jale jo lotito bi iranse olorun bi pupo to ta le fi wa si bi omo olorun bi ki ti aba wa oluwa ran mi lowo je kin le je olotito ma je nse amulu mola je le je olotito nu gbogbo to gbele mi lowo o ya adua oruko jesus emi mo je le je olo ati awa to n gbe to ni wa lowo ti a fi le je olotito inu gbogbo ta fi le gbe ere to dara ni waju re olorun wa lowo ati awa ati awon to n gbe to olorun wa lowo ita fi dunu ran wa lowo gbo adua jesus oluwa wa so fo olorun oluwa mu aduro agbara imuduro sisin ni akoko ogun ni akoko wahala ni akoko idamu egbo nigba ta won mo ise jade ko ni ile Egypt opolopo won tun so pe awon fe pada si Egypt nitori pe won la awon gankan koja won o le duro won ranti gbadun kekeke ti an ri gba be won de mo pe bi tolorun mu won lo gaju be yen lo e so fo olorun agba ta fi le duro ninu re ta fi le la ogun aye wa koja ta fi ni so ile ologonu olorun yonda re fun wa o ya adua oruko jesus agba olorun ta fi duro ninu re ta fi di oloto ninu re inu gbogbo ta fi ni boju eyin oluwa yonda fun wa ati awa ati awon to n gboro oluwa yonda fun wa ta fi don gbadun fun wa ni ore ofe re na jesus oluwa wa so fo olorun pe olorun wa ka le mo pe alagbara ni olotito eniyan de si ni egbe owo le bi ti aisan seyin e so fo olorun e poruko jesus olugbala mi o ya wo mi san ninu omi ara inu eje ninu okan o la na wewo san re sinu aye mi o ya adua ni ko jesu ni ko jesu ni ko jesu mo jesu gba o la wo wa san mo agbugbo kan tin sai sai egba iwo san egba iwo san pe egba lafia pe egba isegun pe lori ko je nipa ti riri ati ti emi o ye egba isegun pe iwo san pe ko wonu ago ara yin lo ko wonu ago ara yin lo Ben, you see, you Jesus, Oluwa, Agbogbo kan ti eru nba ti won pa agba awon omo Olorun ti eru nba ni bi ti won wa ti won o fe mo ti se Olorun fun won ni okun ati agbara fun won ni emi to gbona fun iwo Olorun ti won ni wo nkon to le sele si won ti won fi duro nu re Oluwa yonda re fun o ya adua
6: Oluko
0: Jesus ko Jesus gba awon omo Olorun ti eru nba ti won wa nu ogun kan tabi omiran Oluwa di won mo fun ni okun ati agbara mi duro sese ti o wa nu won ti won fi se fe re gba adua Jesus Oluwa wa amen e si omi ati ororo yin e ni igbagbo nu Christi adua ta gba yo de gba le lori e je teriba fun adua Oluko Jesus
6: amen
0: ati gbo oro re olorun oro oro na ta ti gbo jo ni bugbe nu aye wa jo mu aye o jo mu aye jo mu aye ma je ko mu wa ku omi ati ororo yen ko gba agbara olorun ti eyin eyan ba tin lo ke ri yanu ke ri tusile ke ri dande ke ri segun ke ri yanu ke ri segun o ti ri be o ti se be lai loruko Jesu Oluwa wa amen
7: O da mi loju pe e ti di alabuko fun lati nu eto akoko aloyo breakthrough half hour to ti deseti gbo yin latenu professor Lucy Peter Abiodun tinu ijo CAC Mountain of Deliverance fun ibere siwaju si e pe professor Lucy Peter Abiodun sori 0706599 0015 Jesu

0: olùṣàgùtàn ẹkọnogun tí í ṣe atọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ la sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò yìí ní John Bad Foundation wọ́n pè wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn tó níláárí lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùá pé olúwa nínú àánú rẹ yóò gbé ìrànlọwọ dìde fún gbogbo yín.
1: àmì o.
0: níwájú mi ní ni olùṣàgùtàn eke ogunyẹmi wà láti dáhùn sí àwọn ìbéèrè tàbí láti bá wa ṣètò iye ìjìnlẹ tí ò ní olùṣàgùtàn eke ogunyẹmi mú wa kí ẹ pé o kó àbò sórí ètò yìí.
1: ẹ ṣeun bàbá.
0: ṣé àlàáfíà lẹ dé o.
1: dúpẹ́ mo kí gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa níbi gbogbo tí afẹ́fẹ́ fi òun fẹ́ dé a wà ní orí facebook ẹyin tí ẹ bá fẹ́ mọ wò wá live kọ́lá wọlé ogunyẹmi ẹ bá ti gbé síbẹ̀ ẹ ó mọ wò wá kedere a kí gbogbo yín ẹ ní sì wá gbọ́ àwa náà ò ní sì sọ lọ́lá olódùmarè o àgbúyé àti àgbọ́yè la ó gbọ́ o you are welcome.
0: ẹ ṣe ẹjẹ ká tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa fọpẹ́ fún ayé ọ bàbá gbọpẹ́ wa
1: àmì
0: olú àgbà ẹ̀yìn wa
1: àmì o
0: nítorí pé o máa ń dara pọ̀ pẹ̀lú wa nígbà gbogbo tá a bá wá sórí ètò yìí tá a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé o tún bá wa ṣe tò ní bàbá gbọ́ ọpẹ́ wa
1: àmì o
0: à ń lọ lórí ètò yìí o ìwọ ni ọba ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yìí afẹ́ rí olú ajárí o
1: àmì
0: dara pọ̀ pẹ̀lú bá wa ṣe ètò náà
1: àmì
0: àti olùsọ àti olùgbọ́ lórúkọ Jésù Kristo Olúgbàlà ká fi ìjọba òní ṣeré
1: jẹ
0: ká sì máa dúpẹ́ ògo ni forúkọ
1: rẹ
0: torí a fi ìgbàgbọ́ béèrè lórúkọ Jésù Kristi Olúwa àti Olúgbàlà wa. ọ̀rọ̀ tí tàbí kókó nǹkan tí à ń ṣiṣẹ́ lé lórí òun náà ni ọ̀rọ̀ lórí ìgbéyàwó. A ti sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀ tí a sì rò pé àwọn ènìyàn most especially àwọn ọ̀dọ́ ó yẹ kí wọ́n kíyè sára kí wọ́n sì tẹ́tí lékòó dáadáa láti gbọ́ àwọn ètò tí à ń sọ lórí ìgbéyàwó àti ń ṣiṣẹ́ lórí ìkùnà gbogbo tí ó máa ń dé bá àwọn èèyàn lórí ìgbéyàwó
1: tí
0: ó sì ń fa ìdádúró bẹ́ẹ̀ ni tí ì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá kó gbéyàwó
1: lásìkò
0: lákòókò tó yẹ
1: kó gbé late marriage
0: àwọn ìfẹ́ gbéyàwó mọ́
1: causes of late marriage
0: àwọn nǹkan tó ṣokùnfà rẹ̀ òun tó sì mú ìkùnà wá.
1: kíyàn máa pé 50 years
0: láì tí ní ọkọ láì ní ìyàwó.
1: ọlọ́run gbà wá.
0: àmì ìkùnà náà láti tètè gbéyàwó yìí tàti láti tè lọ́kọ tàbí láyà òun náà là ń ṣiṣẹ́ lé lórí. ó dàbẹ́ ni pé ẹ ti bá wa sọ nǹkan bíi méjì àbí mẹ́ta lórí rẹ̀ ṣé ẹ tún lè bá wa sọ àwọn nǹkan mìíràn tí ó lè mú kí àwọn ènìyàn ó ní òye
1: nípa àwọn tó ń ṣe okùnfà kí àgbẹ̀ lè dènà rẹ̀
0: ká lè dènà rẹ̀
1: ká lè borí
0: ìṣòro náà
1: kí ogun yẹn
0: ó lè ṣẹ́.
1: a ti sọ díẹ̀ lára àwọn ohun tí ó ń ṣe okùnfà ìdádúró fún àwọn ọ̀dọ́ láti tètè wọnú ìgbéyàwó. ìkíní ni ìmúsí àsọtẹ́lẹ̀ ọjọ́ pípẹ́ inú bíbélì kàkíyèsí ní àyẹ̀wò orí kẹrin ẹsẹ̀ ìkíní. ìkejì ní ìkùnà láti múra sílẹ̀ fún ìgbéyàwó gangan àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò rẹ́dì mọ́
0: báyìí
1: it's like pé they are not ready wọn ò ṣetán.
0: kò sówó ni wọn ní ọjọ́ kẹlò mi náà ṣetán.
1: bàbá kì í ṣe tówó mo mọ àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tọ́lọ́run gbọ́ wọn sókè ara ẹni tó ti kọ́ létí mọ́ mà
0: tí ò tí níyàwó
1: bẹ́ẹ̀ ni sà
0: tó nílé tó ní mọ́
1: dídúró gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni sà
0: kí ló dúró dè.
1: ok ìkìyàn ni òye mi then a ti kíyèsí àwọn ìṣòro míì ni pé tó ń ṣokùnfà pé ìkùnà láti tẹ̀lé ìlànà ti bíbélì kódà bí kéèyàn la ṣe ní ọ̀sẹ̀ tó kọjá a ti kíyèsí àwọn ìkùnà láti ọ̀dọ̀ àwọn òbí àti alágbàtọ́ àtijọ́ gan-an
0: àtàwọn ìránṣẹ́ ọlọ́run nínú ìjọ
1: náà là ń sọ pé ìjọ tá a bá ti ń sọ̀rọ̀ ìjọ a ti ń sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tá a lòlùdarí
0: ìránṣẹ́ Ọlọ́run.
1: Ìránṣẹ́ Ọlọ́run ni awakọ̀ atukọ̀.
0: Ìjọ.
1: Lẹ́yìn Ọlọ́run bá bọ́mọ ẹ̀mí mímọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: All right.
0: Okú àwọn
1: ìgbà. Ìkẹrin tí ó jẹ́ okùnfà ìdènà tí àwọn ọ̀gbọ́ gbọ́dọ̀ sá fún ìbẹ̀rù ojúṣe nínú ìgbéyàwó.
0: Ìbẹ̀rù.
1: Fear of responsibility in marriage.
0: Èrú bà wọ́n. Owó tí wọ́n ò ná.
1: Kí ni máa fi bọ́?
0: Kí ni máa fi
1: bọ́? Èló sálárì mi. Èló ní wọlé fún mi lóṣù. Ok, wo ọjọ́ orí rẹ.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: Adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Aló,
1: aló,
0: aló,
1: aló, repete.
0: Ẹ kalẹ̀ lẹ́nu gbogbo ibi tí atẹ́gùn ohun ìkànnì yìí ń fẹ́ dé nílẹ̀ Nàìjíríà.
1: Ẹ kalẹ̀ o.
0: Ẹni tó wá jẹ́ pé ẹ̀yin ò sí nílẹ̀ yìí tẹ́ wà nílẹ̀ ibòmí ẹ̀kú dédé gbogbo àsìkò tó bá bá lọ́dọ̀ ti yín.
1: Akin.
0: Ní gbogbo ọjọ́ Àìkú tí í ṣe Sunday. Bẹ́ẹ̀ni. Ní aago mẹ́jọ sí aago mẹ́jọ àbọ̀. Ní ìkànnì tí ọ̀sẹ̀lẹ́gbẹ̀ẹ́ ní gbòòrò ìkànnì Diamond 88.7 FM ni ẹ ti máa ṣe alábàápàdé wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò tá a pè ní àlọ́
1: bàbá àgbà.
0: Ètò tó mú wa rántí àwọn ìṣẹ̀lẹ̀ tọ́jọ́ ti lọ lórí wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ìṣẹ̀lẹ̀ tó wà nígbà ni nígbà tí ojú wà lórúgun. Àwọn ìṣẹ̀lẹ̀ tó dá sí pé ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn eré òṣùpá nílẹ̀ Yorùbá tí àwọn baba ńlá baba ńlá baba ńlá baba wa máa ń lò láti fi kọ́ àwọn ìwé ìgbani ní ẹ̀kọ́ ìwà ọmọlúàbí. Ní ká lọ sọ̀rọ̀ kí ahọ́n lè dá sáká. Ní ká lè sọ̀rọ̀ ká lè fakò mú òkun yọ. Tí ó jẹ́ kan lára ọ̀nà tí wọ́n ń lò tí wọ́n fi mọ ọ̀nà àti bí ọmọdé ṣe lè tètè yára ronú lórí ìṣòro tàbí ìpèníjà tó bá dé bá torí wípé ìrònú jinlẹ̀ làá fi já àlọ́ àpamọ́. Ìrònú tó gún régé làá fi fa ọgbọ́n tí àlọ́ onítàn tàbí àlọ́ àpagbè bá kọ́ níyọ. Ẹ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Àìkú náà lẹ mọ ṣe alábàápàdé wa lórí ètò yìí.
1: Wọ́n ti mọ.
0: Ní orúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí. Ní orúkọ gbogbo àwọn lọ́gàá ní ẹlẹ́kàjẹ̀ka níkànnì yìí.
1: Ṣé dìkì ẹ̀ka kọ̀ọ̀kan mú?
0: Ní orúkọ lọ́wọ́ bọ́tẹ̀nì wa fún títà lẹ̀ yìí. Olóyedé Olúwaṣeyí Jacob Àkọ́bí.
1: Dò mí mí.
0: Àkọ́bí.
1: Dò mí mí.
0: Àkọ́bí.
1: Ẹni kò tí n bá dọ lóhùn sí yọ́dà yóò gbà pé n bọ já. Ọ̀dà dò mí mí.
0: Tó bá jẹ́ sí pé kọ́ ọ bá mi jà. Nílẹ̀ yóò fi dáa jù báyìí lọ. Ìyá bẹ̀rẹ̀ jà láti kulù mọ̀ ní ìnísìn.
1: Já tẹ̀wájú.
0: Sáké àwọn ara ni kí wọ́n mọ̀ pé lóòótọ́ àjọ wà ní ìní.
1: Tó ẹ tún kó àmójúbọ̀ ẹ tún gbádùn wa dáadáa lónìí bí àṣẹ bẹ́ẹ̀ sì máa ń gbádùn wa tẹ́lẹ̀. Ẹ̀yin ewé ẹja jọ bẹ̀rẹ̀ kájọ wakọ rẹ̀ láti bẹ̀rẹ̀ kájọ fẹnu ẹ̀ tì síbi tọ́ lápẹ̀rẹ̀ ni. Abdul Fattah Rẹ̀mú ọmọ ọlọ́kàn làwọn odò nígi ìkòkò lámọ̀. Wọ́n ní ìrítà Abáídó bàbá yámọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́.
0: Ẹ ti mọ̀ pé lórí ètò yìí abala mẹ́ta lè tóyí kúrú rọra. Abala àkọ́kọ́ lórí ètò yìí labala tá a pè ní.
1: Àlàyé àlọ́.
0: Ní ìkángun abala kejì labala.
1: Àlọ́ aládùn.
0: Ní abala tá a fi ń kàdé nílẹ̀ abala ẹlẹ́kẹta tá a ti mọ sí ojú òpó lẹ́fẹ̀yìn ìwé tẹ̀ wá ní tẹ́ẹ̀tì tako tó ìbéèrè sí wa níyìn. Ìyẹn ìdáhùn béèrè tá a bá jù sí yín. Tó sì já sí wípé ẹ̀bùn gbà mọ́ bínú. Ń bẹ fún ẹ̀yin ìwé. Ìyẹn ẹ̀yin tẹ́ ẹ bá ní àbúrò tàbí ẹ wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Leléyìn wà fún wẹ́n tẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ fẹ́ náwó ẹ̀bùn sí wa ẹ rí pé ẹ̀bùn tá à ń sọpọ̀ wà nílẹ̀ yìí.
1: O ti fẹ́ rí.
0: O ti kù fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí. A ti ń rí sàlẹ̀ rẹ̀.
1: A sì fẹ́ kọjá pé gbogbo ẹ̀ka ọmọ akẹ́kọ̀ọ́ tó bá pè wọlé ní ń rí ẹ̀bùn kárí.
0: Gbà
1: òkú gbìyànjú
0: lórí ètò yìí torí pé afẹ́kẹ́tò yìí máa jẹ́ ìwúrí fáwọn tí wọ́n bá ń dá sí.
1: Bẹ́ẹ̀ni ẹ lè fowó sọwọ́
0: a mọ̀ pé kì í ṣe pé torí ẹ̀bùn
1: ìwé
0: ló mú
1: báàgì ilé ẹ̀kọ́ bàtà ilé ẹ̀kọ́ aṣọ táwọn ọmọdé lè máa wọ̀
0: tàbí nǹkan míì tó bá tún wúra tó lè mú kí ẹ̀kọ́ wọn gbìyànjú dáadáa jù báyìí lọ ẹ lè náwó rẹ̀ sí wa. A mọ̀ pé kì í ṣe torí ẹ̀bùn ni mú wọn pè wọlé torí ìfẹ́ kan èyí ni. Abdelmoumen Omotosho Omotosho presenter lorúkọ tèmi.
1: Mo rò bọ́ mi lọ́kọ̀ rẹ ni.
0: Àlọ́ bàbá àgbà sì ń tẹ̀síwájú. Ẹja bùnmi lánà ká tó bọ́ sí abala àkọ́kọ́ lórí ètò fún ti àtẹ̀wọ̀.

0: ọpá ti yọ lókè ọmọ lẹ́rìnkété ẹni ń bẹ níyẹ̀wò ẹgbẹ́ wá síbi níwájú ilé àlọ́ o àlọ́. Ẹ jẹ́ ká bọ́ sí abala.
1: Ṣé kò ń rẹ́gùn tó bà? Jáàsó jáàsó ọjọ́ ti lọ mọ̀ kọ́ fẹ́ fún mi lé sí òní fẹ́ mú kan jẹ gbé sí ọlá.
0: Ẹ jábọ́ sí abala àlọ́ aládùn. Ilé ẹ̀kọ́ tí wọ́n pọ̀gà ikọ̀ àlọ́ lálejò fún tọ̀ṣẹ̀ yìí àtàwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ àti alálọ̀
1: wọ́n ti wà ń sẹpẹ́
0: àkọ́bí
1: wọ́n ti dúró rè
0: sí kọ́kọ́rọ́ lẹ́nu wọn.
2: Àlọ́ bàbá àgbà.
3: Ẹ kú dédé wòyí o, gbogbo etí tó ń gbọ́ wa. Ìkànnì Diamond 88.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà. Abala àlọ́ aládùn lájá sí pẹ̀lú yàlálọ́ Mọ́túráyè Olúwadámiláre Ẹlẹ́ṣin Ayẹni Àdúrà Sìlẹ̀kẹ̀ Amúgérí. Àìlé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ yìí àwọn ni a mọ̀ sí Solid Model School. Solid Model School tí wọ́n wà ní Powerhouse Street ní agbègbè Checking Point ní ìlú Ìlọrin Kwara State. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí Mrs. Adeniyi Adebimpe Alaba. Àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí alálọ̀ mú wá. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, ṣe ẹ̀ ti ṣe tán? Àpàtẹ́wọ́ fúnra yín.

0: pẹ̀lú àlọ́ àpamọ́. Àlọ́ o. Ilé bọ́ìsì kìkì imí ẹran ta ló mọ̀ ọ́? Ta ló mọ̀ ọ́? Ó yẹ ẹnìkan lọ́wọ́. Oríṣi èso kan ni o ta máa ń jẹ.
1: Orúkọ mi ni Jágádá Ẹ̀gúsá. Ìdáhùn sí ìbéèrè yìí, ìdáhùn sí àlọ́ yìí ni
0: pẹ́nápùkọ̀. Pẹ́nápùkọ̀. Óyá.
2: Orúkọ mi ni Ismail Taiwo. Ìdáhùn sí àlọ́ yìí ni ìpẹ́pẹ́.
0: Ìbẹ́pẹ́. Sọ́bẹ̀.
2: Ìbẹ́pẹ́.
0: Ẹ pàtẹ́wọ́ fún un. Àlọ́ o. Ìgbà bẹ́lẹ́tì sójà kan ta ló mọ̀?
3: Orúkọ mi ni Olúwọ̀n Ojú. Ìdáhùn sí àlọ́ yìí ni ọwọ̀.
0: Ọwọ̀ tàbí ìgbálẹ̀. Pàtẹ́wọ́ fún un. Àlọ́ o. Gbogbo olékun lúrúkọ kún gbà kan ta ló mọ̀?
4: Orúkọ mi ni Ibrahim Abdulkare. Ìdáhùn sí àlọ́ yìí ni ìyálé.
0: Àràrá. Bóyá ẹ lọ jòkó. Gbogbo olékun lúrú kò kún gbà kan.
5: Bóyá orúkọ mi ni Adéyẹmí Dárasí. Ìdáhùn sí àlọ́ yìí ni ìso.
0: Ìso ẹ pàtẹ́wọ́ fún un. Pàṣepọ̀ tó ìta bá dá sóo wájọ kò lè kúnnú gbà kan. Àbó lè kún bẹ́ẹ̀ yìí? Rárá. Àlọ́ o. Ọ̀wá lóńgẹ́ lóńgẹ́. Ọ̀wá lóńgẹ́ lóńgẹ́. Tó bá ṣubú kò ní kanlẹ̀. Bóyá.
6: Orúkọ mi ni Saheed Faiza. Ìdáhùn sí àlọ́ yìí ni ọrùn.
0: Ọrùn ẹ pàtẹ́wọ́ fún un. Tó bá ṣubú ní ìsìnkú sí bó ṣe lè ṣubú ọrùn rẹ ò ní kanlẹ̀. Àlọ́ o. Kó tó jimu jimu. Amúni má múni dé orí.
4: Orúkọ mi ni Ibrahim Abdulkareem. Ìdáhùn sí àlọ́ yìí ni imú.
0: Rárá. Rárá. Gbogbo ilẹ̀ rí bẹ́ẹ̀ ṣe jòkó yìí.
2: Orúkọ mi ni Ismail Taiwo. Ìdáhùn sí àlọ́ yìí ni abọ́.
0: Rárá. Ògbà. Óyá.
7: Orúkọ mi ni Babatunde Babatunde. Ìdáhùn sí àlọ́ yìí ni aṣọ.
0: Aṣọ orú ewo. Aṣọ orú wo? Aṣọ nìyí. Aṣọ nìyí. Aṣọ nìyí. Ewo níbẹ̀. Kí ló ń jẹ́ tọ́pù? Ẹ̀wù. Sọ pé ẹ̀wù. Ẹ pàtẹ́wọ́ fún un. Kó tó jimu jimu. Amúni má múni dé orí. Ẹ̀wù ni. Mo ní gbogbo yín lẹ níbẹ̀ ṣe jòkó yìí. Gbogbo yín lẹ lẹ́wù lọ́rùn. Ẹ̀wù ni. Oyè jẹ́ ta ni ó pàlọ́ fún wa? Ta ni ó pàlọ́ fún wa? Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ gbóhùn sókè. Iléeṣẹ́ Diamond. 88.7. Ibi tuntun la wà. Àwa ikọ̀ àlọ́. Àbá pàlọ́.

0: Alo fun wa.
1: Alo.
0: Alo.
1: Alo.
0: Alo.
1: Gbogbo ile sun kan mo sun kini.
0: Gbogbo ile sun kan bo sun. Oya ta lo mo.
2: Emi mo, emi mo, emi mo.
1: Orúkọ mi ni Ismail Taiwo. Ìdáhùn sí àlọ́ yìí ni
0: ìmú. Ìmú ẹ̀ pátá fún ọ. Ó yẹ ẹlòmíì.
1: Orúkọ mi ni Sásùlẹ̀ máa láríwájú. Àlọ́ o.
3: Àlọ́.
1: Ọ̀pá tí wọ́n kan lè ọkùnrin kí ni o.
4: Èmi mọ̀ o.
1: Orúkọ mi ni Fáyẹmí na ìdáhùn sáyẹ àlọ́ yìí ni òjò.
0: Ó gba ẹ̀ pátẹ́wọ́ fún. Ó yẹ ta ló tún fẹ́ pàlọ́ fún wa.
5: Orúkọ mi ni Adéyẹ Covenant.
0: Àlọ́ o.
3: Àlọ́.
5: Mo ń lọ yàká sí mi, mo ń bọ̀ yàká sí mi.
0: Mo ń lọ
4: yàká sí mi.
6: Orúkọ mi ni Ọpẹyẹmí Kehinde. Ìdáhùn sí àlọ́ yìí ni ewé ẹ̀gẹ́.
0: Ẹ̀pàtẹ́wọ́ fún.
7: Orúkọ mi ni Ọláyẹmí Dominion. Àlọ́ o.
3: Àlọ́.
7: Oṣù kígbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la.
0: Ó ní oṣù kígbá, oṣù kágbọ́n, má ìlọ o. Oṣù kúngbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la. Ta ló mọ̀ o? Ó yá ta ló mọ̀?
1: Orúkọ mi ni Michael Ezé, ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
0: Ògbá. Oṣù kígbá, oṣù kágbọ́n, ó wà ní kó dọ̀la. Ó yá oyá ẹlòmíì.
8: Orúkọ mi ni Adéyẹmí Grace. Ìdáhùn sí àlọ́ yìí ni igba.
0: Ògbá. Abalálọ̀. Ó yá ìdáhùn. Ẹ fi rẹ́ wọn ní mú. Ó yá ẹ sọ pé mú. A fi rẹ́ yín ní mú àtẹnu. Ẹ gbá òṣè faramọ́. Ó yá ìdáhùn sí àlọ́ yìí ni.
7: Ìdáhùn sí àlọ́ yìí ni Ìkẹ̀tẹ́.
0: Ìkẹ̀tẹ́. Ṣé ẹ mọ̀ kan tó ń jẹ́ Ìkẹ̀tẹ́? Tó máa wà nísàlẹ̀ epo. Wọ́n ní oṣù kígbá, oṣù èmi náà tún kọ́ àlọ́ mi lénìí nìyẹn. Wọ́n ní oṣù kúngbá, oṣù kágbọ̀n, ó wá ló dọ̀la. Ìkẹ̀tẹ́ tó máa ń wà nísàlẹ̀ epo. Ó yẹ bá a fún látẹ̀wọ́. Ó yá ká gba ẹlòmíì láàyè.
1: Orúkọ mi Adéyẹmí dára sí mi.
3: Àlọ́ o.
4: Àlọ́.
1: Àkọ́ bàbá mi kan láìlà, àkọ́ bàbá mi kan láìlà. Ó ní máa ń jẹ kàn já pàdú. Kí ni o?
4: Èmi ni
1: orúkọ mi ni Akin Makurede. Ìdáhùn sí àlọ́ yìí ni. Ìdáhùn sí àlọ́ yìí ni.
0: Kò rí dáhùn, ó yẹ lómi.
1: Orúkọ mi ni Jágídá Ẹ̀gbẹ́. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé-ẹjọ́.
0: Ilé-ẹjọ́ ó gba ẹ̀pà tẹ́wọ́ fáwọn méjèèjì.
9: Orúkọ mi ni Fáyemí Naomi.
3: Àlọ́
9: o.
3: Àlọ́.
9: Mo ṣe ṣùgbọ́n mi ní Jẹ́tán kíni o.
0: Ó yá.
10: Orúkọ mi ni Aládùn Jemaya. Mo fẹ́.
0: Ìdáhùn
10: sí àlọ́ yìí ni ọ̀nẹ̀.
0: Ọ̀nà ẹ pàtẹ́wọ́ fún. Ó yẹ jẹ́ ká dá dúró ńlẹ̀ ká bá sí abala àlọ́ onítàn.

0: mi da lori omokunrin kan iya ati baba re ah ni igba lai lai arakunrin kan wa to je pe omo okunrin yo kan soso yi na lo bi oruko omo yen a ma je Sege kini mo pe
1: Sege
0: oruko omo yen a ma je Sege igba to pe omo odun mokanla won bere lowo re iya ati baba re bere lowo re pe iru ise wo lo fe yan layo oni ise ode sise ni won ni ko duro die ki awon fale eni ti yo ma ko ni ise lowo sugbon oni rara oni ka je ko won ma rara ma se fun rara ohun ko ma se ode fun rara ohun baba re ni bo kekere kan to fin se ode sile o sele pe ni ojo kan won jade nile iya ti lo oko ti e baba na lo oko baba si ni ibon to ma fin se ode tile tan gbe ti si igunle won igba ti won ni ki omode kunrin yi ko duro ka ko se die ka won fale eni ti o ma ko ni ise ode lowo ko le ni suru leyin igba ti ya ti baba re ti jade o bo sibi ti baba re gbe bon si o ko be su ko be ga o lo gbe ibon o gbe bon jade o bere si ni kiri inu oko kakiri awon eran ko wa ninu igbo awon se odun titi won won se odun won jo won yo bi Sege ti gbe ibon to n kiri inu igbo kakiri sadede lo kan yin ibon bo se yinbon yi ibon lo odo awon eranko nibi ton tin se odun won awon na o se meni won se meji won yinbon pada ni won gba ti won leyin gba ti won kakiri kakiri inu igbo pe ta lo yinbon ta lo yinbon ni won se wa ri pe eni ti o yinbon ibon ti awon na yin ibon yen ti o ti ba o ti subu lule o ti ku igba to subu lule to ku awon iya ati baba re nile awon bere si ni wa igba ti won ti oku won de omo yi o kin sere jina won wa si gbogbo bi to ye ki won wa si won ri gbogbo bi ti won mo ko ma sere lo gbogbo e ni won wa si won ri simbo lo omode yi wa le lo baba kan taju kan nibi to ma n gbe ibon re si o ri pe won o ri ibon nibe mo ah se ki se pe omode yi si gbe ibon toro ti n gbiyanju ati se be ti baba re n ka lowo ko pe o ku die ko ti to asiko baba ri pe dajudaju omo yi ti gbe ibon yi o si lo inu igbo won ba ko re ire ati iya ati baba won lo inu igbo won bere si ni pariwo Sege o oruko to n je Sege o won re nikeni da won lohun kaka keyan da won lohun olugbohun to wa ninu igbo ohun lo n gba ohun won tohun naa n tun pe bi won se n pe Sege o won o gbo ijere awon na won lo soke bi won se n lo oke ni won lo isale won se n lo bayi won lo sotun won lo sosi titi ti won fi de oke rere won ba awon eranko nibi ti won wa ti won ti n jo ti won n yo tawon n se odun titi won ni ta ti n se odun ibe ni won ti n bere lowo awon to wa nbe won ba se àwọn wa ọmọ àwọn tó ń jẹ́ Sege ni ṣe wọn bá wọn rí àwọn ẹranko wa ń dá wọn lóhùn wọn fi ohun orin wọn fi ń dá wọn lóhùn ẹ má bá mi gbé ẹ má sọ pé Sege kí ni mo wí wọn ṣe ta ní ń pe Sege níbẹ̀ yẹn ta ní ń pe Sege níbẹ̀ yẹn àwa ń sọ ọdún igbó Sege wa ta wa lẹ́fà àwa ta Sege lọ́fà san bó kú o àwọ̀ mọ́ bí o kú o àwọ̀ mọ́ ta ní ń pe Sege níbẹ̀ yẹn àwa ń sọ ọdún igbó Sege wa ta wa lẹ́fà àwa ta Sege lọ́fà san bó kú o àwọ̀ mọ́ bí o kú o àwọ̀ mọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ọkùnrin báyìí ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní ba ìyá àti bàbá rẹ̀ pé àwọn ta ṣe Sege lọ́fà sàn àwọn ọmọ bó kú àbí òkú wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní fọ gbogbo inú igbó káàkiri títí tí wọ́n fi rí òkú ọmọ wọn níbi tó kú sí àwọn ẹranko àwọn náà ti yìn ní ìbọn pa gẹ́gẹ́ bóun náà ṣe yìn wọ́n ní ìbọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ pé àwọn mọ̀ ṣera wọn kí ló mú káwọn fi ọmọ yìí kalẹ̀ nìkan sílé tí àwọn sì gbé ìbọn sílé ó yìí ti ń gbìmọ̀ tó ti ń gbìdánwò àti gbé ìbọn yìí láìmọye ìgbà tó jẹ́ pé bàbá rẹ̀ ń ka mọ́ tó ń gba ìbọn yẹn kalẹ̀ lọ́wọ́ rẹ̀ tó fi wá di pé ó padà wá fi ọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ báyìí báyìí ni wọ́n ṣe gbé òkú ọmọ wọn tí wọ́n gbé lọlé pẹ̀lú ìbànújẹ́ ọkàn ibẹ ni ìtàn yẹn parí sí ṣe arọgbọ kọ nbẹ
1: tó
0: bá rí bẹẹ fún yàrá lọ látẹwọ ibi ni a lè dúró lórí àlọ aládùn lórí ètò àlọ bàbá àgbà yìí tó wáyé sétì gbọyìn láti lè ṣe diamond 88.7 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò lẹ́ẹ̀kan sí àwọn ni solid model school tí wọ́n wà ní powerhouse street ní agbègbè checking point ní along eyenkorin road ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí mrs adeniyi adebimpe alaba.
2: jangbala jogbo ijogbo ijogbo jangbala.
3: ẹ káàbọ̀ padà àti kúrò lábala àlọ́ aládùn.
2: bẹ́ẹ̀ ni
3: mo tọ́ra ẹ̀ lẹ́sìn
2: ti gbé wa rìn débẹ̀.
3: ó gbé wa rìn.
2: pé nọ́mbà ká máa lọ.
3: 091 0913655569 52.
2: òhèwé bó ni. ẹ ló yẹ ká lẹ́ o.
4: ẹ ká lẹ́.
5: orúkọ rẹ àtàdúgbò tó ti ń pè.
4: ó ń ta sẹ́dá mi.
5: kí ló pọ orúkọ rẹ.
4: Joshua
5: Kinni.
4: Láti Asadam.
5: Àní kíni orúkọ kejì.
3: Ṣé Joshua Látàsàdàm ní orúkọ kejì rẹ?
4: Ọ̀dẹ́délé Joshua
5: Látàsàdàm. Ẹ̀ ní ọ̀dẹ́délé Joshua Látàsàdàm. Pásí olówó ní ẹ̀kọ́.
4: Jess 3
5: Ola Broom Primary.
4: Ara.
3: Ìwọ́n ló ti lẹ̀ kó.
5: Àwọn ìjẹ́ àlọ́ báyìí. Pààlọ́ méjì àlọ́ àpamọ́ tí èmi àti Abdulmi pa níbẹ̀rẹ̀ ètò yìí kò sì fi ẹ̀já méjèèjì tí ń dì.
4: Ọmọdé kọ igba iṣẹ́. Kò lè bó.
5: Ẹ̀kínní.
4: Ẹja rẹ̀. Òjìjí èèyàn.
5: Ok, ẹlẹ́ẹ̀kejì.
4: Yèrèpè ìdíròkò. Agun ni má ṣe họ. Ebi.
5: Ebi. Pe nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà tó fi pè.
4: 5428.
5: Ọládélé Joshua láti Asadam.
4: Asadam.
5: Ọ̀kadì, a pe nọ́mbà tó fi gba ẹ̀bùn. Játọ̀wọ̀ bóyá
2: àrẹ ẹnìkan pè sí i kì í yẹ. Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
3: Ẹ ti wọlé o, ẹ̀ka alẹ́ o.
2: Wọ́n láwọn ètí wọ̀ ọ́, wọ́n ń kànlẹ̀kùn lọ́wọ́ ni.
3: 091 36 556 9 52.
5: Ẹ lọ ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀ka alẹ́ o.
3: Orúkọ àtàdúgbò tó ti pè wọlé kú sókò nídìí rédíò rẹ o.
4: Aisha
5: láti bo.
3: Aisha kíni.
4: Abdulfatai.
3: Abdulfatai Aisha láti Amoni. Ní àbálọ àlọ́ aládùn dárúkọ olùkópa méjì lára àwọn tí ìtàn náà yẹn dalé lórí.
4: Màmá àti ìyá rẹ̀.
3: Màmá àti ìyá rẹ̀.
4: Màmá àti bàbá.
3: Màmá ta ni.
4: Màmá.
3: Ẹyà. Àbíkọ gbé fún wọn sọ. Gbé fún.
5: Ọjà lọlé ọjọ́ ti lọ.
3: Gbé fóònù fún wọn.
2: Ìjà mọ̀ múra lé.
3: A ní táwọn ọmọ yìí bá ti
2: pọ̀ mọ́ ni. Ẹ
3: máa fún wọn kalẹ̀. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe ipa wọn ká.
2: Bẹ́ẹ̀ni
3: ẹ̀bí ọ̀lẹ̀. Káàfin mọ̀ bá wàrà wọn sí ìmọ̀ ẹ̀kọ́. Nílò kẹ́ máa sọ fún wọn. Àfàtàì.
2: Ibi ni láti mọ sẹ́nu dìde síbi táwọn tó mọ parí lọ́jọ́ mẹ́jọ. Abdulfatai rẹ̀ mú ọmọ ọlọ́kàn láwọn ọdún ní ìkìkọ̀ lámọ̀. Wọ́n nìdí táwọn ẹdún bàbá yà bẹ́ẹ̀ ẹ̀nu aláwọ̀ yóò bàjẹ́. 08067209142.
3: Títí ọjọ́ mẹ́jọ táwọn parí rà kò ti tọ́ àlọ́ bàbá àgbà. Abdulmumin ọmọtọ́sọ sáré ọmọtọ́sọ pírẹsẹ̀ǹtà ló ń dàgbére pé ìpàdé wa láyọ̀ lóyìn ni ó tọ́jọ́ mẹ́jọ.

Àpótù Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè sí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò si Maria Anugba lori ikanni Diamond 88.7 FM enikan si awon baba wa lori ero ibanisoro yi 08063742508 Olorun to fi omi nse iwosan n duro de o iwo na darapo mo eto yi ka jo je gbadun eto na.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni Ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

iba fọlọjọ ni iba akoda aye aseda orun gbongbo dile jese ajuba re loni olohun oba ori ofe nla re ati to fi nso wa ni gbogbo igba o na la tu fi so wi pe lapa be na la ma fi dupe lowo olohun oba fun ife ike igere lori aye wa labe ori ofe re lati rin ta ti yan ti gbogbo are kereke satani dofo lori aye wa adupe o emi re lapa bi eyin re lapa bi te wa peki na lajo lepo lasale yi aka yin ka bo suri eto wa lawo lesun lori kani diamond 887 fm ni lori lapa bi lawa atakan mole si bi gege bi oro temi gbogbo gba awo ba lori ebe lebe wọ́n ní tọmọ tẹ́ rí òun tọmọ jẹ́ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé tọ́ bá a ti ń jẹ́ náà lọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ àti lè jẹ́ ká a máa yó ní gbogbo ìgbà orí ọ̀fẹ́ tàwa náà rí tàrí lónìí láfi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba pé olúwa ó máa ṣe o a dúpẹ́ o ní gbogbo rògbòdìyàn bí ti ń lọ lọ́tún lọ́sì ẹni bà ló mọ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ rẹ ló dì wá mú o títí di wákàtí tá a wà yìí akẹ́yìn pátápátá akẹ́yìn o lológun akin lẹ́lẹ́ṣọ́ gbogbo àwọn lọ́ba pátá orí adé tí ń gbé tò yìí ilẹ̀kẹ̀ lọ́rùn àwọn ìjòyè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà oyúnú àṣẹ ẹ̀bí gbogbo yín pátá tẹ́ ń gbé tò yìí láfi kí yín káàbọ̀ padà sórí ètò yín láṣálẹ̀ yìí o precious afolabi olùkọ́ tèmi fresh bàbá o so fáwọn tó bá ń gbé tòyí nígbà àkọ́kọ́ ẹ bá a sọ fún ọ pé

0: Hello, Ekale. Opoito. Just mama yen na o se da right, but idajo re ko si lowo omo right. Omo yen na ko de gbigbise lati lo be mama. Ko rorun na ni tuto. Sugbon ni lo ogbon Olorun. Awo obi na ta ba de nse yen ka jawo ni ru wa yen.
1: Opoito Olorun ogbon. Emi fẹ́ dá sí ètò ìdúnú látàrí ọmọbìnrin tí ó fi alágbàbọ̀ rẹ̀ ṣe ìyá. Kò ṣe tó ń rọ̀gì o, torí ilẹ̀ Yorùbá ilẹ̀ kàròjire, gbogbo ọmọ tó bá ti lọ gbọ́dọ̀ ẹnìkan dandan, ẹni tó bá gbọ́dọ̀ rẹ̀ náà ni ó ṣojú ṣe ìyá fún. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló bá gbé ẹni ní sojú ṣe bàbá fún onílẹ̀ Yorùbá kàròjire wa. Nítòsí yẹn rọ́gì ìyá rẹ̀, ìyá tó bí òun ni ó jẹ́ ẹni tí òun ló jẹ́ ẹni tí ò dáa, torí kò yẹ kó fi ṣèbínú. Káàkó pé kó mọ̀ kúrò lábẹ́ bàbá rẹ̀, wọ́n wá tó fi mú wọn tó lọ fi fún yẹn pé kó mọ gbọ́dọ̀ yẹn, wọ́n yẹ kó ti mọ̀ pé ẹni ní sojú ṣe lọ́jọ́ tó kẹ̀ yẹ bá dé. Bọ̀tí gbogbo tí àyàn lọ bẹ́ àwọn ò experience yẹn rí bí àwọn ògbọ́dọ̀ lágbàbọ̀ ó ní jẹ́ káwọn ọmọ sọ bá ti ń sọ̀rọ̀. Ẹ kú ètò ọ̀nà ọ̀tẹ̀ wá síwájú.
2: Ẹ kalẹ̀, ẹ kú ata o, orúkọ mi ni Akeem Olówó. Ìmọ̀ràn ti tèmi lé rí ẹni tó fi ìyá alágbàbọ̀ rẹ̀ ṣe ìyá ọjọ́ ọ̀nà rẹ̀. Ó lè jẹ́ pé ìyá alágbàbọ̀ rẹ̀, ó lè jẹ́ pé fámílì ọkàn ó jẹ́ kí ìyá máa bínú. Tó pé fámílì ìyàwó ni ìyá náà ní bínú lónìí, gba èèyàn mi náà ni àmì jíjẹ ọlágbọ́ jẹ́ fámílì ọkọ lọ́fà tó jẹ́ kí ìyá náà máa bínú bí ṣe bínú.
3: Fresh baba o, ẹ kú àtàárọ̀, a kú Sunday, ẹ kú ètò náà lába yẹn tó. Mo fẹ́ tó obìnrin ni mo fẹ́ dá sí, àmì yẹn tí ọkùnrin tí torí ṣúgà mọ́mì yẹn ni mo fẹ́ dá sí o. Kó má dán wo, kó má gbàbí tó gbà wá lọ. So bó ṣe máa jẹ́ nìyẹn. Orúkọ mi ni Busco láti Ìlọrin.
4: 0913-655-6952 tàbí 0913-655-6864 tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ alójú òpó Facebook tẹ́bà títẹ Precious Afolabi Dọ́lápọ̀. Ẹ gbọ́ wa ketekete, ẹ sì tún máa wà ketekete. Hello.
5: Hello.
4: Ẹ bá gbóhùn sókè sá.
5: Hello. Ẹ kalẹ́ o.
4: Ṣéwọ́n ẹ káàbọ̀ sórí ètò.
5: Orúkọ mi ni Ọmọọba Adégòkè.
4: Ẹ ṣeun Ọmọọba Adégòkè.
5: Láti Amayọ.
4: Ẹ ṣeun.
5: Tẹ́rí ẹni tí ó fẹ́ aráàlú Èbó, ó fẹ́ parẹ́ ẹni. Ó ti ṣẹlẹ̀ sí kí àmì mi. Nítorí pé owó ló ń wò. Tókó agbógbó àwọn tá a ti sọ̀rọ̀ ṣáájú. Wọ́n rí ọ̀rọ̀ sọ pé kó béèrè ìrànlọ́wọ́. Fẹ́rẹ́ ni tí mò ń sọ yìí, ó yáwó fún un, ó ti ẹ̀pá wá tì mí. Mọ́tò ó padà ya wèrè ní o. Ọjọ́ tí mo rí ní abẹ́ bíríìjì post office, mo ṣe bíi pé ìmọ̀ ni o lọ́ndárí yìí mú. Tó gbogbo ìpínlẹ̀ yẹn, ó padà lò náà ni. Ọlọ́run kó ràn wá lọ́wọ́.
4: Fẹ́rí
5: ẹni tí ó fi ìyá níyà. Tó fi ṣe ìyá rẹ̀ níjọ́ wẹ́dìn. Tẹ́rí àwo òkú. Ẹ jẹ́ ká sọ ní ọ̀nà méjì. Tẹ́rí kò sí bí òbí àbí ọmọ kò ní fẹ́ra wọn. Kò wá yẹ kó bínú kó lọ mú yẹ níyà ṣe ìyá. Olóhùn pàtó ti pa nígbà tó lóyún oṣù mẹ́sàn-án. Ìyá ẹ̀ náà ni bá àmọ́ sálẹ̀ jẹ báyà wèrè ìyá náà ni. Ọmọ yẹn ro àròkan ni. Ṣùgbọ́n òbí ló yóò máa jẹ tó bá gbọ́ àgbọ́yé Quran àti Bible dáadáa. Tó kọ́ ló máa ràn wá lọ́wọ́. Ilé tó ní bàjẹ́ o.
4: Àmì Ọlọ́run ọba. Ẹ ṣeun bàbá. Àmì ò lágbára Ọlọ́run. Ẹ ṣeun gidi gan ni ẹ kúfẹ̀ wa. Hello. e ka le sa o e ba nko nbe o nko kon du nbe sa
6: yes sir o ko nwa wa ni bi lati lu aho gbara
4: e se un sa
6: e ni tin ta si omo kan to ni se mo mo ka pe ti o yan ni mama yen mo ye ile je pe le ta ni ko ma wa ni odun hello sir
4: that is what you sir
6: Ni se so ni ko ma ma tala ti da wo ifun lo ati pe boya yo ati se o kan se o ko te ma tala ti ya era ra ko po si wa jo ra ja o ni le da si e ko ti ha e shi o ma te so wa jo e shi o ngidi goni e shi o ngidi goni e shi o ngidi goni ko ni ba je 0913 655 6864 number whatsapp ni yo number ele ke jitele pe si tara ta
4: 0913 655 6952 to about the sister that speak on behalf of her sister, what the lady do is not too bad. What of if when the mother drops her from childhood and she grew up like that, whoever trains a child is the one the child will know. And then if she begged her mother and the mother did not accept, she should try as much as possible to be very prayerful. I mean, she should try and take care of her baby by herself. God will help her. On tongue me or julati so no ni pe iwa to bring no wu no kofi tara tara no jewa kana to buru lo tara tabe no nturi eni ba to juenya non le yon mon le yon sin ri sugbon to wa se na ni pe ko gbianju ati be ya re to ba be ya ti ya o gbo ko kun fadua o ko si gbianju lati to omo re fun ra re won lohun

0: nílẹ̀ nígbà kékeré kò dùn mọ́ ìyá rẹ̀ kó tó kó ń bẹ̀ nà ta ló wàá dùn tó pọ̀ mọ́lẹ̀ kò sí ó yẹ kó wá ìdí tó gbé ìyá rẹ̀ kó ń bẹ̀ lọ́wọ́ ràn wá lọ́wọ́.
1: ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹjẹ́ a tún gbé látàpá bíi 0913-655-6952. Èèyàn kan náà ń gbìyànjú láti jẹ́ kó ṣe kínní kó tún jáde látapá bíi ajàmọ́ra wọn náà ni ẹja ajàmọ́ra wọn. Hello.
2: Hello.
1: Ẹ bá ń kúrò nbí rédíò ẹ bá ń kúrò nbẹ ẹ bá ń kúrò nbí rédíò yín ẹ má bínú sá. Hello. Ok, mo ti ní ẹja rọra kúrò nbí rédíò wa ká kúrò nbí rédíò wa ká lè gbọ́ra wa yé náà la ṣe ní ká máa kúrò nbẹ ẹ ṣe. Hello. Tọ́ mo ti gé o èmi mo gé o. Hello ẹ kálẹ̀.
2: Hello ẹ kálẹ̀.
1: Ẹ kálẹ̀ sá.
2: Tọ́gbà náà ló pè padà.
1: Ẹ ṣeun.
2: Nípa ọ̀rọ̀ arábìnrin tẹni pé wọ́n bá ìyá mi láti fi ṣìyá ìyá ẹ lọ́jọ́ ìgbéyàwó. Ẹrí gbódídí ni ẹ fẹ́ fún wa san díra lẹ́yìn náà bínú sáà.
1: Kò sí wàhálà.
2: Kí ló ṣẹlẹ̀ láàárín ìyá rẹ̀ àti fúnra rẹ̀ tó ń gbà má ṣẹlẹ̀? Torí pé ṣe rí gbogbo ìyá kọ́ ni ó láàrin lórí pé ọmọ bá ṣe aburú pẹ̀lú ẹ̀ o, ọmọ bá kẹ̀yìn sí ẹ̀ o. Ìyá mi ti kẹ̀yìn sọ́mọ láti inú oyún gan. Tó ti mọ máa tíráì àti ṣẹ́wó inú ẹ̀ tọ́rọ̀ wọn bá gbà fún láti ṣẹ́. Ibi àwọn ìyá kan ni wọ́n ń gbé ọmọ lọ sí orí àkìtàn. So nígbà tí ọmọ yẹn bá mọ̀ pé ìyá òun tó gbé òun sórí àkìtàn ni so ó gbára kí lọ bẹ́ẹ̀ náà kó lọ sọ pé kọ́ má bínú àbí. So kí ni ìyá yẹn ṣe fún un ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ rí Yorùbá máa ń pa òwe wá ní òǹbí ni òtóhùnwó ni nígbà míì. Ṣe rí bí a jẹ́ ká mọ kí ni ìyá yẹn ṣe fún un. A rí ẹni tó ti tíráì àti bá gbogbo méṣì bọ́ màyàn sí ní wáyé tó ìpín ọlọ́run kan sọ pé ọmọ ìyá wáyé. Ọmọ ìyá tó dáyé tán ó tún kọjú ìjà ojú pẹ́kọ̀ yẹn kó wáyé sí ni. Àdé kí obìnrin lè rí ní ọkọ rẹ̀ tí ó fi kẹ̀yìn sọ́mọ láti kékeré tó bá di gbogbo àtọ́wá àti bọ́ màyàn bá ń tó ọmọ tán wá sókè lọ yẹ kí ó níjọ́ tán ẹni tí ò bá ṣe ní ìdìbò pẹ̀kọ̀ yẹn kó jẹ́ ìdìbò pẹ̀kọ̀ o. Ṣùgbọ́n tó bá ti ṣe pé ìyá yẹn ò ṣe àwọn nǹkan aburú bẹ́ẹ̀ tó pé kọ̀díṣẹ̀ kan tí kànífì kejì ló bá fà á definitely ó yẹ kó tọrọ àforíjì
1: lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ bá ṣe bẹ́ẹ̀
2: ó yẹ pé àyà gangan ló yẹ kó tọrọ àforíjì gan.
1: Ẹ ṣeun ẹ ṣeun kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ńlágbára ọlọ́ ẹkú làákàyè ẹkú làákàyè.
3: Hello sir.
1: Ẹ kálẹ̀ sá.
3: Ẹ kálẹ̀ sá.
1: Yes sir.
3: Ẹ pé ètò sá.
1: Yes sir.
3: Ọlọ́mọ ara yín lọ́wọ́.
1: Àbí ọlọ́wọ́ bá.
3: Ẹ rí sítórì ti máa yẹn tó ń sọ wípé bóyá orí wúmà kan wọn bóyá kó máa fẹ́ ọ náà. Ó mọ tíráì rẹ o. Ó sẹ̀ má tíráì rẹ̀ tó ló ṣẹlẹ̀ fún èmi kí wọ́n tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan ó ṣe ṣẹlẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ náà. I'm telling you.
1: Ọgbọ́n ilẹ̀ wa dá sí.
3: Ọgbọ́n tí mo dá sí ni pé mo tíráì àti kú ìtẹ̀ because I later discovered that ìyá yẹn ó wà after wípé kó sá máa lò ó ni. Ẹgẹ́tì sọ ọlọ́run tètè jẹ́ kéèyàn tètè mu. Ẹ dákun kó sẹ̀ má tíráì rẹ̀ pàápàá ni kó sẹ̀ má di ẹ̀rẹ̀. Torí the same woman yẹn náà ọ náà ọkọ rẹ wà ní US ni
1: ó
3: sì wà ní Nàìjíríà. Ẹgẹ́ ti so later on mo ti discover pé èèyàn tí ò yẹ kéèyàn ṣe kó tẹ̀ mọ́ try rẹ̀ pàápàá kó tẹ̀ mọ́ dánwò because outcome mi ẹ̀ kò dáa o kò dáa àtọ́látọ́ kó tẹ̀ jáwọ́ ń bẹ̀ pátápátá ni. Then number two nípa tí tó lọ fi ẹnìkan sí màmá rẹ yẹn ó wà very painful. Lọ́tọ̀ lóòótọ́ inú ló bí obìnrin yẹn tó náà fi ṣe bẹ́ẹ̀ ó pètò nígbà tá a yẹ kí àwọn màmá fi take care àwọn tó fi ṣe everything tó yẹ kó ṣe nǹkan kan báyẹn ẹ gẹ́sì inú yẹn náà ló bí òun tó náà fi ṣe but inú sì máa bí ìyá yẹn náà kò lè dùn mọ́ pápá kò sẹ́ni tó máa ṣẹlẹ̀ sí tí inú rẹ̀ náà máa dùn gẹ́gẹ́ bí o. So kó sì tíra sí lọ bẹ̀yà náà ni ìyá ni ìyá yẹn máa jẹ́ kódà kó máa sa páànù kó máa sa agolo lórí àtẹ. Ó máa jẹ́ ìyá náà ní títí láéláé. So ọlọ́run màá ní lọ́wọ́ nù ṣẹ́yìn.
1: Àmì bàbá kò ní bàjẹ́. Ẹ ṣeun gidi gan-an ni. Ẹ ṣeun gidi gan-an ni. Hello ẹ kalẹ̀ ẹ kalẹ̀ sá.
4: Mr. Abdulmalik ni.
1: Mr. Abdulmalik ẹ kaabo sá.
4: Ó kí gbogbo àwọn onílàkàyè tó sọ̀rọ̀ ẹ. Ọlọ́run dààmú làkàyè wọn.

0: torí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ó tojú ó egungun lọ́kẹ̀yìn. Ọ̀rọ̀ pé tí ọmọ àwọn ó lè tẹ̀yà rẹ̀ àmọ́ tó bá tẹ̀yà òun tí àwọn ṣe sùúrù yóò lè di ọmọ rẹ̀. Ọlọ́mọjà rí i pé kọ́mọ ọmọ sọ pé ọ̀rọ̀ òun dọwọ́ ọ̀rọ̀ ìyá òun dọwọ́ òun. Ìyá náà sọ pé ọ̀rọ̀ ọmọ mi dọwọ́ mi. Ìyá náà rí i bẹ́ẹ̀ tọ́mọ bá tí àbá ń sọ fún mi pé ọmọ máa ń sọ pé ọ̀rọ̀ màmá òun dọwọ́ òun. Ó ti dọrẹ lójú nù. Ọgbọ́n mi bí àwọn ṣe fún un kọ́ bẹ ìyá tí àwọn wa torí àkọ́gbà forí jì fún tí àwọn máa ràn án mọ́nu ó sì máa máa fi èyí hùn sí wàhù fún má. Bàjẹ́ àbí tọ̀hún fún tí wọ́n bá tọ́ àrùn oní pẹ́gbẹ́ ìfọ̀hún ló bí wọn mọ́.
1: Ọlọ́run ṣàánú wa o. Àárín wa ò ní bàjẹ́ o. Àárín ìyá sọmọ, àárín bàbá sọmọ, alágbára Ọlọ́run kò ní bàjẹ́, kò ní gbàjẹ́. Torí àmọ́ náà máa ń wò dáadáa, èmi náà máa fira mi sírú àwọn ipò ìbáyìí wípé tó ara àwọn oríire òbí wípé tó abímọ Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti lè tọ́ dé ìpele kan. Wa ní àwọn ibì kan tí òbí tí wọ́n á fi múnú ara wọn dùn, wọ́n lè máa mọ́mọ wọn yan gan yálà tó bá rí iléèwé tó kẹsẹjárí débi tó ṣe kókó tó ṣe pàtàkì tó lápẹẹrẹ àbí ìgbà tá a bá fọmọ fọkọ. Gbogbo àwọn ìgbà yìí Ọlọ́run ọba o, jàjẹ wọn mọ o, jàjẹ wọn mọ, jàjẹ gbádùn wọn, eré wá gan lórí ìtọ́jú wọn jẹ́ ká rí. Torí irú àwọn àkókò báyìí máa ń jẹ́ àwọn àkókò tó lágbára tó lápẹẹrẹ láì ayé àwọn òbí. 0913-655-6952 tàbí 0913-655-6864.
2: Ẹ̀kalẹ̀ fresh baba ẹ̀ṣọ́n ẹ̀kalẹ̀ jẹ́ kí n forúkọ búra mi láṣìírí. Ṣẹ̀rí ẹni tí ó lọ gbọ́dọ̀ tó fi ẹni tó gbọ́dọ̀ ṣe ìyá nígbà tó fẹ́ ṣe ìyàwó, kò sí nǹkan tó bàjẹ́ o. Because èmi gẹ́gẹ́ bí èmi tí mò ń sọ̀rọ̀ gangan ó ṣẹlẹ̀ sí mi, ìyàwó mi ó kù fẹ́rẹ́fẹ́ kí bóyá bí oṣù mélòó inú ọdún yẹn sá ní ṣáà ta fẹ́ ṣe ìyàwó oṣù mi ló tó mọ̀ ìyá rẹ̀ nígbà tó dẹ̀ mọ̀ ìyá yẹn fún bí kò sá less than a year ṣá ló mọ̀ ìyá ẹ̀ tí gbogbo àti mò fi ń fẹ́ tàbí bẹ̀rẹ̀ sí fẹ́ra kò mọ̀ ìyá ẹ̀ gbogbo àti wá dọjọ́ yẹn. Ẹni tó dẹ̀ jẹ́ bíi step mother fún olóòótọ́ dàgbà tó dẹ̀ ti ń ṣe ojúṣe tó dẹ̀ ti ta dẹ̀ ti conclude ta ti ń ṣe kíní pé òun ló máa ṣe kíní so ìyá yẹn dẹ̀ yọjú pé àwọn fẹ́ yọjú fúnra wa la sọ pé kó má yọjú o ìyá ẹ má yọjú ẹ má da wedding tèmi rú èmi mo sọ fún ẹ má da wedding tèmi rú ta bá parí wedding wàá mọ yanjú gbogbo ẹ and lo and behold ìyá dẹ̀ gbọ́rọ̀ sí wa lẹ́nu ìbọn ló fọmọ́lẹ̀ ó fọmọ́lẹ̀ fún how many years wọ́n fẹ́ lọ ilé ọkọ tọmọ yẹn bá ti kú àbí tí kankan bá ti sọ àbí tọmọ yẹn ti yàyàkuyà tí ò rí ilé ọkọ lọ́nkọ ṣé yóò sọ pé òun fẹ́ jòkó fún wá ṣe ìyá ọmọ ni. So ìgbà tí ẹbí dẹ̀ lọ adẹ̀ lọ rí adẹ̀ ṣàlàyé fún adẹ̀ bẹ́ẹ̀ pé tọ̀ ìyá bó ṣe rí leléyìí o and everything went on well we still contact her a jọ ń ṣe kí mi tó le dé gan ọmọ tó lọ bí sílé ẹlòmíì gan ó tó wá gbọ́dọ̀ mi. So kò sí nǹkan tó le ń bẹ̀ tí ìyá tó bí nínú bá understand pé òun ló ń ṣe mistake. So ẹ mọ bí tó bọ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ so kọ́ má blame obìnrin yẹn rárá kò sí nǹkan tó dá kò sí àbí kò sí nǹkan tí ò dá ẹni tí alágbàtọ́ tó tọ́ tó ṣe wàhálà lórí ẹ̀ wọ́n ní òun tó òbí ni ò tó òun wo ni náà. So wọ́n á sọ pé kó ló ti ṣe nǹkan tí ò dáa kò sí nǹkan tí ò dáa o kò sí nǹkan tí ò dáa kọ́ ẹ ọmọ ẹ má fi guilty kankan tó lè ti ní pé kún àtọkọ ẹ lọ rí yẹ tó nǹkan dẹ̀ kán ṣe nǹkan tó bá yẹ kán ṣe bọ̀ pé kò jẹ́ kí ìyá ìwà mi wẹ́dìn ẹ̀mí orí nǹkan tó ó ṣẹlẹ̀ sí mi tí mò ń sọ̀rọ̀ yìí ọlọ́ ẹ mọ bí tó.
1: Ìlú gangan ni àti ìrírí làwọn èèyàn náà fi ń dá sí tòun tẹ́ bá sì rí dáadáa ẹ rí i pé tọkàntọkàn bí ti ń ta wọn lára náà bí ti ń ká wọn lára náà lọ́sẹ̀ ń ṣe kínní ló ń gbìyànjú láti lè tọ́ àwọn èèyàn sọ́nà lórí gbogbo rẹ̀ bí ti ń lọ. Ìlú gangan ni.
3: Kàlẹ́ o Mr. Precious, kí ló máa ń fà á tí ẹ pé tẹ́ bá ń sọ báwọn èèyàn pé ká kó nídìí rédíò kí wọn kì í fẹ́ gbó bí a ti di pé kí ń dùn wọ́n pẹ̀lú ẹ ti ń pariwo tó náà pé ká máa dán bá ti wo wọlé ká máa gbé kó ìgbé rédíò etí ò kì í gbé jì. Mo láìkì bẹ́ẹ̀ fi ń kọ́ tẹ̀yìn o mo láìkì bẹ́ẹ̀ bí a tẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ fún ọ náà ọ̀nà mọ̀ ọ́n mọ̀ nǹkan tó yẹ káwọn ṣe. Gbogbo ètò tí wọ́n ń sọ ìmọ̀ràn tá ń fọ́mọkùnrin àtọmọbìnrin yẹn kò ṣe rí bọ́ọ̀kà tèmi náà nìyẹn àmọ́ ètò jẹ́ kí n ṣe voice message gangan ni radio to cause you go to town for me. Hello, Mr. Precious. I'm going to do. I love you, my dear. You know, that's it. I'm going to come here. We got this again. But you better see my uncle down. You come up with the radio, come up with you. Come on, you did your job.
1: Atumulele keji ni ni binu ni fe tawin ya na ni na ni abi sugbon na ka wa na ka ma se kini ka ma fi si o ko aya wa na la pa bi kan pe to e ja le gbora wa yi dada lori eto la se ma ni ka kuro nbe ma tun je ka tun je ki nkokon ko ti ye wa o na ni pe nigba mi ta ba ku nbe lodo ti wa awa ni gbongbon kan ta ngbe se ti lodo wa mbi bi ba tin han lodo yin a ma han wonu eti tawa na iyan akoko elekeji eyin gan papa e ri pe be ba nsoro te ton radio an pe nkokon ni radio magnetic wave a ma fa won ariwo sinu eti na to je pe eyin gan be tin so gan e ri pe e gbadun be tin sete be tin so sita fa won yo ati gbo dada la se ma ni e ja ku nbe ka le gbora wa yi dada si 0913-655-6864 number WhatsApp tabi 0913-655-6952
4: in a quitter. No, I did it as well. Mother does eat your own. In Tiani, umbire, it's an injury. Harry, I will be done in his column. Oh, and me, I'm in his salon. Let me just share it ourselves. I'm in his salon, get the corner. Ẹran òbí mi wa fi yan le wa pa yan ti sibe sibe gan si ma tu make move lati kon gan reconcile pelu won due to the reason that you don't even know e ma tu ma make reconciliation pelu won ni weyin wo bi tin se won ni weyin wo you try every best of yourself so iru obi yan ki le fe so hello mi ba nse to ba represent to ba represent won neni affairs te ba fe shi duro bi en ki le fe so ba le se fe live life pelu ru awon bi en o sin ga te fe se ti won ni won te ni kankan won da si oro life won ibere n pa ofa owe won ka sha wa ni te pe so iru bi en ba le se fe live life pe ni e don to lo lo
1: Bouya lokon ni kani abi lobe ni kani. Oju se yan. Lori ru nkan bayi. Tori ibita ababade olohun obi wa. Lori itoju awon mo wa. Kawa na de gbiyanju ati le ma se nkan kan lati le ma gbo awon mo ina ye. Ati pe adura na. Ko si nta adura le se ti o. O le pe. Sugbon ori ofe olohun na tu ma wa. Ni won ba igba ti yan ba tin soju se e. Lori awon omo e a ere nla ni o ere nla ni o ere nla ni o na asanu gbogbo wa asanu a si pese fun wa lati le toju awon omo yi ojuse wa ni o baba ni won lo baba ni won toju baba ni won ke ati ge kila pe won wa sile aye fun e je ka wo e je ka tun toro yen wo lekan si hello
5: Hello.
1: To oro ta so ton laipe un na ni o tun sele emoge o e ja tesi waju nbi hello kale e kale
5: Mr. Fresh
1: mama o
5: ni damu
1: ami olohun ba
5: won le je to yin lagbaro na
1: ami olohun ba
5: yin la kilo to ko ni sike ni ko ba tun le diamond na olohun ni jo mo ni
1: ami omo ni ami la lagbaro
5: pata pata ro mo ba di aye ni ta ta Mr. Fresh.
1: Mama o.
5: Ya to ko Lawrence ya won ni ya ni wura iye biye. Iya ko se ko wura. O lo yun mi fo su mesan. O pa mi fodun meta. Iya ni wura iye biye. Iya ko se ko wura. Lo to gbo bo ti ko le je itoso lo ni oyo. Abomo lo lo mo.
1: Abomo lo lo.
5: Eyin o si da. Eja to reality. Toju temi o ase moda o. Ki lo de. Ah, kora to ka pe kankan se ya yen. O ko lo ye ko lo koko bere mami bye bye bye bye e foriji ni o. Ameti lo je fe se nkan ti mo fe se yi. So ti eyin bye. Ko lo be ya yen o. Ko ma de gun fun o. Ko lo be dada ko ni ko foriji o. Se bi e ko o se bye bye. Kora ko wa ro pa atoko ato nkan jo lo ko lo be. A ko ko me a ko ko se se be ko da o. Ko ma se na ba se be ko ti de gun o. Olorun ni ba lata yin je lagolo. Ya ri ya e ko ta ni obirin approach o. Ko ma try e ko dakun tori so Olorun. Ko ma try ko ma ever do that laye e. So to ba fi le fe to si gba ko un gba se on be friend awon lasan gan. Lady e no mo control e ko ra connect mo o fe yawo kankan. Ma di e fun. Ti ti enu o ko mo ba yin nu.
6: Ekabo
1: ma fun mi lo la labi.
6: Nkan ti mi fe da si ni pe eh ni oro ge yen. Awon Yoruba n ta ra wo didun fun. A ora devi. Eh ni awa obi ni ka mo nkan ta n si. Ola wa lo mo. Eh iru re sele si ki ami. Emi te won yi eni si won oju Olorun ni mi. Omo to wa lo lo mi tan fi n pe mi ti wa lo lo la to mo 2 years o ma ti mi ni ye ni mo gbo e ye ni mo so mo yawo iya re omo yen wa lo lo mi to so fun yin pe lati 2 years omo yen ti wa lo lo mi iya re ode lo rin ni nkan bi 13 years ago ya n wa lo lo mo yen ti je 23 years now o se yawo last year pe omo ya mi n wa lamba ewo lamba si lo ni lo ni o temele lo lamba every layer ibe ni o ti loju ose ni ji o de ya lo rin se go burin temi baba ri ku agba ya wa lin adabata attend je lo ngba contract ze bu klangba yi attend si am much vast da asasilali ju sha lo fo mo 15 naira at gba yen wa ozibita njo lo ko se njo mo mo yen mo mi o ko de won fi pele ti da ti amu be bayo ni pe se wa ri ya yen se mo pe n wa
1: hello
6: ati o du meta la n wa lamba o ya igba to mu wa lo loko ase ni to n pada fe lo mo so ni omo lo tu fe bi te go ta buru se ora san o ma yen pe n ja se ko mo yen o ni force be o
1: yeah
6: eh eh e wa rin njo to wa wa ibi so pressure lo fi wa mo so mo ko to yawo jo yawo omo lo wa lo to mo yen ni ajo omo yen lati omo odun meji going to 23 years na ebu lo bere sin ni mo pe ebu wa pe yin kini kan kini kan e wa rin yen ohun bi emi ti mo so mo pe bi o bibi ni o ba bi ni ko si ti oni oni owo te ora san gege bi omo o gbono se oju se fun bi anti yen ko lo ba ya re ko be tori ki ya yoru ba bi ti wo ni wo ni owo wa wo bere
1: oge o tin do din din oni awon yan si tin gbo lokan kan ejeje hello
7: e ko to
1: e ka le sa
7: no won le je
1: ami olohun ba
7: no won ba ni won sara ma de ni ba je
1: ami
7: leri o kene ti olo ti yo ya to yan jo wedding e o se mi se ti po tori mama to na fi to fi kale nigba kekere ti o to weyin re wo ba a le da mama yana de a maru ka to fe de ti mama yana ti ta ko le do da jira ṣùgbọ́n nǹkan tó kù báyìí solution ìgbà tó lè ṣe náà ni pé àfi kí ọ lọ wá àwọn tó mọ̀ kó súnmọ́ màmá àwọn
1: màmá
7: lábúrò láwọn tó mọ̀ bí èsì tán bá bá sọ̀rọ̀ kò ní kọ̀ sí wọn lẹ́nu kọ́ lọ wá àwọn yẹn rí bí yẹn bí mẹ́ta àti mẹ́rin kọ́tọ̀ balẹ̀ láàrin wọn kó ní kọ́ mọ̀ bẹ màmá wọn tó bá wá sí yẹn tán tó bá gbà kó má jìnnà sí màmá yẹn níjọ́ tó lọ bá pọ̀ tó ń dé tó ra nǹkan dánilọ́kùn kó má lọ sí kó má wójú rere màmá yẹn
1: ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ hello
8: hello
1: ẹ kàlẹ́ ma
8: ẹ kàlẹ́ sa o
1: ẹ kàbọ̀ sórí ètò
8: ẹ kú ètò ọlọ́run a máa fún yín ṣe ní ṣíṣe o
1: àmì ọlọ́run ọba o
8: yabata ló ń sọ̀rọ̀ látọjà yasa
1: ẹ ṣeun yabata
8: ẹ jọ woman tí ó lọ ṣe wedding tí o ìfáìtì yẹ yẹn bọ́sà àmọ́ nǹkan tí obìnrin yẹn tíyá yẹn ṣe fún ó lè jẹ́ pé láti kékeré nìyá yẹn gbé kalẹ̀ tí ò tiẹ̀ béèrè ẹ̀ mọ́ rárá so àmọ́ condition tíyá yẹn ti gbé kalẹ̀ kò jẹ́ kí n mọ̀ bí mo ṣe máa dá sí àárín yẹn ṣe rí bọ̀dá tó lóun rí ṣúgà mọ́ mi tọkọ ẹ̀ wà láúsáìdì yẹn kí bọ̀dá yẹn mọ́ try rárá because tán bá lọ try kò ní jẹ́ kán má rí ó tiẹ̀ lè lò wọ́n ó lè sọ láìfún wọn di rédérédé ẹ máa bé tèbọ̀ ó dàbò sà ẹ máa wá pẹ̀lú yín
1: ẹ ṣeun màmá mi ẹ ṣeun kò ní bàjẹ́ hello
9: hello
1: yes sir yes sir
9: orúkọ mi ni ambassador àgbà látòkè gbọ́nkè
1: ambassador àgbà
9: ṣé amọ́dé ẹsẹ̀ lò nígbàjẹ́ o
1: àmì ọlọ́run
9: ṣe rí ọmọ tó mẹ́lòmí léṣe yá kì í ṣe ikú nẹ́ẹ̀dì náà wọ́n níbi tí abẹ adìẹ bá ba mọ́ bí ẹ̀ bá nẹyin sílẹ̀ yẹn ba ẹni bá sí wà lẹ́ẹ̀mú orí kan báhun ọmọọmọ rẹ ó bímọ kan sí ọ̀dọ̀ àbolówó kan ó tuntun wá kókó mẹ́rà àbolówó ń kú ó wá kókó mẹ́ ó wá lọ bòmíì ó lè lọ́kọ̀ ń bòmíì nígbà tó wọn fẹ́ ṣe wedding wà lẹ́ẹ̀kù wá bẹ́ẹ̀ ọmọ tí ẹni tí wọ́n ń gbọ́dọ̀ ìyá àwọn torí ìyàwó bàbá yẹn pọ̀ ìyáálé yẹn ni wọ́n ń bá tọ́jú rẹ̀ ó wá àdújọ ìyàwó ta ló mọ òun náà ló mọ nígbà tí ò mọ yẹ nígbà tí ò mọ ya rẹ tẹ rí ẹyin obìnrin tí yà bá ń jẹ mọ rọjú torí pé òní kọ torí ọ̀la ni o yà ni nígbà tí yà ti ń jẹ mí òní gbọmọ kalẹ ẹ mọ jẹ bẹ o èyí tẹ lómi ń wí pé ìyá nìyẹ yẹn tí yà bá wà tí ò dáa tí yà bá ti gbọmọ kalẹ lẹ tọ́ ọ bá lè wẹ́rìn ìyá mi tó wáyé pẹ́ ọ̀dọ̀ ìyá tó bá ń gbé òun náà ló fi ṣe yá torí ohun wo ni òun tó bá wò yẹn dàgbà náà ni wọ́n mọ̀ níyà yẹn ẹni dé kíní kan mo sọ̀fẹ́ sọ fún bí ìyàtọ̀ ń bá ti sọ fún pé òun kọ́ ló ń bi ó lè bẹ̀ yá nígbà tó wá bẹ̀ gan tọ́ ọlọ́ọ̀pá burú jì mí torí pé gbogbo ẹ̀ tó bá ti bímọ láyé ẹ nẹ́tọ̀ àti gbọ̀rọ̀ tọ́ ni
1: ẹlẹ́ẹ̀kejì
9: tó rí súgà mọ́ mi náà mi yìí àwọn ògbà sì kí ẹ ní kò sí irú ẹ̀ kán ṣẹlẹ̀ ọmọ mi kan ní tó rí súgà mọ́ mi kan ìyá ẹ̀ lówó díẹ̀ oníṣòwò pàtàkì ńlọ ní wọn bí ni wà láìdàlá ó báyé rẹ̀ jẹ́ ni ọwọ́ pọ́wọ́ ni òjò òlò ẹlòmínà tó wọn bẹ́ẹ̀ bá náà ìṣọ̀kadà ìyá ń rí ẹ̀ tó lò ó lẹ́yìn tí lọ́rọ̀ rẹ̀ ń ṣe wọ́n sì bá àwọn ṣe papọ̀ bó ti pósí lóla bó ti gbá àsìkè rẹ lùkọ́ òtí lẹ́yàwó ẹ̀ fún ilé ẹ gbogbo ẹ rẹ dáàbò mọ́ torí pé ẹ rí fà ẹ mọ́ màá fi ẹmọ́ màá wò lẹ́rọ àwọn obìnrin sí ń kálukú níbi dáàbò mi ìfẹsẹ̀ ìgbòdé o tó bá ti wá ń pàpò ìyá òmà pàpò ládó bá yá ni o yóò bá àkùnrin tí ó rí ìyàwó fẹ́ ọlọ́wà yóò sanu wa ànísìnrin o
1: kò ní kí a ṣe ẹṣẹ̀un kò ní bàjẹ́ ẹ̀jẹ̀ á má dà wọ́n lágara lójú òpó ti whatsapp ẹ̀jẹ̀ á tún dé ojú òpó whatsapp náà á tún wá gbé pé láìpẹ́.
10: ẹ kàlẹ́ kú ètò sá tí arábìnrin tó bá àbúrò ẹ̀ abẹ́gbẹ́ ẹ̀ tó bá sọ síta ni mo fẹ́ dá sí ipò fìyà oníyà ṣe ìyá níjọ wedding a lè blame ọmọ yẹn irúgbà tó gbá àwọn ọmọ yẹn kalẹ̀ kánà ọmọ yẹn ti kú ṣé yóò rí ìyá ṣe níjọ wedding tó wá ń bínú a lè blame ọmọ rárá even ẹni tó ṣèyá fún wọn tó ṣèyá fún ọmọ yẹn ó try láti ṣe fún bó ṣe ṣe fún yẹn náà ló dá gbogbo ẹ ló yẹ kó máa kọ àwọn obìnrin lọgbọn wípé gbogbo ohun tá a bá ìlàkọjá wa nílé ọkọ ká forí tì àwọn òbí wa forí tì ló jẹ ká ráyè dúró tì wá káwa náà fi ráyè sóríire so ká ló dúró tọmọ yẹn ni gbogbo ọkọ mọ ti ẹ gbé lọ tí ò gbé kalẹ ṣe mọ ọmọ yẹn ò lọ lọ mẹlòmíì so fort yẹn wà lọwọ ìyá gan fort wà lọwọ ìyá so ló bá yóò bá tọjú ọmọ rẹ kó fi kalẹ náà wọn ló bá tọjú ẹ so fort à lè blame ọmọ yẹn because kò lè fojú olóore gúngi bó ṣe gbé ọmọ yẹn kalẹ tọmọ yẹn bá ti kú ńkọ kí ló fẹ ṣe so a le blame ọmọ a kan sọ nkan mi ni a le blame ọmọ ọmọ bẹ tó bọ
1: ẹ ṣeun kò ní bàjẹ èèyàn kan náà kí wa látapa bí wọn ní I don't know why people are faulting this lady and she has to honor who honored her somebody that took care of her but at the same time the woman the mother and the child that means the daughter two of them need to forgive themselves and they should just move on won ipe to ada idale bi die die die wa lodo awon kan kan sodo arabirin pe sugbon ta ba ni ka wo dada eni ti o ba seto re lori omo ko le fi tara tara na je gbadun omo na tori eni to ba toju omo na lo gbudo je gbadun omo sugbon gbogbo re na won ni ati okunrin ati omo to je arabirin ati ya arabirin awon mejeji lo ni ebe lati jo bera awon won jo lebe lati bera awon ni bi omo ba beya omo ko beya to beya re dada ki ya na se kini ko na be omo re tori asise ti wa laarin ibeun ohun ti eni so latapa bi ni e ko ni baje okay ja tun gbe bayi I do
11: hello
1: Hello, Kale, sir.
11: Yes, hello.
1: Yes, sir.
11: I lied and said you don't saw a lot of gamba in a long time.
1: A show, Baba.
11: You're a beat, a show. Share you do talk in your bowl of food, yaki. Among the same thing you are listening in for a lesson because they're causing for an impeachment. Come on, move anything. Come on, for my lamb, Makatoma, my dear. While lie, woman, Makatoma, my dinner. Come on, for my lamb. E wu ya te lu to ma yi ni sin. E, se ti ya unu ba to ma yi no ujo ni. Yo de ya to di. To ti ye, e fole zin ko wa. Ya ye la ti kori jen ni. U sin ka kato veze re ko kori jen. Ko ya fi re fan le ma ma ko sanu re. Ko wola wa jaman na ko ya fi re. Ti ya ne ba ngolo olo ba yi. Ko sanu re. E yun o kan. O mo kongi to alu wu yo mo ya kan. Tẹ́rí wèrè nísìn lè yàn fi ń bo wèrè sọba lè rúgbà lọ́yà ẹ̀kọ́ gbà kó fi ṣe nǹkan rí òdodo nínà wèrè lè yàn fi wo wèrè tó bá lè rú sá èmi ò ní kó má kó sọ pé kinní kan kó má tàyá ẹ̀ náà kó náà fi gbó lọ́wọ́ ẹ̀ ẹgbà gbé pé kó má ṣe kinní kan ìjọ òní òní fún táyà sọ pé ní òkú ni ó ṣe kí ìjọ òní òní ẹ máa bé tó bọ̀ ọláìtàṣe kí ló sọ láti gàmárìtà
1: ẹ ṣeun kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wà á ní ìlú gangan ni So, 0913-655-6952, 0913-655-6864, Buko Wadju Siota, Bukeyin Siota, Buwa Kuwa Gagani Rarare, Wani Koshikini, Kotuira Nurepa, Kotuira Nurepa, To, 0913-655-6952, èyàn kan gbìyànjú láti tẹ̀ síta ń bí báyìí ẹ mọ́ bínú ẹ jẹ́ ká fi sí ẹjá jọ gbogbo rẹ pọ̀ wọ́n ní please what is the local drug for diabetics and body ache because my dad is tired of this sickness he has spent a lot of money èyàn kan sọ nípa ti ogun ìbílẹ̀ ogun ibile ti won le lo fun ito sugar ati ori fifo to rara birin lo ba baba re so wi pe won na ti no wo nora o lori ito sugar ati ori fifo ti man dede mu won ni gbogbo igba pe to ogun ibile wo lo ba mo ki won se kini eyin eyan ke so fa won sugbon ẹyin náà ti mọ irú nǹkan báyìí náà máa ń gbìyànjú láti lè ṣọ́ra ká fọgbọ́n ṣe kóńtàn náà lọ sí hospital ṣùgbọ́n nígbà míì náà lórí àwọn ètò wa a ní àwọn tó ń ṣe ti oògùn ìbílẹ̀ náà àwọn tridomedical tá a máa ń ṣe lórí program wa ní gbogbogbà tẹ́ ń gbọ́ yìí won je abere to lokun di won ja bere to lokun di abere ti o ba lokun di ko ti le fowo soya a le fowo sora iru awon abere be keyin na ni gbogbo eto wa lokankan lejeji ke ma fokan ba wa lo lori eto yi ba tin se sugbon ka tun si ma wo iranlowo te ba le ri lati be latapa be na hello
12: hello etale
1: e kale sa
12: en to lohun mo
1: e se won to lohun mo
12: ti o dire to ni ya won toju la ni won gboro la gba bo ni ara pa bo lo ti wedi en mi ori to buru la re won ni de obi to bi mo o gboro toju o mo ni to ba wo ni ni de pe obi na gbe kale ni gbe igbe galu ti lo wa ye o lo wa ile aye si te Ti akori be. Olorun si be lo won kaluku. Omo ti mo fun o, awon eso ti mo fun ba lo ti da won je. Oje gboro mo fi sokan gege bi obi ati omo. Be ma ni fi wele yin si ni okan. Ni je ke bi se ba me da doju ko je ba ri. Je le mo ko sin ara yin ni le bi ba. Je ni be doju arin o se ba do mo. Ba di wo bi mu obirin. To ko ni le oko. Jo mo mo lowo ah o ta won sabi an gidi o omo ni ani mo je ke ye je egun mi ti yan ba ama eni ti o wa duro ti to do ti omo to je ko mo to lohun du o nto to bi so ni ko le fi ojo lere gugu to ba ni ko ojo lere ti to ta inu biirin yo dun ibe to mu je se ni ati yo to yo ju lo mo lo mo un lo mo ko ni tun mo ni ni o da bi ke yan fun yan ni nkan Ibi ba mu kini yi lọwọ. Bí mo difficult nígbà mi gan, ẹni tó nìkan tó bá fẹ́ gbà nǹkan rẹ̀ padà lọ́wọ́ ń tọ̀hún padà. Bí mo ń pinnu tọ̀hún pé ah bí ìgbà tó tọ̀hún fẹ́ fi ó fẹ́ fàṣírí rẹ̀ bí ti mo rí nígbà mi. Ojúṣe mi ti wò ó nù. Ó ṣàjẹ́ pé ó lè bẹ̀ ìyá rẹ̀ dé.
1: Ẹgẹ
12: kọ́kọ́ bẹ̀ ìyá rẹ̀.
1: Ẹ ṣeun kò bẹ̀ ìyá rẹ̀ ẹ ṣeun kò bẹ̀ ìyá rẹ̀ ẹ ṣeun gidi gan ni kò ní bàjẹ́. Eja tun sare debi bayi na ka tun sare debi na ni papapa eja yewu latapa bi
13: apale o epetun opolo yin ni daru emi le ni tolorun mo lati ilu tolorun mo fe da si oro ti arabirin ti o fe lo mi se iya ni ojo igbeyawo e to wa pe mo me ni si pe ko wa so lojojo mo ti ya po jale sheri ilu gangan loro yi o koju selomi o keyin selomi sheri akoko orisirisi la wa bi amo awon bi amo kan wa to pe kosi ru ya to le je won kosi ru wahala tan le doju ko won ki fo mole o nibe na la si jira awon bi amo to pe won mo je gbadun ni ile oko sibe sibe ta o po loju won igba toko won ba ri yo di pe yo fa ipinya iru won na ma ngbo mo kale elomi wa to ipo ko lo se sibi ise gan igba to ma fi de iyawo ti pale mo eru re na lo gbo mo kale o ti lo elomi lo lori sirisi awon to wa so pe arabirin yi o se da ipo ko ye ko je ke lomi joko ni temi temi mi ori nkan to se ti ko da nibe o tori ori eto yi na le ti gbe baba kan ara ilu oyibo to lowo lowo ti o fe omobirin kan atomo e pe ati kekere ni baba ti party to ti o toju e o wa toju e to omo graduate o se gbe fe se yawo ase bodi eto te ti sona ni ti omo ati yawo tan jo gbimo po pe baba ohun gangan ni ko wa joko ti baba ti o to ti o mo bo ku boye te lomi wa dide fun se gbogbo eyan pe ngba pe ah omo yin o se omo to da iya re gan o se on lawon eyan so ele to wa ri eni ti o se pe ohun lo toju e eniyan lo toju e ngba ti ye gbe kale eni to toju e na ni se to ba fi ye se ya to pa eniyan ti eniyan gan ba lo nsaburu si nko pe ha alai more lomo e kini ka so eyin yoruba na le si so pe ohun bi ni ko to ohun wo ni emi ori nkan kan teniyan se ti ko da o ni titi temi o mama yen gan lo ye ko be e mo run toju omo yen ri ni e mo ru iya to je iya e ori pe won o se da koda o se pe iya je iya lo fi kuro nbe o ye ko gbo omo le rara omo osu mesan ko rorun en to wa to omo lati kekere to fi wa dagba to fi se yawo se eniyan ni ko wa so pe ko mo joko ni ya hun bi mama re ba feran re dada lo to to de ri asise re ge bi asise honestly ko ye ko binu si rara ko ra kan ni ko wa joko ko ni rara ni nitori ojo wa ja to jo lo mo ri tori n to hun o je o sa gba nte niyan gan ma je lara omo ati pe na bi
1: O 913 655 6952 Type O 913 655 6864 Hello.
14: Hello, sir.
1: Yes, sir.
14: Hello,
1: my
14: I'm your lover. Ipele gbogbo ati ati n da sefi awon ologun ati awon oloye ṣugbọn bíbélì lèmi fẹ sọ orúkọ mi ni Kọ́láwọlé
1: ẹṣeun sá
14: bíbélì wípé ẹni tí ó tọjú igi ọ̀pọ̀tọ́ oní òjẹ èso rẹ kì í ṣe ẹni tó gbé igi ọ̀pọ̀tọ́ màmá tó ru orí yẹn mo lè gbé ní abáni oyún lásán ni torí pé ẹni tó lóyún tó bímọ tó lọ jù sí ààtàn tí ò wẹ́yìn ọmọ wò tẹ́nìkan débẹ̀ tó fẹ́ lọ jalẹ̀ nà tó rí ọmọ tó gbé ọmọ tó tọ́jú ẹ̀ tọmọ wá gbé yàn kan màmá yẹn ò dì sáàfẹ́ nìkì ọmọ yẹn ò sẹ́ o rárá ọmọ yẹn ò dẹ́sẹ̀ kankan tí ìyá yẹn gan ló yẹ kó wá gbé ọmọ yẹn wọ́n tún wá ránṣẹ́ sí pé kó wá lọ sí ọlọ́jọ̀jọ́ ọmọ kó wá ń bínú ẹjọ́ bínú délẹ̀ o kò dì sáàfẹ́ nìkan lọ́dọ̀ ọmọ yẹn sòtórí màmá tó jìyà ìyàjìyà yẹn olólẹ́tọ̀ kó jẹun ọmọ yìí ọlọ́run ní gbé ètò jẹ ẹ máa tẹ̀síwájú.
1: ṣeun bàbá kò ní bàjẹ́.
13: mr precious ẹ̀kalẹ̀ ẹ̀kú ètò ọlọ́run ní gbé ètò jẹ èmi ni ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú tọ́lọ́run mọ̀ mo fẹ́ dá sí ti ọkùnrin tó ní ìyàwó wọn ìyàwó yẹn pé ọkọ ẹ wà nílùú òyìnbó máa ń wálé twice in a year ṣebí ìyẹn wà nílùú òyìnbó wọn ṣètò ẹun fún lówó wọn dẹ understand ara wọn náà ṣe fẹra wọn ìwọ wà ní ẹyin tí ẹ sì máa rèrè tẹ wá ní ẹnìyẹn lè fẹ dàyà kọ bíi pé àgbébọ ẹdìyẹn náà fẹ lọ gbé o àgbébọ ẹdìyẹn ni wọn fẹ lọ gbé kán máa try ẹ kán pray kò síbi tọ́lọ́run náà lè gbé wọn dé kí wọ́n má rora wọn pin wá ìtàn ṣe rora wọn pin ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí níjẹ́ ayé rẹ̀ tó wá ní pé ẹni tó ti má rírì tó tún lọ́kọ láyé so tó bá gbádùn ara wọn dáadáa bá tán bá gbádùn ara wọn omi ìpọ́n máa pa bọ̀bọ́ yẹn tó wà ń lo òyìnbó nìyẹn wọ́n á post bọ̀bọ́ yẹn dànù ni ẹ sọ fún wọn o kán jókòó kán tún ọ̀nà sùn kán rò dáadáa tó bá kọjú sí wọn kán ta tó bá kẹ́yìn sí wọn kán ta tó bá ku àwọn nìkan kán dérò ara wọn kán dà pa ní my own advice ẹ sọ fún wọn pé kán máa try ọmọ kékeré ni wọn àwa ìtàn ṣe ẹni ẹgbọn tiẹ ní jẹ kán má rì níbi ilé ayé ta lò dé nsìn gbogbo ogun wọn tó ń gbé wálé ayé ìyẹn tún lò mọ tiwọn so ogun wọn tán gbélé ayé kán wá fine girl kán jìjọ ló kán fi lè achieve aim wọn láyé ọlọrun níbẹ tó jẹ ọ ẹ pẹlẹ.
15: hello mr precious fresh baba o. ẹ kalẹ ẹ kú ètò ọlọrun àwa pẹlú onílé tí náà ní dàrú ọmọ yẹn ó ti ṣèyẹ kó yà lọ bẹbẹ ni kó lọ bẹ kó wọ ẹni tó máa lọ bá bẹ yá yẹn kó dẹ máa ṣe dáadáa sí yà yẹn láti sín sí ẹlò kó máa ṣe dáadáa sí yà yẹn kó lọ ráforíjì lọdọ ọlọrun ìyá tó tọ yẹn ìyá yẹn gangan ló tún fẹ kó bá ó yẹ kí àyẹ sọ pé rárá kódà táwọn méjì àwọn ìṣe tí táwọn méjì lè jọjú kò sọ orí àga sí ya ọmọ onínáwó yẹn bẹẹ the other man tó need advice pé ẹnìkan wà ní oko woman yen wa ni lori ko ma da lohun o ko so fun to ba ko feran lo ko ran lowo ko so pe te ba feran mi lowo ran mi lowo olohun o sona yin ni re olohun jere lo mi emi se ko ni ti ma ri ko ma ri yawo kekere ti ko ko wa omo kekere ti ko fe fe
16: apa
15: olohun olohun o se de ko fun gbogbo won
13: fresh babo ekweto ti eni to fi alagbabo re se iyawo lojo se iya lojo iyawo ni mo fe da si eh yoba ni ogbi ni oto onwo ni ko si nkan to buru nibe ko da mu attend the wedding kan ti aburo mi on lo bo omo yen on lo tonju omo yen on lo wa se iya on lo joko nipo iya ko da anything tan ba fe ya omo yen de wa nbe won fi se binu gbogbo nkan tan ba fe se eni to bo omo yi oni won pe ona se iya re da won ma tun ti ni iya re da eni to bo omo yi lati kekere dagba oni won pe tan so pe iya re so ko si nkan to buru nibe iya yen lo ye ko ni suru on lo ye ko ni suru won se be daada nile yoba o se pe en to ba bo omo to tanju re dagba to ba fe se inawo won ma fi se o ma joko ni joko iya re ko si nkan to buru nibe ko binu yen o ni pe boya o hate iya re abi boya o korira iya re ni ki ba se suru so iya re kan binu ni opolopo lo ti sele loju wa ta ti rita de ti attend ko ye ko binu rara o nsele daada ekweto
15: takale kore ti olorun rara lo ibo to fe fe yi anu e se mi o ko tete ya pada so fe lomo laye ni wa to lo fe ni ti o to fe lo college to ba wa si Nigeria to re ba jo meet po to ba loyun se ko lo gboyun re fun baba aloyibo abi se ko mo pe ko ni fe bi mo phone oni fe bi mo fun awa mo yo o ma sin ri olori jo to ba fun loyun a lo bi foko ko da o ko tete pada o ko tete pada o aburu patawata ni o to ba fe lo mo laye ma beto

0: nǹkan lè mọ tí mo lè san páyín gan ni pé tó ẹni sí tuntun ìwọ̀n bá tẹ́lò ní ayé ẹ nílùú pẹ̀lú ìbànújẹ́ o ẹ pé tó máa bí tó lọ.
1: Ẹ ṣeun, àdúrà yóò kú gbà lórí wa lágbára ọlọ́run. Ẹ ṣeun gidi gan ni. 0913-655-6952 tàbí 0913-655-6864 agbègbè kan. Ok, ẹ jẹ́ àṣepa àga gbégbé abí ìpè bíi méjì sí mẹ́ta àtòrí àkókò tí kò à ń papá mọ́ra a sì máa ṣe gáfara lórí ètò láṣálẹ̀ yìí dọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Hello.
1: Yes, sir.
2: Ọlọ́pàá dé ọ ní ọmọbìnrin tó lọ sí ẹlòmíì sí ìyá ẹ̀ ni mo fẹ́ dá sí.
1: Ẹ bá ṣe pàápàá.
2: Kò jẹ́bi ìyá ẹ̀ rárá àtọ. Ara ká máa ń sọ nìyẹn pé àwọn arábíámọ̀ ní àpéjì arábíámọ̀ ní ìdíje àlàpàá gidi. Mo tọ́ fọ mọ́lẹ̀ láti kékeré tọ̀ mọ́ bí ọmọ sí ń jẹ ní ṣe mú. Ọmọ bí mi rádìò sí láyé ọmọ àdàgbà tán ọ wá fẹ́ sí nǹkan rere. Ọ wá ní wọn ò pè é sí. Gbàtọ́ wá rí pé ọ̀rọ̀ rí báyìí ní ìṣẹ́ tó ti pé ọmọ ìṣe nǹkan dáadáa wá ń bínú pé wọ́n pé ń bó ló wá ń gbà tó ọmọ ẹgbẹ́ láyé kan kò béèrè ọmọ fún wa ti jẹ́ fi ṣe ń jẹ ní ṣe mọ̀ ọmọ. O ní kọ́ lọ bí ọmọ yẹn o jẹ̀bi ọmọ yẹn bó gba bí ọmọ tó bá ṣe ọmọ ọ yẹ kó bẹ ọmọ ni tó bá náà bá ṣe òbí ọ yẹ kó bẹ òbí àmọ́ eléyìí yìí o ló jẹ̀bi ọmọ ẹ ọmọ bí dìbọ̀ ọlọ́jọ́ dá.
1: Ṣeun bàbá kò ní bàjẹ́ ẹ jà fi lè ka fi ká sẹ́ ètò láṣálẹ̀ yìí. Hello.
3: Ẹnu ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀.
1: Yes, sir.
3: Ẹ kú ètò.
1: Yes, sir, ẹ kábọ̀ sá.
3: Hello.
1: A wà pẹ̀lú yìí sá.
3: Ọ ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀.
1: Yes, sir.
3: Ẹ rí gẹ́gẹ́ bí mi fi wo orúkọ tèmi ní Isa Alágbẹ̀dẹ láti Ìgbàjà.
1: Ẹ kábọ̀ sá.
3: Ẹ rí màmá yẹn gangan, màmá tó bímọ yẹn gangan gangan. O yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ màmá yẹn ni. Tọ́ ti sílẹ̀ láti kékeré tí màmá yẹn dẹ̀ ti gbà á, ká ti tọ́jú ẹ̀. Kódà kò jẹ́ ká dá sí kankan níbi wẹ́dìn rárá. Láti máa tí màmá yẹn ká máa ní ọmọ sí ọmọ. Láti àgbà náà máa parí wẹ́dìn yẹn gangan. Kó wá kó àwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ màmá yẹn ká lọ dúpẹ́. Inú ọmọ yẹn náà dùn sí, inú màmá yẹn náà dùn. Gbogbo sọ pé kínníkan kò kì í sáré torí kò dúró tọ. Ọlọ́run jẹ́ kí màmá náà ni jèrè ọmọ, àmọ́ ti jèrè ọmọ nísìnyí. Ọlọ́run jẹ́ kí ayé náà jèrè ọmọ yẹn. Àmọ́ kán lọ bá màmá yẹn kán dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ṣe lákàrí ṣe ni. Gbogbo àtẹ́sọ̀rọ̀ látàárọ̀ oúnjẹ ní kálukú ṣe ń sọ ọ́tọ̀ tuntun ṣe ń sọ́sì o. Àròrò náà ni mo fi kó àwọn obìnrin lọ́gbọ́n ni. Òǹbí mi kò tó òwò ni. Ìyá yẹn ló wò sí ọkùnrin kan fi rí i tó fi fẹ́ ẹ.
1: Ẹ ṣeun sá.
3: Tí ò bá tọ́ tí ò bá rí iṣẹ́ tí ò lọ́kọ tí ò ní kankan tí ìyá yẹn lè jòkó lọ́dọ̀ ọ̀rẹ́ dẹ rẹ̀. Kán lọ bá ìyá yẹn kan dúpẹ́ lọ́dọ̀ wọn pẹ̀tọ́.
1: Ẹ ṣeun sá.
3: Ọ̀ṣun mo dúpẹ́ ọkú tọ́jú mi.
1: Ẹ ṣeun sá.
3: Ọlọ́run tọ́jú
1: àwọn ọmọ ẹ̀ tó ẹjẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátápátá ẹ máa kú fẹ́ wo ẹ kú fẹ́ àdàbí ìgbà tá a máa ń lù ló ń gbà mí a ní pé èèyàn láṣọ mi a dúpẹ́ wípé tó gbogbo àwọn èèyàn tó ń gbìyànjú àti sọ síta náà a dúpẹ́ pé ẹ jẹ́ kí wọ́n kábàámọ̀ pọ́n sọ́ta ẹ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ẹ nà wọ́n lẹ́gba ẹ gbìyànjú àti tọ́ wọn sọ́nà nítorí tá a tán wáyé ohun táwọn ará tán sì nílò ní wákàtí ọ̀rọ̀ wákàtí òun náà lẹ ti fún wọn o kò ti ní bàjẹ́ lágbára ọlọ́run ó wà pẹ̀lú gbogbo àpáta ṣẹ́rí ó tó bí ìṣòro ó kéré ìṣòro ọlọ́run ò ní gbé sákàtà wa o lágbára ọlọ́ àdúrà tèmi náà rí ẹ gbogbo àwọn nǹkan náà ta sì ń là kọjá báyìí ẹ wo ọlọ́run kù ṣàánú gbogbo wa á dàbí ìgbà tí èèyàn ò ní bọ́ ń bẹ̀ ni ṣùgbọ́n irọ́ ni gbogbo àwọn ohun tí sẹ̀tánì náà ń gbìyànjú láti lè máa fi síwájú wa náà rèé pé tọ̀ gbogbo ìṣòro tó ń là kọjá yóò pa ọ ni ìrọ́ náà lọ ìrọ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ káwa náà ká ṣe kíni ká súnmọ́ lọ́hún tá a ní ká dì í mú gbágbágbá ká sì fọkàn wá sí òótọ́ wípé tọ̀ ohun tí ń là kọjá ìgbà díẹ̀ náà ni ó lè pẹ́ o ṣùgbọ́n akólòlò yóò pe bàbá tó àdúrà tèmi náà rí fún wa o lágbára ọlọ́run ọlọ́run àṣẹ inú gbogbo wa dẹ̀ dùn àá pera wa lè dúpẹ́ lọ́wọ́ ara wa ṣùgbọ́n ó máa ń sọ̀rọ̀ kan o e ma gbagbe pe be ba tin soro ate mulo gbogbo oro ta won eyan so e je ka tun ma pe sori eto ka ma dupe o e ja pe sori eto ka dupe tori yini yini keni o le se mi e jo tori olon ko ni baje a ma lo loni bodo se tun bo lagbara olon lohun o jiware a pade ara wa layo gbogbo dupe dupe ti mi loke lurede Nigeria yi olohun ba do mi itura si yo sona fun gbogbo wa lagbara olon a ni di eran fawon mi o lagbara olon adura temi re lagbara olon precious afolabi oluko temi fresh ba bao.

bí o ti rí nù KSO King Dr. Saheed Òṣùpá bí o ṣe jẹ́ bí o ṣe rí náà ni ẹ ṣe sọ yẹn kan lọ́ba mẹ́lẹ́dùmọ̀lẹ́ kí o ṣe àánú fún wa tọ́ ìyún bẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti dé ibi báyìí ẹ ṣe ń ṣe mo ti rí ọyìn bí láàrin jimá ọfíṣà mo bẹ́rí bẹ́rí kọmíṣánná ọ̀nàrẹ́bù kọmíṣánná láti ìdí àpẹ́ ọ̀dánilẹ́wájú nua kubrat ìbírọ̀gbà alhaji abdulkareem káyọ̀dé àgbàna muritala ẹlẹ́sìnlá ban faruk láti ìlú ọfà ẹ ṣe ń ṣe mo ti rí yín bí ṣe wá rí ban faruk láti ìlú ọfà ẹ̀yin ara mìíràn tẹ wálé ẹ fi fóònù mi lọ́rùn lẹ̀ o ni mo fi ń rekọ́dù báyìí ná ẹ dákun ẹ ṣeun mo ti rí yín ẹ ṣeun tọ́ gẹ́gẹ́ bí ohun tí à ń bábọ̀ nìkan bí yorùbá bọ̀ wọ́n níbi tá a wá roko ti sí ibi là á fàbọ̀ sí ẹ ò rí i pé níjẹ̀jọ́ a sáré yà síbi tá a yà sí ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni tí à ń bábọ̀ látilẹ̀ òun náà ni ọ̀rọ̀ alhaji abbas akande obisere ọmọ arapala abdul qudus àti bàbá wa abdulwasiu k1 the ultimate olórí aṣíwájú ọmọọba akilẹ ìjẹbù bẹẹ ni mayegun general ẹni pé ọrọ àwọn méjèèjì ni à ń bábọ ibi tá a wá bade náà ni pé ìgbà tí ọrọ ṣẹlẹ láàrin àwọn àti òbésìrè pé kí ló bí ọrọ bóò lọrọ ọhún ṣe bẹrẹ ibi tá a ti dún ní ìjẹdógún aṣíwájú olúṣọlá ẹsẹsẹ muhammad abdul wahab al imam idiori ayebeni eseun se ajosa ko ni baje be se won e mo ba mi share logun e mo ba mi share logbon eseun gan anafi ibrahim eseun to gege bi on ti mo ba bo awon merin lore ipile lori won akoko alhaji rashid ainde talasobadan fuji meringi odimeni alhaji qudus abbas akande obisere odimeni

ọlọ́bọ́ tí ni mi ẹ mọ́ bínú ọlọ́bọ́ tí ni ló yí lọlẹ̀ ìlú tí ó bẹ ṣe rèé fẹ́ lù tí ò jẹ́ kẹrí gbọ́ ayé sì padà gbọ́ ayé padà gbọ́ ẹ ṣáà ní sùúrù tọ́ ẹ gbọ́ gbogbo tí alhaji abba sakande òbẹ́sẹ̀ ẹ gbọ́ tí wọ́n ń pè lẹ́nu látẹ̀kan tí wọ́n ń pè bọ́ ẹ tí gbọ́ kankan àwọn náà ṣẹ̀ṣẹ̀ mẹyẹ bọ́ lápùnrin wọ́n mọ̀ wọ́n farabalẹ̀ fún bàbá wa kí wọ́n dáadáa lórí álbọ́ọ̀mù yìí ni ìpínsẹ́ ìbẹ̀rẹ̀ lélẹ́yìí pé ìfara wa ni álbọ́ọ̀mù yìí gan pé ìfara wa ni pé lẹ́yìn eléyìí ẹ tún gbọ́ wọnrin ni gbogbo ohun táwọn yìí pé arápálá ti gbàjọba ìjọba kínni òun gbàjọba orin òun gbàjọba àlò ẹgbẹ́ bí mo ṣe ń bọ́ ẹgbẹ́ bí mo ṣe ń kọrin orin kíkọ ni tàwọn àníjọba táwọn gbà yìí yóò ṣàwọn sówó yóò ṣàwọn sọmọ yóò ṣàwọn sáà kò baálé ọ̀rọ̀ ẹ wo ọdún náà lọ́hùn ẹ wo bọ́n ṣe wà níjọ́ náà lọ́hùn bó ṣàwọn sówó bí ó ṣàwọn sówó kí kálukú máa bí rẹ̀ wò ìyìn fi bú ẹnì kankan wò ìyìn sì fi gbìn lẹ́yìn ẹnì kankan àmọ́ ẹ jẹ́ ká máa pin tó dáa lẹ́nu kódà bó tilẹ̀ kí nǹkan ó le tó àmọ́ jà náà ojú tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ aráyé fi wo tọ́pọ̀lọpọ̀ àwọn yẹn fi wo.

abẹ́ gbọ́ tá a bá wo ti àlùjọ yìí a nípa òbésìrè ohun láéláé Umar Omeza wọ́n ní fresh bàbá wọ́n ní àwọn gbádùn wọ́n kí yín o wọ́n ní wọ́n láwọn gbádùn àlùjọ yẹn pé sá ń wò wọ́n ní ara ni sá ń wò wọ́n ní ara ni Babatunde Malik ẹ̀sìnṣin Ahmad Al-Imam ẹ̀sìnṣin àjọṣewà kò ní bàjẹ́ ok Babatunde Malik Abdul Malik Babatunde ẹ̀sìnṣin Umar Omeza ẹ̀sìn Adépẹ́ Saban Salman ẹ̀sìnṣin àjọṣewà kò ní bàjẹ́ tọ́ sẹ́yìn pé Yorùbá bọ̀ wọ́n ní àkọ́dá oró kò lè dàbí àdágbẹ̀yìn sẹ́rí ìgbà tí álbọ̀mù yìí jáde bàbá wa kí wọ́n fọwọ́ lẹ́rán wọ́n ń wò pé tẹ́ ẹ bá ń gbọ́ àrófẹ̀yìntì ó ń wò sí ìdáná igi mú fẹ̀yìntì ó ń wò sí ẹnu bàbá wa kí wọ́n fẹ̀yìntì wọ́n ń wòbi tí ọ̀rọ̀ náà òde dúró torí eré làwọn kọ́kọ́ pé ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ pé ni ọmọ wo tí n bá ti kìlọ̀ fún tí n bá ti kìlọ̀ fún ó yẹ kó se mẹ́dọ̀ ó yẹ kó jòkó jẹ́ àmọ́ ńgbà tí álbọ́mù yìí jáde àwọn náà wọ pé ọmọ yìí ò mú kékeré o pé kékeré la pé kíní kan àmọ́ pé tẹ̀gbọ́n rẹ̀ aṣọ ní fàyà dà tó bá rí bẹ́ẹ̀ tẹ́ bá wojú aago yín aago mọ́kànlá àbí aago méjìlá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹ́jú mẹ́jọ láti lè ṣe diamond 88.7 FM Isa Abdul Ganeyu Alaraba ẹ̀sìnṣin àjọṣewà kò ní bàjẹ́ ẹ má ba wa kalọ bẹ́ẹ̀ náà tọ́ tẹ́ ẹ bá ṣe ń dédì rédíò àsọ̀rọ̀ kó gbé sí ilé ṣe diamond 88.7 la lórí ètò ṣó yẹ kó fàjà àwọn bàbá wa méjèèjì tá a síwèé rántí kan àwọn náà ni Alhaji Abbas Akande Abdul Qudus Abbas Akande Obisere àti Alhaji Abdul Wasiu K1 the ultimate Mayegun general àmì sí ìwé ìrántí kan Lukman Ajao Big Boss ẹ̀sìnṣin àjọṣewà kò ní bàjẹ́ tọ́ nígbà tí álbọ́mù wa jáde bí ṣe ń lọ yìí kí ni bàbá wa K1 the ultimate kí náà wí àti ìgbà álbọ́mù yìí tán o ibi tá a bá ti dó lónìí lọ́sẹ̀ lónìí ibẹ̀ láti continue níbi pípìlẹ̀ rẹ̀ àtòrí ayànnà gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan kí wá ni tí bàbá wa K1 the ultimate kí ni tí wọ́n wí kí ni tí wọ́n sọ ṣé àwọn náà fi hun álbọ̀mù míì wọ́n fi taṣó bisire ni àbí wọ́n kàn wọ́n kàn filẹ̀ kó lọ bẹ́ẹ̀ àwọn dùn lò pé bóyá àwọn ṣàgbà àbí wọ́n fira wọn dọ́gba rẹ̀ tẹ́ bá wojú aago yín aago méjìlá síbẹ̀ kò ṣẹ́jú méjì àṣìfẹ́ gbà pé kan àbí méjì àmọ́ kó tó di pé a sí ojú òpólẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹṣẹ́ dídì rédíò àsọ̀rọ̀ pé gbèsè yín ìwé ìrántí ni àṣìwé kan àwọn bàbá wa méjèèjì ní alẹ́ ọlọ́bọ́tì ni bàǹjúlẹ̀ ká tó sí ojú òpólẹ̀.